0: sir.
1: O ti gbadu agbadu.
0: Bẹ́ẹ̀ni
1: o. O ri ayi gbadu.
0: Ato.
1: E kan kan le ndaduro.
0: Oh yeah.
1: E ma ko.
0: Ehe.
1: E yo mi ra.
0: E yo mi ra.
1: Ti nda ayi gbadu mi duro.
0: Gbadu
1: Oluwa.
0: Gbadu Oluwa.
1: E subu ni waju mi.
0: Subu ni waju mi o.
1: Hello.
0: Hi sir.
1: Se wa gbadu o.
0: Hi gbadu mi o.
1: Mo ma ma ti mo so.
0: Kabiyesi Olorun.
1: Awon ogun kan wa.
0: Oh yes sir.
1: Yes sir.
0: Sir.
1: Won ti ye ye awere. Ogun ti ye ye awere. Ati aduwa re. Se ko ye ko tete se bayi.
0: O ya o.
1: Mega 99.
0: Bẹ́ẹ̀ni sà.
1: O kò rin kan jáde. Ogun ta dúró ò ní le ṣẹ́. Mama jí o dé bá mi. Àìsàn ta dúró ò ní le wo. Mama jí o dé bá mi. Ìṣòro ta dúró ò ní le gbọ́. Má fi dá mi wo. Gbà mí o. Agbátan la ń gbọ́ lẹ̀ o. Ogun ta dúró ò ní le gbọ́.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ìṣòro ta dúró ò ní le wo. Àìsàn ta dúró ò ní le wo. O jẹ́jẹ́ ajọ gbàdúrà.
0: Kábíyèsí o.
1: Gbajúgbajà olórin.
0: Ó yẹ sà.
1: Àìsàn ló mọ̀ ṣe.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ó ń fi ohùn rẹ̀.
0: Jésù.
1: Kọrin sí Ọlọ́run.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ní gbogbo ìgbà.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Síbẹ̀.
0: Ó yẹ sà.
1: Ó ṣàìsàn.
0: Kábíyèsí o.
1: Àìsàn yẹn bèrè ẹ̀mí lọ́wọ́ ẹ̀. Gbogbo wòlíì àgbáyé.
0: Ọ̀dánù ayé o.
1: Ni wọ́n gbàdúrà fún.
0: Ayérayé o.
1: Wọ́n ná owó.
0: Ó yẹ sà.
1: Owó tán nílé olówó.
0: Wọ́n tún ti owó o.
1: Ojúmọ̀ padà ti owó.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Àìsàn yẹn gba mọ́dà 49 million.
0: Ayérayé.
1: Síbẹ̀.
0: Ó yẹ sà.
1: Àti yẹn mọ̀ padà kú.
0: Jésù.
1: Ẹ sà.
0: Kábíyèsí o.
1: Àwọn àìsàn kan wà.
0: Bẹ́ẹ̀ni o.
1: Àwọn ogun kan wà.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ̀mí ni wọ́n tajẹ́.
0: Ó yẹ sà.
1: Mo kọ́ ni o. Ogun yẹn sẹ́nu ayé. Ogun yẹn sá. Ó sá o. Ó sá o. Ẹ wo ọmọbìnrin tí ń ṣe fíìmù yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ajara.
0: Ẹ
1: sà.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ó kú toyún toyún.
0: Ó yẹ sà.
1: Ẹ sùnmọ̀.
0: Sà.
1: Liver problem ló mà ní.
0: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
1: Wọ́n ná owó.
0: Yẹ sà.
1: Wọ́n dá owó. Wọ́n fẹ́ ṣọpẹ́ṣọ.
0: Yes sir.
1: Wọ́n fẹ́ gbèlú ìlú òyìnbó.
0: Kábíyèsí o.
1: Owó tó ń dá ti pé. Ìkú wọlé ó mú. Àwọn àìsàn kan wà. Àwọn ogun kan wà.
0: Ó yẹ sà.
1: Wọ́n máa ń yẹ̀yẹ́ àwẹ̀ àtàdúrà.
0: Kábíyèsí o.
1: Ẹ̀yin wo lẹ sàmí.
0: Ó ń kọ Jésù.
1: Níwọ̀n ìgbà tí ẹ̀mí rẹ̀ ṣì wà.
0: Ó ń kọ Jésù.
1: Ó fi dá mi lójú wípé. Wà á borí ogun. Níwọ̀n ìgbà tí ẹ̀mí rẹ̀ wà.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ogun yìí ò lè gbé ọ lọ.
0: Jésù.
1: Ìwọ ni kò múra pẹ̀lú mi.
0: Ó jẹ́ múra.
1: Ẹ má kọ́. Ogun tàdúrà ò nílé gbọ́.
0: Ogun tàdúrà ò nílé gbọ́.
1: Jáde lára mi.
0: Ní
1: nẹ́kẹ̀ rúbìà. Àgbàdá marú àgẹ́lẹ̀ bìà. Marú mi náà ṣe káyìnà. Mẹ̀rú bí a dà. Má sọ bí dà. Ẹrú bí já náta. Ẹ má kí gbé tẹ̀lé mi. Ogun tàdúrà ò nílé gbọ́.
0: Ogun tàdúrà ò nílé gbọ́.
1: Jáde lára mi o. Oyè oyè oyè oyè oyè. Línàkà èṣù gbé àtàwọn ọmọ ogun rẹ̀
0: èṣù kàjàgàn
1: àẹ́sà
0: àyẹ̀sà
1: àjẹ́ ilé yín wọ̀ dàmú
0: bẹ́ẹ̀ni
1: o ogun tí wọ́n fi ń bá ọjà
0: àyẹ̀sà
1: òmìnira ilé yín ó ṣe tán
0: bẹ́ẹ̀ni o
1: àti wọ bòjì
0: àyẹ̀sà
1: gbogbo ń tẹ́gbà lọ́wọ́ ẹ̀
0: àbíẹ̀sà lọ́wọ́
1: afẹ́ dá padà
0: bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o
1: bọ̀dà
0: àyẹ̀sà
1: o kàn jẹ́ ọkọ lé ni o ti sọ agbára ọkọ nù.
0: Kọfà.
1: Ìyàwó.
0: Ẹ̀sà.
1: Ẹ̀sà.
0: Sà.
1: Mọ̀mọ́.
0: Ó yẹ sà.
1: O ti sọ agbára ọkọ nù.
0: Ẹ̀
1: o. Ẹ̀sùmọ̀.
0: Sà.
1: O lè sanwó sukú ọmọ.
0: Bẹ́ẹ̀ o.
1: Ìyàwó ló mẹ sanwó sukú ọmọ.
0: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà.
1: Ìyàwó ló mẹ sanwó ilé.
0: Bẹ́ẹ̀
1: o. Ẹ̀sà. Agbára rẹ ti sọnù.
0: Kábíyèsí o.
1: Wo bí o.
0: Jẹ́gbọ́.
1: Má bọ̀ báyìí. Tí ìyàwó bá ti ń mówó wálé.
0: Ó yẹ sà.
1: Tó fi ń tọ́jú ọkọ.
0: Wọ́n sì ń jẹ́.
1: O ti ṣògonù. Ènú bá dàrú wa.
0: Jésù.
1: Ó yá gba ogun ẹ padà.
0: Amẹ́.
1: Ẹ sà.
0: Ó yẹ sà.
1: Ogun tí wọ́n gbà lọ́wọ́ ẹ.
0: Bẹ́ẹ̀ni o.
1: A dá gbadà fún ẹ.
0: Amẹ́.
1: Ìpàdé ìmọ̀ alágbádà.
0: Bẹ́ẹ̀ sára sà.
1: Má bọ̀ báyìí báyìí.
0: Má bọ̀ má bọ̀ má bọ̀.
1: Ẹ yóò di ilé bàbá mi o.
0: Olùkọ́ Jésù.
1: Ẹ máa yá.
0: Ẹ
1: máa yá
0: o.
1: Ẹ yóò di.
0: Ẹ yóò di o.
1: Ilé ìyá mi.
0: Ilé ìyá mi.
1: Láàrin èmi àti olóore. Láàrin èmi
0: àti sọ́dí ńlá.
1: Ẹ yá dànù.
0: Ẹ yá dànù.
1: Ó yá dùn wá.
0: Ọjọ́.
2: Yo, yo, yo, yo, yo.
3: One, two, three.

0: wa.
1: Mo pàṣẹ.
0: I decree.
1: Ọlọ́run ó gbẹ̀sẹ̀.
0: Ọlọ́run
1: ó jà fún. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. In the name of Jesus. Engineer.
0: Engineer.
1: Mo fẹ́ padà wọnú àdúrà.
0: What you want that to pray?
1: Ẹ kó àwọn nǹkan tó bá wà ń bẹ̀ yẹn wọlé.

0: 17 and Monday 18th May 2026 by 9 p.m. God don't prepare in server with other anointed minister. Venue now, Trinity Garden Area 1, Gariki Abuja. Come, your testimony is sure, Papa.
1: Oruko mi ni Lady Evangelist Funke lati Lugbe. Mo fe dupe ni owo Olorun fun ohun lati Olorun se nu aye mi do mo ma gbo program tele lati radio. So gba ti won ti fun wa ni quick notice. Mo ti call Lekan ti lati 2023. Mi o ti e border ti lo be. So ma yan wa fun wa ni quick notice. Mi o gbegbe se gbode ro kan pe a lo gba le mi ma toko mi ati gbogbo awon ta jo wa le awon meta. La gbe inu ile yen onikanuku ni flat ti e ma yen ti ro pe ko si won to expect pe mi kan le fi won le but to the glory of God but ojo kan mo se lo be niyan ile iyepe ti mo bu wa lati ori oke ogo ni badan mo wa gbe arin palo palo ninu ile yen mo wa gbin iyepe ti ori oke ogo yen mo wa bo mo le nbe mo ni tolorun sa mojo ba ti ko ile ipari kila lodu to de pese ma fi binu ju radio mi ma ju sinu odo yen pe to ba ti ko tori ma ni ti ro pe a ni option lati 250
2: o gbe lo so odo wa legbe leyin ni
1: o ni odo kekere ti ojo ma gba koja lo ki se pe o po
2: ibe le fe ju radio yin si
1: mo ni be mo ma ju radio yin si igba to pe niyan awon yen ti wa le wo ori le ju pe kini won option ju pe kon kon sa ku tu continue be yen o se pe mi ni mo wa fun ni on the 5th of January ko do fun mo ni lala olohun le duro o ni owo teyan ba fe gba pe ending of December leyan le gba jo to ba fe gba mo ni ko sa duro ni rara wa ni oke kusi wala gbogbo nkan ti mo ni mi o mo ko le to awon to nkan le ni mada awon sa ma ni gi o le to wa ni zin ko le to gba to ya gbogbo e sa to debi pe gi to ni ko le to o tun si wa tun fi se login POP wọ́n ní madam ọlọ́run wà lẹ́yìn yìí wọ́n ṣàmà sọ bẹ́ẹ̀ máa ní ọlọ́run sàmójó ó fẹ́ dúpẹ́ ní ọlọ́run pé ọlọ́run parí lẹ́yìn èmi àtàwọn ọmọ mi ibẹ̀ la wà báyìí ọ̀rọ̀ ló máa pé oṣù kan tí a ti kó síbẹ̀ tí òmù dẹ̀ tún máa ra rédíò míì láàárọ̀ láti bá ti kúrò ń bí mi ò lóòdù wọ̀nyẹn mọ́
2: ẹ sọ rédíò nù mọ́
1: mi ò sọ yẹn nù mọ́ mo fẹ́ ra tuntun mí láàárọ̀ la lọ́dọ̀ mọ́là tó máa lá òdùdù yẹn lọ
2: irọ́ ni o
1: ó tọ́ ni o
2: somebody shout hallelujah o.
3: Mo gbọ́ pé o máa lẹ́rìí láìpẹ́ yìí. Ẹ̀rí rẹ tó há. Ó jáde wá. Ìwọ ọmọ ológo yìí. Wọ́n ní dẹ́ dúró. Nǹkan mẹ́ta ló fi lè bọ́ lọ́wọ́ tó fẹ́ ba ògo ìjẹ́. Àwọn tí wọ́n ń dìlé ẹ̀
4: yìí.
3: Nǹkan àkọ́kọ́ ó ní mo pè ní sísìn Ọlọ́run.
4: Ẹ
3: ó máa sin olúwa Ọlọ́run
4: yín.
3: Yóò mú àìsàn kúrò. Yóò sì bù sí oúnjẹ
4: yìí.
3: Exodus 23 verse 25 ẹ bá fi ara ẹ sí sísìn Ọlọ́run ìyá kì í jẹ wọ́n gbé Ọlọ́run máa ń san fún wọn
4: padà
3: Psalm 23 verse 1 Dáfídì wípé Olúwa lolùsọ
4: àgùntàn
3: nítorí náà mi ò ní sálẹ̀
4: yìí
3: so ẹsìkí sà ẹ gbọ́dọ̀ fara yín sísìn Ọlọ́run kò sí nǹkan tó bá ń ṣe láyé ìsìsìn Ọlọ́run ojú tó ní agbára irú ìṣòro alẹ́
4: yìí
3: ibikíbi tó bá wà gbogbo ọ̀nà ló já sí
4: Abuja
3: lálẹ́
4: yìí
3: ẹ̀mí olúwa wípé alẹ́ yìí ni prophetic night gbogbo èèyàn máa gba òróró
4: ẹ̀yin
3: tẹ̀ tí gbàǹkàṣì
4: fún yìí
3: ẹ̀ máa gba
4: the
3: works of miracles alẹ́ yìí la fẹ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn olúwa ló ti rán àwọn angẹ́lì yẹn
4: sọ̀kà
3: ní alẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ àkọ́bí tàbí bread winner eri pe wa ni program gbogbo ayé ò ní borí ó ra ànúgbà area one o ti ń gbọ́ mi tipẹ́ o a máa ti parí by four ó dà fún yín ọkàn yín abalẹ̀ a ó pàdé lálẹ́ má fi òru ẹni
4: ṣeré o
3: ní area
4: one
3: ní ẹgbẹ́ bridge ẹlẹ́sẹ̀
4: ẹ̀gbọ́n
3: ibẹ̀ láti máa pẹ̀lú God bless you in Jesus name nǹkan kejì tó fi lè gba ayé rẹ lẹ lọ́wọ́ tó fẹ́ dàrú pátápátá ó ní agbára àdúà sórí gbogbo ẹ tó bá lè gbàdúà ogun kì í borí
4: wọn
3: mo máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan látọ̀lá lọ lórí ṣiṣẹ́ lórí ìgbésí ayé àdúà rẹ tó o bá ṣiṣẹ́ lórí ẹ tó o bá ń ṣe dákúdájí
4: báyìí
3: ọ̀tá ò ní jàre wa ohun tí wọ́n sáré ni pé kí àwọn lè borí.
2: Luke 18.
4: Yeah. Luke 18.
2: Ọmọ bẹni yẹn padà lọ lójoojúmọ.
4: You want every day.
2: Ẹgbà ẹ̀sán mi.
4: Ẹgbà
2: ẹ̀sán mi.
4: Ẹgbà
2: ẹ̀sán mi.
4: Ẹgbà ẹ̀sán mi.
2: Ọ̀ntì tí wọ́n tó dìde sọ̀rọ̀.
4: Ọ̀ntì ni erò sí àkéès.
2: Ntọ́ fún gbọ́dọ̀ dìde sí agbára àdúrà rẹ̀.
4: This guy must continue in prayer.
2: Ó ní wípé.
4: Number one.
2: Inú àdúrà.
4: In prayer.
2: Ni Olúwa ti fún yàn ní sẹ́gun.
4: The Lord give you victory.
2: Tó bá wo Act 12.
4: If you look at Act 12.
2: Láti verse 1.
4: From verse 1.
2: Inú àdúrà.
4: In prayer.
2: Ni Pétérù ti gbà jù sílẹ̀.
4: Peter was delivered.
2: Kúrò lọ́wọ́ túbú.
4: From prison.
2: Ní Act 16.
4: In Act 16
2: also. Inú àdúà.
4: In prayer.
2: Paul àti Sila
4: gbàjú sílẹ̀. Paul and Sila were delivered.
2: So oru àdúà lè ní.
4: So today is the night of prayers.
2: Ibikíbi tó bá wà.
4: Anywhere you are.
2: Di àpàdé inú àdúà.
4: Let's meet in prayer.
2: Bákan náà àárọ̀ la.
4: Also tomorrow morning.
2: Ẹyin tẹ wà ní Àkúrẹ́.
4: Those in Àkúrẹ́.
2: Orí òkè wa máa lè lọ́la
4: o. Our matthew is going to be explosive tomorrow. Ẹyin tẹ̀kìtì
2: àti gbogbo branch wa pátá.
4: And in all our branches.
2: Iṣẹ́ ọ̀la.
4: Tomorrow's work.
2: Iṣẹ́ tí o ṣe fi ṣeré
4: ni. Iṣẹ́ tí o kàná
2: yóò dá fún yín.
4: Iṣẹ́ tí o ṣe
2: ilé kẹta.
4: Number three.
2: Mo ní kó o máa ṣoore.
4: You must be kind hearted.
2: O ní rísì tí mo fi sọ bẹ́ẹ̀.
4: Yẹ fi ti fọ yìí.
2: Ètò ń gbé ẹ lọ sí pẹpẹ ìrúbọ.
4: I take the altar of sacrifice.
2: Pẹpẹ ìtọ́rí àánú.
4: The altar of
2: sin. Sí orí ètò yìí.
4: For this program.
2: Tó bá dẹ̀ ti ṣe tán.
4: And as you do it.
2: Wá ẹnìkan tó tún bẹ́tà.
4: Look for someone you are better than.
2: O ṣe lóore.
4: And bẹ̀rẹ̀ bí dáadáa.
2: Padà sórí Psalm 1 yẹn.
4: Go back to that Psalm 1.
2: Psalm 24.
4: Psalm 24.
2: Psalm 126.
4: Psalm 126.
2: Àti Psalm 20.
4: Copy Psalm 20.
2: Tí n bá ti parí báyìí.
4: Want to finish.
2: Kàsí omi.
4: Recite the water.
2: Kó o dẹ̀ mu omi yẹn.
4: Drink it at once.
2: Yóò dà fún ọ. Ṣòro alẹ́ yìí.
4: Tonight drink it.
2: Abàmì ni.
4: It's going to be great.
2: Màá máa retí ẹ. Iṣẹ́ wà lórí ẹ.
4: Ẹyin
2: tẹ́ ẹ ti ṣe ti ń tẹ́lẹ̀. Ẹja pàdé àṣetì òróró yẹn.
4: We'll do that tonight.
2: Ní alẹ́ yìí.
4: Tonight.
2: Pastor.
4: Sir.
2: Ẹ fún ọ ní account number.
4: The account detail. Unity Bank. Unity Bank 0032393701. Again. Unity Bank 0032393701. Freedom Apostolic Revival International Ministry is the name of that account. Or you can use our First Bank account. First Bank account is 20146519906. Again, First Bank account 20146519906. Ojo Sam Omoloju Jesu is the name of that account. Enquiries and details, call us on 081-123-2 in five places. Or you can use 070-81-16-4090. God bless you.
2: Ọlọ́run mi yóò gbé ọ̀gá.
4: Amen.
2: Wà á dìde.
4: Amen.
2: Wà á rọ́gbọ́ ẹnu. Mọ̀ gbàgbé o.
4: Don't forget.
2: Òkè la yẹ wà o.
4: The top is a position.
2: Fi ayé ẹ fún Jésù.
4: Give your life to Jesus.
2: Wà á dẹ̀ rogo
4: rẹ. I shall use your glory.
2: Àwọn tó bá rí.
4: Those you see.
2: Sọ fún ọ pé.
4: Tẹ́lẹ̀.
2: Máa rọ.
4: I will use my glory.
5: Orí òkè òkò ṣáló kú sí iṣẹ́ o.
6: Ọ̀rẹ́ ká lọ síbẹ̀ kó wá ríṣẹ́ o.
7: The time is 6 o'clock.
8: Ago mefa ti lu.

0: Sound FM 88.7 Shining Supreme.
1: Àṣà àtikọ́ pé ìní àláfíà wa ń bẹ ní ara rẹ̀ àti nítorí iná rẹ̀ àti mú wa láradá. Ìjọ Jesus our strong hold.
2: Tó wà ní ìfẹsowọ́pọ̀ community lẹ́yìn jump office Oyún Ìlọrin Kwara State.
1: Ń pé gbogbo ènìyàn síbi ìsìnwòsàn àti ìtúsílẹ̀. Healing and deliverance service. Ọ̀rẹ́ kí ni ogun tó dojúkọ? Rájú ìdààmú ni tàbí wàhálà? Gbẹ̀tọ̀ Jésù wá sọ ẹkún rẹ̀ dẹ̀rín. Gbogbo ọjọ́ Thursday ni ètò yìí máa ń wáyé. Inú ìjọ Jesus our strong hold.
2: Tó wà ní ìfẹsowọ́pọ̀ community lẹ́yìn jump office Oyún Ìlọrin Kwara State.
1: Aago mẹ́sàn-án sí aago mẹ́wàá bọ̀ ni ètò yìí ń wáyé o. Apọ̀sù Ayẹni Adéyẹmọ ni Ọlọ́run yóò máa lò àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run rẹ̀ máa ṣaláìsí níbẹ̀ ní ọjọ́ Thursday tó ń bọ̀ yìí. Àdúgbò ọjọ́

0: lókè ọ̀run.
1: Hallelujah.
0: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
1: Hallelujah.
0: Ní gbogbo ibi tí a wà. Ẹjẹ́ kẹ́bẹ̀ sí jọ wa sókè sí ọba àwọn ọba sí olú àwọn olúwa sí ọlọ́run àwọn ọlọ́run ẹ máa gbé orúkọ rẹ̀ ga láti ìṣẹ́jú ìlọ ẹ máa yìn ó ti tún fún wa lórí ọ̀fẹ́ láti tún rí ọjọ́ tuntun ẹjẹ́ ká gbé orúkọ rẹ̀ ga ẹni tí ń pa wá mọ́ nínú oore rẹ̀ nínú àlàáfíà rẹ̀ nínú agbára rẹ̀ nínú ìyanu rẹ̀ òun ni olúwa ẹ gbé orúkọ rẹ̀ ga ẹ wárìrì fún orúkọ rẹ̀ ẹ ṣe ní ọba ó tóbi tóbi ó pọ̀ ní agbára ẹni ìyanu tí ń ṣe ìyanu ẹni ńlá tí ń ṣe òun náà ìwọ ni ọlọ́run wa àwa yóò máa yàn ọ́ àwa yóò máa dúpẹ́ àwa yóò máa yàn ọ́ àwa yóò máa dúpẹ́ àwa yóò máa yàn ọ́ ó ṣe o jésù ò ṣe jésù ò ṣe jésù ò ṣe jésù ò ṣe jésù ò ṣe jésù ò ṣe ògo ọlọ́run lókè ọ̀run jẹ́ lórúkọ jésù kristi olúwa wá. Mẹ́kẹ́ pé orúkọ Olúwa ibi dáadáa kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ni báyìí mo ṣe ń gbàdúrà yẹn èmi Olúwa fi sinmi lọ́kàn pé ká gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé ẹ fi ipa yín kun ọ̀fọ̀ àbùkù tá a ta mí jáde kúrò lára mi lórúkọ ńlá ti Jésù ọ̀fọ̀ àbùkù tá a ta mí gbọ́ ọ̀rọ̀ Olúwa jáde lára mi ọ̀fọ̀ àbùkù tá a ta mí gbọ́ ọ̀rọ̀ Olúwa jáde lórúkọ Jésù. Jade, ofa fini sesi, ofa boro luwa, jade, rakabaga da da da da da da, rakabaga da

0: Bíbélì sọ wípé
1: nígbà tó sì rí ìgbàgbọ́ wọn. When he saw their faith.
0: Ẹni tó rẹ̀ gangan.
1: The person that was sick.
0: Kò tiẹ̀ mọ̀. Kò mọ ọmọ ṣe ń gbé òun kiri. Ṣùgbọ́n ìgbàgbọ́ ẹnìkan.
1: For the faith of others.
0: Ó ràn lọ́wọ́. Ẹjọ́ ẹgbọ́ dáradára. Wọ́n pọ̀ nínú ilé yẹn.
1: There were many in that house.
0: Àmọ̀ kan tó ṣẹlẹ̀ sáwọn tó wà
1: nílé.
0: Ṣùgbọ́n ẹnìkan.
1: But one person.
0: Tí ìgbàgbọ́ rẹ̀ ṣe rí.
1: That their faith can be.
0: Bíbélì sọ wípé.
1: The Bible says.
0: Lọ́gán.
1: Immediately.
0: Tí Jésù rí ìgbàgbọ́ ẹ̀.
1: As Jesus saw their
0: faith.
1: He attended to them.
0: Ẹjọ́ ẹgbọ́. Èyàn lè gbàdúrà.
1: You can pray.
0: Kó mọ gbàgbọ́.
1: And you don't have faith.
0: Èyàn lè gbàwẹ̀.
1: You can fast.
0: Kó mọ gbàgbọ́.
1: And you don't have faith.
0: Èyàn lè lọ lé wòlíì.
1: You can go to the
0: kó mọ gbàgbọ́.
1: And you have no faith.
0: Ṣùgbọ́n.
1: But.
0: Ní ti ọkọ ní ti àwọn mẹ́rin yìí.
1: About this faith.
0: Àwọn olùrànlọ́wọ́ yìí.
1: They were helping.
0: Wọ́n gbàgbọ́.
1: They
0: ìgbẹ́ tán bá fi lè rí Jésù.
1: And once they saw Jesus. Nígbà
0: àwọn kan ló sọ fún Jésù pé àwọn gbàgbọ́.
1: Bí
0: Jésù ṣe rí ìṣe wọn.
1: As Jesus saw the action.
0: Ó ní ìgbàgbọ́ lélẹ̀.
1: Then this is faith.
0: Ní gbogbo ìgbà tọ́lọ́run bá ti rí ìgbàgbọ́.
1: Every time that God can see your faith.
0: Ọlọ́run máa attend
1: sí. God will attend to you.
0: Ní gbogbo ìgbà tọ́lọ́run bá ti rí ìgbàgbọ́.
1: Every time that God see your faith.
0: Kò ní option ju pé. Torí Bíbélì sọ wípé
1: fún
0: ẹnikẹ́ni tó bá gbàgbọ́
1: ohun
0: gbogbo ni
1: ṣíṣe
0: fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ó sọ fún wa wípé ẹnikẹ́ni pé tí àwa bá gbàgbọ́ tí a bá gbàdúrà tí a bá sọ pé òkè yìí ṣí nìdí lọ sínú òkun ó ní bẹ́ẹ̀ ni yóò rí ó ní kò sí sí nǹkan tí kò ní ṣe ṣe fún wa fún ẹni tó bá gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe mo fẹ́ sọ àwọn testimony bíi mélòó kan èyí tí ó jẹ́ kẹ́ lè gbàgbọ́ ìránṣẹ́ ọlọ́run kan wọ́n ń pè ní Sambach ẹnìkan jẹ́ ẹni tí kò lè rìn.
1: There's someone that cannot work.
0: Wọ́n ti rú kiri rú kiri rú kiri rú kiri. Ẹnìkan bẹ tó ń gbọ́ mi láàárọ̀ ẹ̀. O ti gbọ́ gbogbo program tán ṣe lónìí. Ẹ̀hẹ́mi omi pé o gbàdúrà. Ṣùgbọ́n mo ní èyàn tọ́lọ̀ mọ iná sí ẹnìkankan. Bí ẹni tá a rán ní àkókò yìí. Mo ń gbàdúrà báyìí. Tó bá lè gbàgbọ́. Tó dẹ̀ lè ṣí àmì. Láti inú ọkàn rẹ wá. Mo gbàdúrà fún ọ. Ìrora yẹn báyìí. Olúwa kò mú kúrò. Lórúkọ Jésù. Ìrora yẹn. Jáde kúrò nínú ẹ̀. Obìnrin yẹn. Ó wá sọ fún ọkọ rẹ̀ pé Sambach tó ń bọ̀
1: yìí
0: pé ibẹ̀ ni ara wọn ó ti dá ọkọ yẹn ó wá ọkọ yẹn ó ti ṣú ọkọ torí ó ti rú kirikiri ó ní bó ṣe sọ pé nípa alágbájá nìyẹn tí ìyanu ò ṣẹlẹ̀ ó lọ síbi ibẹ̀ yẹn ìyanu ò ṣẹlẹ̀ kí ló wá kí ni kí tún rú ẹ kiri ìgbà tó pẹ́ obìnrin yẹn wá ń sun ẹkún àwọn aládùúgbò wá jáde sí wọn wọn sọ pé wọn ní ó dà ìwọ náà gbé lọ ó ti níbẹ̀ lára wọn ti yá. Ó bá lọ síbi ìsọjí ẹni yóò wá sùn láàárọ yóò wá sùn nírọ̀lẹ́ so gbà tọ́kọ́ gbé débẹ̀ ọkọ rẹ̀ ròyìn pé ara rẹ̀ ó ti yá obìnrin yẹn wá sọ pé Sambach kò tí parí ìwàásù rẹ ó tún dìrọ̀lẹ́ ó tún sọ bẹ́ẹ̀ títí ọjọ́ tán fi parí ìsọjí wọ́n bá parí wọ́n tún lọlé ó ní kò tí parí ìsọjí ó ní kò tí parí ìwàásù ọkọ rẹ̀ wá fọ́ sẹ́kún kí obìnrin sì sọ mí di ẹlẹ́yà ó wá ń tì lọ. Níbi tán ti ń sọ̀kalẹ̀ nú aeroplane àwọn èèyàn ti ń sọ wọn wípé obìnrin ara ó ti yá torí ó ti sọ fún gbogbo àwọn èèyàn pé ibi ìsọjí tó ń lọ yìí òun ni ara òun ó ti yá wọ́n sì sọ̀kalẹ̀ nìyẹn o bó ṣe sọ̀kalẹ̀ báyẹn àyàn wa òkè kí ló ń ṣẹlẹ̀ ṣé bó níbi ara ó ti yá ó ní kò tí ì parí ìsọjí sẹ̀ pé bẹ́ẹ̀ ni ara òun ó yá ọkọ rẹ̀ wá sọ pé ogun tó ń tún rí nísìnyẹn o pé gbà tá ti parí ìsọjí òun discover pé ọkọ lọ rẹ̀ ò ṣiṣẹ́ dáadáa mọ́ pé nǹkan tó sì ń tẹnu mọ́ nìyẹn pé kẹwàá àti Túndélé ó ní ẹnìyàn ò ti parí ìsọjí ìjọ alákọ̀ọ́kọ́ ó lẹ́nìyàn ò ti parí ìsọjí ìjọ ẹlẹ́ẹ̀kejì ó lẹ́nìyàn ò ti parí ìsọjí ó ti ń wàásù lọ́wọ́ ìjọ ẹlẹ́ẹ̀kẹta ó lẹ́nìyàn ò ti parí ó sì ń wàásù lọ́wọ́ ìjọ ẹlẹ́ẹ̀kẹrin ó kàn jí lóru ni ó dẹ dìde ẹni tí kò lè rìn bó ṣe bẹ̀rẹ̀ sí rìn nìyẹn ariwo bá ta ẹgbọ́n nǹkan tó ń sọ nǹkan tó ń sọ ó yé dáradára ìjọ yẹn tó lọbẹ̀ kẹ́lẹ́ mọ́ bó ṣe gbàgbọ́ tó nígbà tó ìwùngbà tó kúrò ń bí ìsọjí tí ò tí ì ṣẹlẹ̀ ó ní ìsọjí yẹn ò tí ì lè parí torí ara òun ò tí ì yá ẹnìkan bẹ tó ń gbọ́ mi láàárọ̀ yìí kí program yìí tó parí ọfà tí ayé ta ẹ́ ó máa bá iná jáde lójú wo níbí mọ máìlì kàpá ìrìkà sàdá mo pàṣẹ lórúkọ tó ju gbogbo orúkọ lọ lórúkọ tó ju gbogbo orúkọ lọ kò tún ọlọ́run èyíbó ló lè ṣe mútọ̀ tí mútọ̀ ó gbà tí ó tún pa ṣùgbọ́n kò sẹ́tọ́ náà ń dá tí ipa rẹ̀ ò ká lórúkọ ńlá jésù mo pàṣẹ alágbára tó dúró tì ọ́ pẹ̀lú ọwọ́ ọ̀tún olúwa lónìí ó máa ṣubú yakana lórúkọ jésù bó ló máa ṣubú yakana obìnrin kan mo n pe ni iya iye mo ni ọmọ kan mo n pe Michael ma ni iya Michael ni mo ma n pe
1: I call the woman the mother of Michael
0: o so gbagbọ de bi pe
1: the woman so much believe in that
0: eru re gan mo nba mi.
1: I still afraid of her.
0: O wa dijo kan.
1: One day.
0: Omo won wa ni hospital.
1: Now child is in the hospital.
0: O fe bimo.
1: You want to give birth.
0: Bo se fe bimo.
1: As the person wants to give birth.
0: O wa ni pe ah operation na fi bimo yo.
1: Is that they are going to make use of operation for
0: him. Ba ri fa won lo si general.
1: And she was about to hospital.
0: O je aro jo Sunday.
1: On Sunday morning.
0: O kan pe mi.
1: The woman called.
0: Mo ni kilo si mama ton pe mi bayi.
1: Why is this woman calling me?
0: Mo ba gbe call e.
1: I picked the call.
0: Kilo sele.
1: What happened?
0: Oni pastor.
1: Is the pastor?
0: E ba mi gbadura o.
1: I mean to pray.
0: Ah, omo mi ti fe wo ti ata o.
1: My child won't
0: go. Ko le bi mo o.
1: So that he can.
0: Mo ba so fun pe.
1: Mama.
0: I said mama. Eh ba ti pe mi eh kan to ko to di gba yen na eh ba ti gbe omi wa si church.
1: You should have called me and bring water.
0: Emi ga ton pe niyan o.
1: That's for me.
0: Tori mo fi pe ah bawo lo se se sin lo se se mo pe mi.
1: I felt that why we won't pe
0: ori omo yen o duro dada.
1: That the child is not waiting.
0: Pe so once operation. Eh mo ni se bi e ti mo eh ba ti so pe. Yo ni eh won kini mo ni eh mo sa fe fogbon le lo.
1: I just want to chase her away.
0: Da tori pe mo ti but you get the god mo so ni o.
1: Maybe she got.
0: Only pastor. Hey gbadura.
1: The pastor.
0: E sa je koro jade lenu yin.
1: Just speak a word.
0: Mo ni oru ko Jesus.
1: And in the name of Jesus.
0: Angeli Oluwa.
1: The angel of the Lord.
0: Gba ibi omo yin.
1: One thing the delivery.
0: Gba ibi omo yin.
1: The delivery.
0: Jesus Oluwa wa. Mo ba tun wonu church.
1: And I enter the church again.
0: Ah. Like pe.
1: Not too long.
0: Afi ti mama yin ba tun pe mi.
1: The woman called me.
0: Olorun ni je mama yin o pa mi.
1: Emi
0: gan kan ton pe mi si.
1: Once she was called.
0: Igbagbo mi o gbe mo o.
1: I need her faith.
0: Amo igbagbo ti e wa nbe.
1: But her faith was strong.
0: Emi gan fura lara mi. Igbagbo mi o gbe.
1: Tori
0: won ti di hospital. Omo tan ni ko tan ti confirm ke tori e tan revive lo sibo mi. O wa ni ka mo gbadura. Fun ogo Olorun baba.
1: Igba
0: ti o pe mi pada. Oni pa my only my holy.
1: Is that my prophet?
0: My Wally.
1: Is that my prophet?
0: Wally me.
1: My prophet.
0: Oh, my need to be, ma.
1: Your child
0: o de bi beji
1: sheri
0: jo to wa fi picture omo yen wa mi
1: mo
0: ni abajo tan finance operation
1: no
0: now kini mo fe fa yo igbagbo mi ko lojo
1: bi
0: igbagbo ti e ni e gbo nkan ti mo so igbagbo ti e lo je ko ri omo yen bi bi inu bibeli mo nlo nkan to wa ninu bibeli ni mo nlo bayi o se mo ke igbagbo awon to gbe o lo mu eniyan larada ki se igbagbo en tai san se so to igba mi na wa o le lo si church gan nkan to so fun pastor keru mo ba pastor sugbon ni kan be to le ri igbagbo e to no ba le ri igbagbo e olohun ri igbagbo mama yen iyanu la kan sisele nowo e soke ni bi to wa so pe ailera fi aye mi kale loruko jesu o pe ailera fi aye mi sile loruko jesu so pe ailera fi aye mi sile loruko jesu ko ni kan se te lo ojo ti aise ti be so pe lo ni loruko jesu wo ni de wo ba wo so wo ba mu na ra wo ni de Jesus, what was that? I'm a baby. If that is your story, got to solve money. Be a daria, Jay. Be a kitty, Malo, Cobole, Cosseca, Cafu, Bella Rock Paris, Tobali Babo, Laroy, Mio Mototi, putting you alone, she bumps in Bam Laroy, no cottage Bogor, a seal or laughing at me, Molua saying anything, no cottage Bogor, Gito, Kufinja, or Daka Jello Codesu. Oh, my God, Ura Muni, Molo Daka Codesu. No pass. Olo da ke lorun ko Jesu so to ba le gbagbo won to ba gbagbo on gogo ni sise to ba le gbagbo to ba le gbagbo ko si nkan t'olorun ko le se so ori o ti le gbagbo gbagbo lori ota mo ti rawo yin tan wa su yodo mi tan ba wa won ni awon ti gbagbo gbagbo tan ba tin boss mani well to ba se tan ko soro mani ko ni de awe to ba le gbo olorun gbo o gbe lohun gogo ni sise se mo mi o so pa we o da sugbon gbo olorun gbo to ro si le mo gbagbo ijo kan kan wa
1: there was a time
0: to soro soro soro ologun bayi lo njan won ti se bayi won ti se kinikan eniyan ti gba we dey call sa kan ti e ti mo
1: we
0: dey wuju e bayi we dey so pe ko se ga e ni lo awe e ni lo awe ogun yen ti tan laye ibe lo de paris o wa wo mi lati jo yen le niyan ti gba mi lo yo mo gbo olorun gbo nu aye mi to ni oni a oni ki se kiyan kan mo lo agidi abi ko mo kale mo yan so to ma any oro tin ba ti so you kan ni e sa soro nkan to fe mo ngo niyan de e sa soro kan e sa soro kan kini nkan to sele tori pe igbagbo re dide ti igbagbo e ba le dide laaro to ba le ri ami se odun ko mo lo ba igbon mi kan ni Port Harcourt o wa so fun mi pe oja won lo dede
1: mani
0: boda Eja gbadura. Ojo meji laaro. 1 2 3 4 Omo kan de wa. Ti mo so fun yin pe won gbudo mu. Won ni ama won so pe tori ko n lo dagba. Won ba mu eniyan lo. Igba ta fun padi lojo keje. Aburu omo yen kan so yin pe. Eh gbogbo yin ti bo da nda re la mu kere. To ba le dawun pada sile. Oja re o mo se dede. Ke yin imagine.
1: Imagine.
0: Eni ton feran lowo. O si tun ti le kun me to feran lowo. Ni jo I don't just it just Saturday la pari adua.
1: We finish
0: it just Sunday na fi ran chess pada sile.
1: Oh
0: yeah, wa mo lo.
1: Go
0: on. O kan so fun my nkan tan je ni. En ba ba le je ko pada sile. Oja won ti o lo dede. Oni yo ma lo dede. Oni he. Ere
1: on the street.
0: Can you imagine? E ka to ti sele sin to tin disturb won ni gbayin. Just fun laarin o second.
1: We need a week.
0: Ogun asiri de tun.
1: And they
0: lie eleyoro lo.
1: And
0: no one is okay ni bi te wa. Eni to mo na lowo.
1: Don
0: fi ji ja mi.
1: Oluwa
0: tu lasiri. O le kuro laye mi. Eni to mo na lowo. Don fi ji ja mi. Oluwa tu lasiri. Le kuro laye mi. Eni to mo se lore. Don fi ji ja mi. Oluwa tu lasiri. Ko le kuro laye mi. Eni to mo na lowo. Don fi ji ja mi. Oluwa tu lasiri. Le kuro laye mi. Jesu Kristi Oluwa wa. So to ba le gbagbo.
1: In
0: da mi na wa elomi mo ro pe bogun se pe to.
1: At times some people think
0: as long as mama kan wa.
1: There's a
0: time that
1: the woman's found.
0: Oh, so quick. Mo logun mo ni laye eni
1: never you didn't have
0: to o fa so mo ni no
1: I said
0: there's a pe mi o ni o
1: I said
0: mi o ni o
1: gba
0: ti o pada wa
1: after
0: testimony lo wa so mo so mo so
1: I said don't say
0: to ba so ogun ti o mo je
1: lo
0: yen mo so mo mo so mo so
1: don't say
0: o de agree pelu e o de pada mo ni ko se nkan ton se yin e mo lo le o de pada wa o de wa je risa agbara olorun kini nkan ton mo tra lati so to ba le gbagbo ninu agbara re elomi wa yo fe fi wakati meji de yira yo mo salaye o mo ta ma o ti to fi le tori nkan ton so yen o ko lo fe ri mo o se je ka mo so to fe mo ri yo rara e paso e mo bo se to ipo ti lo bi adua mo ti fo soke bi gba to pe bi odo mi ni o ma segun Jesu lo mo segun ki se paso lo segun so to ba de odo paso kan elomi o la won ti lo church lo ka kiri kiri mama e ma ja mo tara wa je mo to ba ti pe Jesu lo wa bi to lo yen ko se ato fun Jesu deeper life ko yato si Jesu CNS ko yato si Jesu CAC Jesu kan na ni so won le ma tari Jesu kan ba fun Jesu kan sugbon ni woli tara si eni kankan iwoli eni ko kan wa kakiri Jesu touch kankan o yato sira won Jesu to ba ti yato sira won kini kan ron gimbi kan en no won so kemi te wa oni ni ma dide kuro ninu ogun ise o mo pe oruko Oluwa ko ba le gbagbo ni o to ba le gbagbo se gbogbo yin te ti e le ru te wa lori aketa ise kan mo fe ke dide ibi to ba ko wa nkan to le se mo ko so pe loni loruko Jesu mo bo lowo ogun ye loni loruko to gbogbo oruko lo mo bo lowo ogun ise ani mo jade kuro ninu ogun ise o mo ni mo jade kuro ninu re loruko to gbogbo oruko lo mo jade mo jade mo jade aya gada da da da da rekebe gada da rekebe gada da rekebe gada da rekebe gada da rekebe gada da rekebe gada da rekebe gada da makaba ba da gada da da da gada da da yekele basa paya yero baba ka sha rekebe rekebe
1: gede
0: gede e kere baba kan sha baba
1: Jesu
0: Oluwa
1: and
0: you o mo gbo mi meje
1: like
0: 7 months ko le je
1: the
0: we continue
1: to speak bo je
0: soro o to jojo mo kan ni gbe onje yen ko mo je je yen le kokko je
1: o ni
0: e ka se bi gat mo go o jonje ijo keji o mo jeje ijo keda o mo jeje eh igba tun wa pe mo ni bo ti eni mo sa gbode ni en soro ko le toju omo mo oko won nikan lo ba won toju
1: sugbon
0: na kan to oluwa jo si
1: but as soon as the lord
0: igba mi na wa
1: at times
0: kan wa sensitive o le se ninu oro ni ogun o ti se ke o le mo se nu awe o n gbo mi laaro e oro ni o to ba le sha mi to le sabi meje nibi to wa abẹ yo kan mo fe gba fun yin ni o loruko to ju gbogbo oruko lo sori ogun to ka to tin ba yin yen opin de ba loruko Jesu mo ni opin de ba loruko Jesu nisin ona ba yo wa dide marin loruko Jesu gba oku fun ese yen eti to di si be lo de ri adupe pe yin gbo ti wa je loruko Jesu Kristi Oluwa wa Amen. Praise the Lord. Fa wa to ba fe pe. E ma je ka gbe program wa. Itan se nton sin. O fa wa to ba fe pe. A le pe si number yi.
2: 080 080 66 66 16 16 57 57 22 22
0: ni oruko to ju gbogboro ko mo gbadura eri re lokan ni oruko Jesus. God bless you.
3: Asa ti ko pe ina lafia wa nbe ni ara re ati nitori ina re ati mu wa larada ijo Jesus our strong hold to wa ni ife so wa po community leyin jump office oyun ilorin Kwara State npe gbogbo eniyan sibi isin wo sati to sile healing and deliverance service o reki ni ogun to doju ko waju idamu ni tabi wala bito Jesus wa so ekun red the rain gbogbo ojo Thursday ni eto yi ma nwaye ina ijo Jesus our strong hold to wa ni ife so wa po community leyin jump office oyun ilorin Kwara State ago mesan si ago me wa bo to yin waye o apostle ayeli adeye mo ni olorun yo ma lo ati opolopo awo ojise olorun re mashallah si ni be ni ojo Thursday to bo yi arugo ojo nreti re lati ba

0: ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé lóko lọ́nà àti níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa a kí yín káàbọ̀ sí àkókò ìhìnrere ti ìgbàlà pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run ajíhìnrere G.O. Ọlátúnjì a gbàdúrà pé bẹ ti ń gbọ́ wa lónìí ọlọ́run á bùkún fún yín á bá ẹ̀mí ọkàn àti ara yín pàdé ní orúkọ Jésù àmí.
1: Olórí ọ̀fẹ́ àwa ìyàn o. Olórí ọ̀fẹ́ o.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kì í ròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú àtólé, ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí. Èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

Ẹjọ́ ká máa ṣe bẹ́ẹ̀ máa kí yín kú ojúmọ́ káàbọ̀ sórí ètò àtúpalẹ̀ ìròyìn. Ìyún ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. A kí yín lápá àríwá, ìlà oòrùn, ìwọ̀ oòrùn, àárín gbùngbùn, orígun mẹ́rẹ̀ẹ̀rí àgbàlá ayé pátá, Omidan Ọláyinka Ajani Ajíbádé ló kọ tèmi. Ẹ máa káàárọ̀! Ẹjẹ́ mú kí ní àwọn ńlá tinú ìwé ìròyìn The Nation tó jáde lọ́jọ́mọ́ tòní. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti jẹ́ kó di mímọ̀, ó ní bí Elédùmarè bá tún fún òun ní sáà ẹlẹ́ẹ̀kejì lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ọdún méjì àkọ́kọ́ òun yóò tún fi múra síṣẹ́ ju ti àtẹ̀yìnwá lọ. Ó ní ìṣèjọba tòun yóò tẹ̀wájú o láti máa gbé àwọn ìgbésẹ̀ eléyìí tí ó ṣe kíni tí ó nípọn dáadáa, eléyìí tó pè ní dífíkọ́ọ̀tì ṣùgbọ́n tó ṣe kókó fún àtúngbédìde ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti fún ọjọ́ iwájú tó dára lórílẹ̀-èdè yìí. Nígbà tó ń sọ̀rọ̀ níbi àpérò àwọn olùdarí iléeṣẹ́, àwọn oníléeṣẹ́ ìyún nílẹ̀ adúláwọ̀, ìyún African CEO Forum tó wáyé nílùú Kigali orílẹ̀-èdè Rwanda, níbẹ̀ òun ni olórí ọkọ̀kọ́ fata lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jẹ́ kó di mímọ̀ ìpín ìṣèjọba tòun àwọn nígbàgbọ́ lórí ìṣèjọba rere àti ìgboyà láti gbé àwọn ìgbésẹ̀ akin eléyìí tí yóò jẹ́ àǹfààní fún àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tún wá sọ̀rọ̀ gbèrí owó ìkópa orí epo àti ọ̀nà ìmúgbédìde owó ilẹ̀ òkèrè sí owó orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe àpèjúwe àwọn ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ eléyìí tó dunni ṣùgbọ́n ó ṣe kókó láti gbé láti lè fi gba orílẹ̀-èdè Nàìjíríà là lọ́wọ́ ìjákulẹ̀ ètò ọrọ̀ ajé. Bó ṣe lọ bó ṣe bọ̀ ó di wọ̀ nínú ìwé ìròyìn The Nation tó jáde lójúmọ́ tòní.

ẹ tún jẹ́ tẹ̀wájú nínú ìwé ìròyìn the nation tó jáde lójúmọ́ tòní ẹni tó jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà kashimu shettima ó ti gba àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn dúkìá ìjọba ìyún tá a mọ̀ sí code of conduct bureau eléyìí tí àpèkúrú wọn a máa jẹ́ ccb ó ti gbà wọ́n lámọ̀ràn ó ní kí wọ́n ṣe déédéé kí wọ́n sì ṣe dọ́gbandọ́gba lẹ́ka ọ̀rọ̀ òṣèlú kí wọ́n sì rí wípé wọ́n ń ṣiṣẹ́ wọn lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ independently láti rí wípé ojúṣe wọn lábẹ́ òfin òtẹ̀tẹ̀ shettima òun ló gba àjọ bìríù àjọ ccb ló gbà wọ́n lámọ̀ràn kí wọ́n tẹ̀wájú ọ láti máa lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé kí wọ́n sì tún rí wípé ìgbésẹ̀ yẹn ó nípọn ó lọ̀mílọ́kọ́ láti lè fi rí wípé àwọn tí wọ́n bá yàn sípò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ń láǹfààní láti lè máa kéde àwọn dúkìá wọn ìwọ̀n mo ní ibi tí mo ní sí láti lè rí pé wọ́n ṣe ìkéde yìí láti ibikíbi tí wọ́n bá wà lórílẹ̀‐èdè àgbáyé ní ìlànà tó bá ti orílẹ̀‐èdè àgbáyé mu ṣẹ̀wárí igbákejì ààrẹ òun ló sọ àwọn ọ̀rọ̀ àmọ̀ràn yìí lánàá tí ń ṣe ọjọ́ ẹtì lásìkò tí ó ń gbàlejò ikọ̀ ilé-iṣẹ́ ccb eléyìí tí alága wọn dókítà abdullahi utman bello tó ṣíwájú wọn ìyún nílé ìgbé ààrẹ nílùú àbújá the nation ló ṣẹ̀rí ẹ̀.

míràn ni mo tún ṣe ìwé ìròyìn iwájú mi yìí sí nínú ìwé ìròyìn the nation ká fọwọ́ wewọ́ òun lọ́wọ́ fi mọ́ àjèjì ọwọ́ kan tẹ̀ sí ń wọ̀ wọ́n yorùbá ní kò gbẹ́rùdò rẹ̀ mínísítà fọ́rọ̀ iṣẹ́ òde david umahi ó ti kéde yáyáyáyá lójúmọ́ tó mọ́ lónìí ó ní àwọn olùdókòwò wọ́n ti ń kéde ìfẹ́ wọn láti ragun sí apá àwọn ojúkò tá a mọ̀ sí tóógéètì ó wájú kó di mímọ̀ gẹ́gẹ́ bí ìṣèjọba ààrẹ bọ́lá mi tinubu ṣe ń náwó jà àwọn àkànṣe iṣẹ́ ojú ọ̀nà márosẹ̀ ó ní àwọn ìwé àdéhùn láti mú ẹ sí láti gùnlé àti àwọn àkànṣe iṣẹ́ ojú ọ̀nà márosẹ̀ bíi mẹ́jọ òun ni ìṣèjọba àpapọ̀ ti buwọ́lù láwọn ti bútọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ní àwọn àkànṣe iṣẹ́ wọ̀nyí òun ni iléeṣẹ́ tó rí sọ̀rọ̀ iṣẹ́ òde ìyún ní màbùchè nílùú àbújá ni wọ́n ṣe bẹ́ẹ̀ buwọ́lù ó ní lára wọn láti rí àwọn ojú ọ̀nà márosẹ̀ mẹ́rin àti àwọn ọ̀nà mìíràn mẹ́rin eléyìí tí wọ́n fẹ́ gbé ṣe láwọn ìpínlẹ̀ oríṣiríṣi ìyún ní orílẹ̀-èdè nàìjíríà nígbà tó ń sọ̀rọ̀ níbi búbuwọ́lù ìwé àdéhùn ẹgẹ́ tí ó jẹ́ kó di mímọ̀ ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó lọ francis nwaze ó jẹ́ kó di mímọ̀ ó ní umahi ó ní ó ṣe àpèjúwe àwọn àkànṣe iṣẹ́ yìí gẹ́gẹ́ bí ìmúgbòòrò ètò ìgbáyégbádùn lábẹ́ ìṣèjọba ààrẹ bọ́lá mẹ́dì tinubu yìí ní ìwé ìròyìn the nation ní ìròyìn ọ̀hún wà láàárọ̀ tòní

ẹjẹ́ ntúnsáré ṣú iṣẹ́ abala mìíràn nínú ìwé ìròyìn the nation tó jáde lójúmọ́ tòní ọ̀gá àgbà pátápátá fọ́jọ́ ọlọ́pàá ọlátúnjì díso ó ti jẹ́ kó di mímọ́ ó ní ètò ẹ̀kọ́ ó ní ìṣèwádìí tó yọrantí àti ìmọ̀ ẹ̀rọ education research àti technology ó ló mà ṣe kókó ṣe pàtàkì láti lè fi kọ́ àwọn ojúkò tí àwọn ojúkò àgọ́ ọlọ́pàá ìgbàlódé eléyìí tí yóò mú kí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kí wọ́n lè kojú àìsí ìpèníjà àìsí ètò ààbò eléyìí tí ó ń kojú orílẹ̀-èdè nàìjíríà lọ́nà ọ̀tún díṣù òun ló sọ̀rọ̀ yìí ìyún nílùú àbújá lásìkò ìpàdé kan pẹ̀lú akọ̀wé àgbà àjọ tẹ́tí fọ́ǹdì sony ẹ̀tọ́nà lásìkò ìpàdé ọ̀hún ó wá jẹ́ kó di mímọ̀ ó ní àwọn nílò àtìlẹyìn wọn láti lè fi nawọ́jà àti mímú ìgbélárugẹ bá àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti àjọ ọlọ́pàá ìyún police schools àti àwọn ilé ẹ̀kọ́ mìíràn igp òun ni ó sọ̀rọ̀ lórí àwọn ìpèníjà àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tó tún ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ tó yọrantí àti ètò ìdánilẹ́kọ̀ọ́ àti ìgbà dégbà the nation ló ṣẹ̀rí ẹ̀.

látọwọ́ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ kaduna àwọn ìbọn ìléwọ́ mẹ́jọ òun ni wọ́n gbígbà lọ́wọ́ wọn lásìkò àkọ́ṣe iṣẹ́ kan eléyìí tí wọ́n ṣe láwọn agbègbè kan ní ìpínlẹ̀ kaduna ìgbésẹ̀ yìí ló jẹ́ lára àwọn àkọ́ṣe iṣẹ́ eléyìí tí àjọ ọlọ́pàá gùn lé láti lè fi pinwọ́ àwọn ìwà ọ̀daràn àti àwọn ìrìn ẹsẹ̀ eléyìí tí kò tọ̀nà ìyẹn ní ìpínlẹ̀ kaduna lórí àwọn tí wọ́n ń ṣe fàyàwọ́ ohun ìjà olóró ìyún ní ìpínlẹ̀ ọ̀hún àjọ ọlọ́pàá wọn ni àwọn náwó gan àwọn afurasí ọmọ ikọ̀ báńdíìtì yìí ìyún lẹ́yìn olobó kan eléyìí tí àwọn rí gbà látọwọ́ àjọ tó ń gbógun ti ìwà ìjínigbé àti àwọn àjọ mìíràn nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lánàá tí ń ṣe ọjọ́ ètè ẹni tó jẹ́ alūkkóró fọ́jọ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún DSP Mansur Hasan ó jẹ́ di mímọ́ ó ní àṣeyọrí yìí ó ní ó ṣe kókó ó sì ṣe pàtàkì ehun ló wáyé lẹ́yìn ìgbà tí àjọ ọlọ́pàá tí wọ́n finú konú fìmọ̀ ṣọ̀kan láti rí wípé àwọn ará bí yìí àní wípé bí kún ló loko bí tàkúté ni ẹ̀kọ́ yóò sì ṣojú mímu hàn wọ́n jẹ́ kó di mímọ̀ wọ́n ni àwọn olobó eléyìí tí àwọn ń rí gbà ó ti mú kí àwọn ó máa ṣe àṣeyọrí eléyìí tó lóorin daily post ló post ẹ̀ jáde láàárọ̀ tòní kídùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ omidan ní gbogbo ọjọ́ sátidé lórí ìròyìn àtúpalẹ̀ ní ìkànnì diamond 88.7 fm ìlọrin ẹ sì mọ̀ pé bí n bá ṣe ń kógbá tí mò ń kágbọ̀n kúrò lórí ètò yìí òun ni precious yóò máa gorí afẹ́fẹ́ láti wá máa lé àwọn ìròyìn yìí síwájú yín léde fìtìfìtì ìyún ń léde gẹ̀ẹ́sì ẹ wò ó gbogbo ohun tẹ́ ẹ bá ṣe lónìí ẹ ronú sí dáadáa ẹ rò ó jinlẹ̀ torí àbámọ̀ tẹ́ ń wò ohun kì í síwájú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ báyìí ni máa ń gbé o ohun tó bá máa borúkọ ẹbí jẹ́ á dára kó yàgò fún torí wípé I'm sorry kò dága ọlọ́pàá lẹ́yìn tí wọ́n bá ti dájọ́ court ara ìsìn ló kàn o omidan lọ́yìnká ẹ̀jẹ̀ ní ajímadé ló kọ tèmi ẹ máa tún ká àárọ̀ o.

0: ọkà.
1: Ṣé ni jẹbẹtẹ gbọmọ lórújọba lọwọ tí o mọ ohun tó lè ṣe mọ. Ẹkù tí ó dé láàrí tẹ́lẹ̀ tá à ń wíjọ, ọdẹ pàápàá là ń wá báyìí tá à ti rí. Ṣé bàbá rọdẹ àárẹ̀ kùtù ọdẹ.
2: Látinú àwọn ìwé ìtàn àròkọ lítírẹ́ṣọ̀ tó ṣe iyebíye látọwọ́ àwọn òǹkọ̀tàn tó yááyì tó gbámúṣé, bàbá, màmá, bọ̀ọ̀dá, àǹtí àti ẹ̀yin ọmọ iléèwé gbogbo, ẹ̀tẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbádùn ètò àyọkà fún ọgbọ́n bàbá ọgbọ́n ìmọ̀ àti òye tá a kọ́ nínú àwọn ìwé ìtàn tó dùn mọ̀rìnmọ̀rìn yìí tá a fi gbáyé rọrùn. Ẹ máa tẹ́tí sí ètò àyọkà lórí ìkànnì Diamond 88.5 FM ní déédé aago 7:00 AM àárọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé. Ètò àyọkà látẹnu ìfẹ́ Olúwa Adébáyọ̀. Ẹ gbádùn ẹ̀ bíi kàásì nǹkan.

0: ma sha ba oro gulo titi o emi na fesi iwe ti ife pataki ko nkan ti mo si ko ni eyi oju ona oke ironu ti nbe ninu igbo elegbeje ojo 16 osu kejila edegbewa odun o le meji le laadota leyin iku oluwa wa ife pataki mi owon ki n to ma ba oro mi lo mo ni lati ko dupe lowo yin fun iwe yin ti mo ri gba laipe mo si ro pe eyin na yo mo bi okan mi ti ri sin yin ki o to di wi pe mo ni lati ranse bi pe ki won lo wo yin wa fun mi afi olorun oba nikan o le mo bi okan mi ti ri lati igba ti mo ti fi yin sile ko si ojo kan lati igba ti mo ti kuro lodo yin ti n ko ran ti yin rara wakati kan ko ti le re koja lai je pe mo ronu nipa yin ori emi mi le duro le n ko si le mu yin kuro lokan rara ṣugbọn n ko fẹ ki ẹ ni ero pe bẹẹ ni gbogbo obinrin ri si mi rara o o ti o ki yi ṣe bẹẹ ki o to di wipe amọ ara wa obinrin ma n run si mi ni ẹ jọwọ ki ẹ ṣe aforiji o ṣugbọn ooto ni mo sọ bi igbọnsẹ ni obinrin ti ma n ri loju mi ṣugbọn o ọrọ ti yin yatọ patapata ti yin yi lo si wa fi han mi wipe iwa ni eniyan n pe ni ife ife ko loruko meji aaju omi ti e se ni ojo ti elagbara fi le mi ti mo ja lu omi ko le se gbagbe bi mo ti le gbagbe eyin paapaa nje bi elagbara ba ti pa mi ni ijo na ta ni iba je igirikerido loni ha iwa ni ife e ti fi iwa yin gbi eso ife si inu mi eso naa ti wu o ti ni eka o ti ni ewe o si ti ni gbongbo o gbalẹ kankan ninu omi to bẹ ti n ko le mu ọkọ kuro lara yin mọ bi mo ti n kọwe yii ẹyin ni o dara julọ ni ode aye loju mi ori yin n wu mi ọrun yin n wu mi irun ori yin n wu mi eekan ọwọ ati ẹsẹ e wu mi iwaju yin dara ipako yin dara ẹyin loju yin dara ipe ipeju yin dara eyin ẹnu yin dara eti oke ati ti isalẹ si dara pẹlu mo fẹran apa yin mo fẹran ẹsẹ yin mo fẹran orunkun yin mo fẹran ọrun ẹsẹ yin atẹlọwọ ati ẹtẹlẹsẹ yin si dara ju ti ẹnikẹni lọ ẹyin yin bi ẹ ba n kọja ati iwaju yin bi ẹ ba n bọ jẹ ohun iyi pataki loju mi idide yin n mu ki ọmọ ẹlòmíràn n fẹ ki oun dide iṣoro yin isọrọ yin n mu ki ọmọ ẹlòmíràn n fẹ sọrọ ijoko yin mu ki ọmọ ẹlòmíràn n fẹ joko irin ẹsẹ yin si n dabi ẹni pe ki eniyan ma fi ẹsẹ rin láìláì ni nígbà tí mo rí yín ní ìjọsí aṣọ sí ẹrọ dàbí ẹni pé wọn bí yín mọ ni ẹwù tí ẹ wọ dàbí ẹwù ọba pàtàkì gèlè tí ẹ wé ó dàbí òkúta olówó iyebíye bẹẹ ni odidi ọjọ mẹfà ni mo fi láàlárí ìborùn yín ẹ kò kò mọ iyì ara rẹ o ẹ kò lè mọ bí ẹ ti ní iyì tó lójú àwọn ọmọ aráyé nítorí n kò mọ bí mo tilẹ̀ ṣe àpèjúwe yín ju wípé nígbà tí mo fi ojú inú wò yín láti òkè dé ìsàlẹ̀ ńṣe lè dàbí ìgbà tí òrùn bá ṣẹ̀ṣẹ̀ yọ ní òwúrọ̀ ní ìgbà ẹ̀rùn tí ojú ọjọ́ mọ́lẹ̀ kedere tí ìdìde òrùn náà wuni sí ara onírúurú àwọn nǹkan ti ń bẹ ní orí ilẹ̀ ayé àwọn arẹwà kòkòrò àwọn ẹranko dídára àwọn ẹyẹ tí ó wuni àti onírúurú gbogbo ẹ̀dá alàyè àwọn ẹlẹ́mìí àwọn aláìní ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹ rí ọ̀rẹ́ mi tòótọ́ ìfẹ́ pàtàkì tí ó gbé ìfẹ́ sí mi lọ́kàn tí ìfẹ́ ń gùn mí ká bíi kẹ̀kẹ́ tí ó ń gbé mi kiri bíi mọ́tò tí ó ń tì mí síyìn tì mí sóhun bígbà tí èfúùfù bá ń fẹ́ igi oko mo rò wípé ẹ̀yin náà wá rí nípa gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí irú ipò tí ẹ wà lọ́kàn mi mo sì bẹ̀yìn tọkàntọkàn wípé kí ẹ má ṣe bínú o láti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n bá yín sọ nípa irú ipò tí mo wà yìí ìfẹ́ pàtàkì mi ọ̀wọ́n ṣé ẹ kò fẹ́ kí n kú láìròtẹ́lẹ̀ láì ṣe àní-àní èmi náà mọ̀ wípé ẹ kò fẹ́ bẹ́ẹ̀ dípò eléyìí ni àfi ọ̀tá mi ni ẹ lè ní èrò búburú sí níwọ̀n bí ó sì ti jẹ́ pé ẹ kò fẹ́ nǹkan burúkú sí mi mo fẹ́ kí ẹ ṣe ọ̀ràn mi yìí ní àṣepé kí ọjọ́ náà kí ó lè dé tí èmi àti ẹ̀yin yóò wà bíi tọkọtaya mo rò wípé ọ̀rọ̀ tí mo sọ yìí kò ní bí yín nínú o bí ó bá sì bí yín nínú mo bẹ̀ yín kí ẹ dáríjì mí kí ẹ fi ara yín sí ipò mi mo sì tún bẹ̀ yín pé bí ó ti wù kí ó rí kí a má ṣàìfèsì ìwé yìí kí ẹ sì jọ̀wọ́ kí ẹ má ṣe jẹ́ kí èsì náà pẹ́ rárá ẹ bá mi kí gbogbo àwọn ará ilé yín o ó dùn mí pé n kò lè rí bàbá ní ìjọsí kí ẹ kí wọn fún mi o ó dàbí ẹni wípé ẹ sọ fún mi pé àbúrò yín kan ó lọ sí ìdálẹ̀ ní ìjọsí mo ti dé bí ó bá ti dé kí ẹ bá mi kí dáadáa ó dìgbà díẹ̀ náà o n ó máa retí ìwé yín èmi ni tiyín títí mo fi máa kú ìrìnkèrèdò àkíyèsí mo rúpọ ohun ìkọ̀wé tí ẹ fi ránṣẹ́ sí mi o báyìí oni mo ko iwe mi o ti mo fi ranse si ife pataki igba ti iwin ti mo fi ranse de oni ko ri aye kowe pada sugbon o fi enu ran ohun ko n so fun mi wi pe ohun o fesi ni ojo keji nigba ti ile ojo keji mo looto mo ri iwe re ohun ti o si ko ni eyi odo iranti ni itoju ebora olokun ojo 16 osu kejila edegbewa odun o le meji le laadota leyin iku oluwa wa irinkirin do mi owan mo dupe pupo fun iwe re ti mo ri gba mo si ka iwe na daada o dun mi pe n ko le ri aye kowe lana akoko ti onise de mo sise pataki kan fun baba mi nipa oro ti e ba mi so mo be yin ki e ma se binu isi ti mo fe fun yin o oro na ko le ri be rara lati igba ti mo ti wa ni kekere ni mo ti pinu lokan mi wi pe n ko ni ni oko titi ojo aye mi bi o ba je wi pe mo ti fe ni oko ni mo ro wi pe n ba ti le ti di eni ti n bimo nisisiyi nitori opolopo okunrin mo ti n yo mi lenu seyin pe ki n fe awon ti mo si ko fun igba ti mo ri yin ni ijosi anu yin se mi iru ipo ti e wa un ni mo si fi se aajo yin ati paapaa ki pe ki n to mo bi iwe eniyan ba ti ri riri ti mo ri yin ni mo ti mo yi pe eniyan daadaa ni yin nitori na irinkerindo e je ki a kuku jo maa sire wa bi a ti n se lo ki a ma fi ti oko ati aya si eyin naa ko ri wipe adara bend e o ri akaso eko mefa ti mo fi ranse si yin mo si fi meme mefa ti e o fi je won si awon ore mi ki yin o ati paapaa eyi ti e n gburo ti emi re jo n rerin ni apa ona ile wa ni ijosi tabi eko rati mo e ba mi ki awon ore yin daadaa o mo duro niyin emi ni ti yin ni tooto ife pataki nigba ti mo ka iwe yi tan mo mi kanle inu mi baje ori rudurudu n ko mo esi ti n ba fun eni ti o ran wa mo wi fun pe ki o ma lo won fi esi ranse nigba ti o ba se nigba ti o wa lo tan mo fi iwe na han awon ore mi nigba ti won ye wo won ni iwe na ko buru won ni ki ma kowe si daada ki ma si se yo lenu nipa oro na mo won ni o le fe mi o nigba ti o ba se bi mo ba le mu suru die nitori bi a ti n se ko iwe si ara wa ni a tun bo ma feran ara wa ati wi pe nigba ti iwe ba po die laarin wa mo le tun rora ba enu lu oro na lekan si mo gba imoran awon ore mi mo tele daada a bere si kowe si ara wa a n fi ikan ranse si ara wa pelu bi mo ba pa irun emi a fi ranse si bi oun na ba si obe aburu ranse si mi lekookan ninu iwe mi mo ma n soro kan ibe sugbon ko ni fesi si apa ibi ti mo ti soro na nigba ti o ba fun mi ni esi sugbon emi paapaa mo wi pe o tun bo n feran mi si ni oro na ko mi logbon pupo o lona kini o fi han mi pe bi eniyan ko ba ri nkan daadaa ko ye ki oluwa re so o si ye ki okunrin ronu jile ki o to ma so iru eni ti ọmọbìnrin kan jẹ nítorí ní ọjọ tí mo kọ rí ọmọbìnrin náà létí odò tí kò pẹ púpọ tí ó bèrè bí mo ní ìyàwó tàbí n kò ní mo ṣe bí òun fẹ kí n fẹ òun ni ṣùgbọn ìgbà tí mo tó wá kọ ẹnu nǹkan bẹẹ sí ni mo tó mọ wípé ọrọ náà kò rí bí èmi ti ń rò ó lọnà kejì mo rí wípé ìfẹ kì í ṣe ọ̀ràn ẹnìkan ọ̀ràn ẹni méjì ni kì í ṣe wípé kí ọkùnrin kan máa fẹ́ràn obìnrin kan kí ó má fẹ́ràn obìnrin yìí kí òun nìkan máa fẹ́ràn ara rẹ̀ ṣá láì jẹ́ wípé onítọ̀hún náà fi ìfẹ́ hàn sí òun ní ìfẹ́ lè dàgbà bẹ́ẹ̀ ni kì í ṣe wípé kí obìnrin máa fẹ́ràn ọkùnrin kí òun nìkan máa fẹ́ràn ọkùnrin láì jẹ́ pé ọkùnrin náà fi ìfẹ́ tirẹ̀ hàn sí ni ìfẹ́ fi lè gòkè bí mo ti ń fẹ́ràn obìnrin náà ni òun náà fẹ́ràn mi nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kan báyìí bí mo ti jí ewé ẹyẹ ni mo kọ́ rí ó wọ ṣòkòtò tí kò pupa tí kò sì funfun tí àwọ̀ rẹ̀ jẹ́ búlù èyí ni pé ó fi ara jọ aṣọ aláró nígbà tí èmi náà wo inú àpò mi mo wọ ṣòkòtò kan tí ó jẹ́ ti bàbá mi tẹ́lẹ̀ tí mo jogún lẹ́yìn ikú rẹ̀ àwọ̀ rẹ̀ náà ti búlù ni nígbà tí ọ̀run là àwọn sọ́mọ̀ ń mẹ́lẹ̀ kedere àwọn ojú ọ̀run sì jẹ́ búlù lọ́jọ́ náà gan-an ni mo ń retí ìwé láti ọ̀dọ̀ ìfẹ́ pàtàkì nígbà tí àbúrò rẹ̀ tí ó rán sí mi sì dé ẹ̀wù búlù lówọ́ ìgbà tó tún fi ìwé lé mi lọ́wọ́ àpò ìwé tí wọ́n fi sí búlù ni àwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpò ìwé funfun ni ó máa ń lò ó fi kọ ìwé sí mi àmì ìfẹ́ sì ni àwọ̀ búlù jẹ́ nítorí èyí mo já ìwé náà ní wéréwéré ìgbà tí mo sì rí ìwé yìí búlù tún ni àwọ̀ rẹ̀ nígbà tí mo kà á ohun tí mo bá níbẹ̀ ni èyí ó do ìrántí ní ìtọ́jú ẹbọra olókun ọjọ́ 15 oṣù kejì 1953 lẹ́yìn ikú olúwa wa irinkerindo tèmi nínú ìwé rẹ tí o kọ gbẹ̀yìn mo rí i pé o tún sọ̀rọ̀ kan ti wípé kí o lè ṣeéṣe kí a jọ máa gbé pọ̀ níjọ́ mìíràn mo ro pe mo ti so fun o ni ijosi bi o ti je pe mo ti pinu lati igba iwe mi wa pe n ko ni fe enikeni sugbon wi pe n o duro ni temi lai ni oko ni sugbon nigba ti mo wo aapon gbogbo ti o ti nse lori mi lati jo ti ati njo nbo yi mo ri wi pe ko ni dara bi mo ba ko jale nitori ko ye ki nkan kan wa ti mo le fi duro nitori na mo ro wi pe oro na yo seese mo ti bi fun baba mi o si ti gba be sugbon o ni ki o ranse wa ki awon ara ile re wa toro mi lowo ohun nigba ti o wi bayi mo so fun wi pe ona irin ajo si okeronu ni o wa o ati wi pe awon ara ile re ko ni le wa ko ko gba sugbon mo lo ba egbon mi agba aburo re o si ti ba soro pe ki won ma wa mo sugbon dipo be pe ki o kowe si baba mi nitori na owo re lo ku si ni sisi yi o ki o tete kowe si baba mi o ki o kowe na were were bi o ba ti ri iwe mi yi omo ti mo ran wa yi aburo mi ni omo iya mi ni nitori na ko si nkan kan ti o le ran ti ko ni sai jise fun mi bi oran kan ba wa ti o ko fe ko si iwe ki o wi fun aburo mi yi ki o wa so fun mi oran mi ko ju bayi lo o emi ni tire ife pataki oje mi ketale logore ibe la dediro bayi sugbon ko to ri pe a tun te sowo waju ije sare doke lo na mo pada bo
1: Ipo ti se ibataka o je o ti gbo nipa ilu awon edita re nibi ti omugodi meji tin se oba won bi bawo ni omugodi meta se gori oye ti sapana bi omugodi meji na bubu e bubu e o di ni iwe irin kirindo ninu igbo elegbeje lati wo ti ipo fagunwa a paketa ojuode ninu

tó ẹjẹ́ kí máa kí yín pé kábọ̀ padà sórí ètò ayọ́ka ní ìkànnì Diamond FM. Orúkọ mi ò yí padà, ìfẹ́ Olúwa Adébáyọ̀ ni. Ìwé ìrìnkèrindò nínú ìgbò ìlédèje látọwọ́ D. Ofagun wà. Òun náà là ń kà lọ́wọ́. Ojú ewé 73. Ibẹ̀ náà la sì dé dúró kó tó di pa lọ sókè lọ́hún. Ẹ̀jẹ̀ wa tẹ̀síwájú láti ibẹ̀ torí ibi tá a bá roko tì sí, ibẹ̀ ò là ń fàbọ̀ sí. Báyìí ni ìwé ọmọ náà lọ o. Wọn kò sì tilẹ̀ mọ bí inú mi ti rí nígbà tí mo gbà á. Inú mi dùn tó bẹ́ẹ̀ tí n kò mọ nǹkan tí ì bá ṣe lẹ́sẹ̀ kan náà. Mo rán àbúrò rẹ̀ padà, mo sì yára kọ̀wé kékeré kan wípé inú mi ti dùn tó bẹ́ẹ̀ tí n kò tí ì lè fèsì nígbà náà. Àti wípé kí ìfẹ́ pàtàkì máa retí èsì ìwé náà lọ́tọ̀. Nígbà tí àbúrò rẹ̀ lọ tán, tí a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọmọ náà, kò sí ẹnìkan ṣoṣo nínú wa tí kò gbádùn rẹ̀. Olúkúlùkù àwọn ẹnìkejì mi tí wọ́n ti mọ bí ọ̀rọ̀ ìfẹ́ wa ti ń lọ sí ni wọ́n bẹ̀rẹ̀ sí yìn. Mo kọ̀wé tí ó ní lárísí, mo sì kọ ìwé sí bàbá rẹ̀ pẹ̀lú. Bàbá rẹ̀ fèsì, ó ní bí ọmọ òun bá ti wípé mo wu òun, ó parí kí a máa fi ara wa. Ní ọjọ́ tí mo lọ bẹ̀ẹ́ wò, tí mo rí ilé rẹ̀ àti irú ipò ọlá tí ó wà, ó yà mí lẹ́nu pé irú ọlọ́lá bẹ́ẹ̀ lè wípé òun máa fẹ́ èmi. Ọ̀ọ́dẹ ìfẹ́ nípọn o, ojú ògiri ilé ó lágbára, ojú òkúta. Ìwọ̀n inú fìlàṣàyé pọ̀ fẹ́ràn mi dáadáa, nítorí ẹ̀jẹ̀ ni imú. Bí mo bá sì ti ń pẹran ni mo ń fun. Ó sì ti gbà pé òun ó máa gbé mi lọ sí ọ̀dọ̀ ọmọ náà nígbàkigbà tí ó bá wù mí. Èmi náà sì ń lọ síbẹ̀ lemọ́lemọ́. Ìfẹ́ pàtàkì níláárí púpọ̀, àpẹẹrẹ pàtàkì ni ó jẹ́ fún àwọn ọmọge. Títí a fi gbé ara wa ní ìyàwó, kò wá bòtí kan sí mi rí. Kò wí pé kí n wá kí n débẹ̀ kí n má bà. Kò wí pé kí a pàdé ní ibìkan kí n dí ọ̀hún kí n má rí. Kò yẹ àdéhùn lọ́jọ́ kan ṣoṣo rí. Bí mo bá dé ilé wọn, ẹni tí ó bá tọ́ kí n kí tí n kò tí ì kí, á tọ́ka rẹ̀ sí mi. Bí àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ kan nípa mi, á wí fún mi bí ojú mi yí padà díẹ̀ kí n ó ti mọ̀. Kò tó àṣírí mi rí, àfi bí òbó. Ọ̀rọ̀ tí mo bá fi pamọ́ sí ọwọ́ rẹ̀ kò jẹ́ wí fún ẹnikẹ́ni. Ènìyàn rí gbẹ́kẹ̀lé. Kí n má ṣáà fa ọ̀rọ̀ náà gùn lọ títí. Kò pọ́ púpọ̀ tí mo ti ń lọ sí ilé rẹ̀ tí a dá ọjọ́ ìgbéyàwó wa. Nígbà tí ìgbéyàwó ku ọ̀la, díẹ̀ nínú àwa tí a lọ sí òkè Rònú lọ sí ilé ọ̀gbẹ́ni Ajédùbúlẹ̀ tí ó ń gbé etí odò ìrántí tí ó jẹ́ àna mi. Àwa tí a lọ tó 24, ṣùgbọ́n àwọn tí a fi sí ibùdó wa ní ojú ọ̀nà ìkẹrònú tó 50, nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló bá wa jáde ní ìlú àwọn aláṣejù tó jẹ́ wípé wọn kò bá wa ti ilé lọ. Nígbà tó di ọjọ́ ìgbéyàwó gan, tí a wọ aṣọ tí a mú lọ sí ibi oúnjẹ tán, agogo lù ní agogo 8:30 pé kí a lọ jẹun. Onírúurú oúnjẹ ni wọ́n fi fún ni jẹ, nítorí onírúurú ẹ̀dá alàyè ni wọ́n sì rí ìgbéyàwó náà. Àwọn ìwí wá ní onírúurú títí wọn. Àwọn ẹranko wá lọ́tọ̀, ajá ni ó ń ṣe ìtọ́jú àwọn ẹranko, nítorí òun ti gbé àárín àwọn ènìyàn rí. Olóògbò ni ó ran ajá lọ́wọ́. Ohun tí ó jẹ̀yà lọ́nu jùlọ pátápátá ní àkókò yìí ni àlàáfíà tó wà láàrin ìwọn ẹ̀dá alàyè. Ìrẹ́pọ̀ irú èyí tí ẹnikẹ́ni kò pìtàn rí. Kìnì wọn pẹ̀lú àgbọ̀nrín ń fi ọwọ́ kọ ara wọn lọ́wọ́. Wọ́n ń ṣeré kiri. Olóògbò àti Èkúté ń ṣe ọ̀rẹ́ tí ó pọ̀ tó bẹ̀ẹ́ tí Èkúté fi ń tọrọ ọmọ lọ́wọ́ Olóògbò tí ó ń yọ̀ pé àwọn fẹ́ di àná. Ibi tí àwọn ẹyẹ wà dára gidigidi àti àṣáàdì àti àwọn ẹyẹ kékeré gbogbo náà ni wọ́n jọ ń jókòó, tí ọ̀kan kò wá ìpalára èkejì. Nínú àwọn tí ó wá ni ejò wà, pẹ̀lú ayọ̀ ni wọ́n fi ń bá wa gbé tó bẹ̀ẹ́ tí n kì í fẹ́ kúrò lọ́dọ̀ wọn. Nítorí ènìyàn ń fi ọwọ́ ba ọká ní ìrù láì jẹ́ pé ó buni sán, akékè jókòó sí àárín àwọn kòkòrò, ó ti fi oró pamọ́ sílé. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ́ àti akàn tí ó sì wá gẹ́gẹ́ bí aṣojú àwọn ẹja ń wà ọmọlúàbí gan nígbà tí a jẹun tán. Mo ṣe àkíyèsí pé gbogbo ẹni tí ó jẹun ni ó yó pátápátá, ṣùgbọ́n oúnjẹ kò ṣẹ́kù sínú àwo ẹnikẹ́ni. Ètò ìyàwó náà jẹ́ ìyanu, kò sí pé ẹnìkan pẹ́ lẹ́yìn, kò sí pé ẹnìkan pariwo, kò sí pé ẹ̀rùn oúnjẹ kan ṣoṣo ń ba ilẹ̀ jẹ́. Síbi ìfàdákà ni àwa tá a jẹ́ ènìyàn àti àwọn tó jẹ ìwín lò, àwo fàdákà ni a fi jẹun. Ife fàdákà ni a sì fi mu omi. Gbogbo àwọn ẹranko àti ẹyẹ tí ó wá sí ibẹ̀ ni ó lè sọ̀rọ̀ kí ènìyàn gbọ́. Inú yàrá kan lọ́tọ̀ ni àwọn ẹ̀rá wà níbẹ̀ ni wọ́n ti ń jẹun. Ìgbà tí mo lọ kí wọn, mo gbádùn wọn, wọ́n sọ̀rọ̀ dáadáa. Ohùn wọn rọra ń dún bí fèrè olóhùn gooro. Wọn kò bu ni jẹ mọ́ èyí tí ó ní oró tí ó fi oró pamọ́ sílẹ̀. Ìgbà tí àwọn ejò sì wá síbẹ̀ láti wá kí wọn, wọ́n jọ gbádùn ara wọn lọ́pọ̀lọpọ̀. Nítorí ìgbà tí mo rí ejò òjò lákẹ́yìn, lẹ́yìn èyí ó ròyìn bí àwọn àti ẹ̀rá ti gbádùn tó. Bẹ́ẹ̀ ni àkókò yìí ọpọlọ àti ejò ń jọ ń fi ọwọ́ kọwọ́, wọ́n ń rìn kiri. Àkókò àlàáfíà gbáà ni.
ko le gba bi ojo igbeyawo yi o bi aye yi pada to be ti maalu nloyun ewure ti olojo n bi akuko nima ti a ma wo aso igbeyawo awon ewin ni won fun gbogbo wa ni aso won fun mi ni ewu goolu sokoto goolu fila goolu ati bata goolu gbogbo ohun ti mo fi si ara je goolu patapata be ni o ya mi lenu pe agbada ati dansiki goolu won yi ko pa mi leru rara ati pe aso na ko wuwo ju ewu lasan lo ewu ti awon enikeji mi yato si temi aso ti ewu won ki se goolu sugbon won fi goolu se ona si lara igba ti a ma lo si ibi igbeyawo gan awon ewe won ni wa sinu ile nla ti mo n gbe ti baba iyawo mi fun mi won mu emi ati awon enikeji mi lo si ibi kan bayi ti o teju perese aso ti won fi fadaka se ni won te lati ile emi lo si ibi ti a n soro ire yi won gbe mi gun esin ti won fi diamond se oto si lara jigbini kan le won si to awon arewo okunrin ati obirin si eti ona lo ni apa otun ati apa osi awon woyi wo aso ti o dan bi digi ti won ko mona mona bi irawo oju orun awon enikeji mi na gun ese tele mi leyin bi ati n koja lo ni awon ti o duro si eti ona won ni bere si korin ohun won dabi eni wipe enikan ko oke imoyeye ni orin kan na ti ohun won dun goro ibi ti o teju bere se bayi ni won mu wa lo o teju ti ko ri bi ti o teju to be ri ogun to ogun iseju ni ibu o si to be ni oro be ni aso aran ti awo re je bulu ti o si nipon to ese bata kan ni won te ti o bo gbogbo ibe po igba ti ade ibe mo so kale lori ese won si mu mi lo si ibi ti aga nla kan wa bayi ori aga yi ni mo joko le o awon eniyan mi na si joko ni aga ti o tele temi bi mo ti fi idi bale lori aga ni ariwo ta pe iyawo mi nbo bi o ti nbo ni a si ngbo ti won yibon lekookan awon ti o nlu ilu ti won jo ni won wa ni iwaju patapata leyin awon onilu won ni awon onifere ede ti won wo aso kan na ti won to ni meji meji bi won ti n bi ese po lekookan susu leyin awon onifere ni ari awon omode ti won to bi 60 ti won wo aso okuta olowo iyebiye leyin awon wonyi si ni ogologo won dia ti won wo aso larabarade leyin na ni ari omobirin meta o ati omokunrin meta ti won duro ni apa otun ati apa osi ti won je omo iya iyawo mi eyin yi wa yi ni ari iyawo mi ninu keke goolu ti esin 16 fa awon esin won ni kun fun ohun oso lati oke de isale ni apa otun ati apa osi keke iyawo mi yi ni keke be meji tun wa o ti o je ti goolu ti esin 16 tun wo egbe iyawo mi okunrin lo wa ninu mejeji ti won je ibatan re iyawo mi ru aso diamond o wege le diamond o mu iborun diamond o si wo bata diamond pelu be ni bi irawo oju orun ni diamond ma ndan yirin yirin keke baba iyawo mi lo tele ti iyawo mi keke fadaka ni o na lewa gidigidi iya iyawo mi joko sile o ntoju onje bayi ni gbogbo nkan ri o iwe kan bayi ti ori re si ti wewu patapata ti o fofun lawo ni won pe ki o wa se igbeyawo na fun wa igba ti akorin dedun tan ti gbogbo eni ti o wa joko tan ewe na ni ki emi ati iyawo mi bo si iwaju asi lo leyin ti o ti bere lowo mi loju gbogbo aye bi mo ba pinu lati fe obirin na ti mo si jewo tan oni ki ma wi awon oro won yi tele ohun emi irinkerindo omo ife dayepo omo eniyan ti n gbe ile alarin kirin ti n lo si oke ronu ninu igbo elegbeje gba ife pataki omo ajedubule ti n gbe odo iranti aburo oloko ti n se alakoso omi mo si se ileri niwaju eniyan ati niwaju irin niwaju emi ti a ri ati niwaju eyi ti a ko ri niwaju ejo ati niwaju eranko niwaju eye ati niwaju kokoro niwaju opolo ati niwaju akan wipe bi mo ti fe omo naa yi n kò ní jẹ́ kí ìyá jẹ́ n kò ní jẹ́ kí ẹbí pa n ó sì máa ṣe aájò rẹ̀ bí ó ti yẹ bí ara rẹ̀ kò bá le n ó bá wá oògùn sí bí n kò bá mọ oògùn àìsàn náà n ó wí fún àwọn tí ó bá mọ̀ kí wọ́n ṣe é fún mi kì í ṣe léyìn nìkan o mo ní láti mọ̀ pé aájò tèmi pàápàá lágbára tó oògùn lóòótọ́ nítorí náà bí ara rẹ̀ kò bá le n ó fi ọwọ́ mi bá lára láti mọ bí ara rẹ̀ bá ti gbóná sí n ó bèrè bí ìyàwó mi ti ń gbádùn sí n ó kí láti fi hàn pé mo mọ iyì rẹ bí òtútù ń pa n ó mú aṣọ mìíràn n ó dáàbò lára n ó bèrè ohun tí ó fẹ jẹ bí ó bá sì ti sọ fún mi n ó yára ránṣẹ kí wọn máa wà n kò ní lọ sí òde kí n máa ṣeré lọhùnún o kí ó sì dàbí ẹni pé n kò bìkítà fún ìyàwó mi nítorí aláìmọkan ní ènìyàn náà tí ara ìyàwó rẹ kò dá ní ilé
ti o ba o di emu lo ti o rerin lohun bi eni wi pe ko si nkankan mo si tun se ileri pelu pe o ko si ohunkohun ti obirin yi le se ti won fi gbe owo mi sokelu eni ti o ba lu iyawo re oluwa re lu ohun elege olodumare o mu ara re kuro ni ipo eniyan o fi ara re si ipo aja ti o ni didologi won ma bowo fun awon ara ile iyawo mi eni ti o se afojudi si obi aya re ti fi ara re gegun eni ti o fi ana re bu ti sora re di eni epe bi iyawo mi ba soro edun okan re han mi won fun ni esi ti o ye bi o ba nfe imoran nipa nkan kan won fun ni imoran ti mo ba mo n ko ni so ile wa di ile ibanuje ki ma roju korokoro kiri ki ma dake dundu sugbon kaka be won ma ba iyawo mi sawada won ma ba rerin won ma ba asire titi ojo aye mi ojewe kejide la adorun ibe na la de duro bayi ibe na la jenede sibi fun toni tori pe won ni badale badata atan on la mon dari re si elere ti re keri do se ko ti tan o sugbon to mejo na la tesi waju lori re ojewe kejide la adorun nlade ninu iwe irin kirindo ninu gbo elegbeje lati wo di ofagun wa oniyan wa se o olobe se o gbe yin te ba wa fife je na ni mo ki wi pe eseun seun eku ife ojo mejo na keje ka to pade lago kan na lori eto ayoka ni ikanni Diamond FM oruko mi oyipada ife oluwa omo ajebayo ni abira tayo ka fi pade.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: The time is 9:00.
5: Ago mẹ́sàn-án ti lù.
6: Ó ti lalẹ̀ bí oṣù Màrí. Ètò kan ṣoṣo bíi tẹ́rẹ̀ ọ̀sán sún. Gbàgede àjọrò dé kí gúdugbe ọ̀rọ̀.

0: Àwọn ẹgbẹ́ tá a pè ní Sustainable Kwara bá a ṣe ń wo ìyẹn ẹgbẹ́ ha ìyẹn Alliance for Sustainable Kwara. Bá a ṣe ń babọ̀ lọ́sẹ̀ tó lọ náà ni. Wọ́n ní bàbá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Kwara, gbogbo wa náà lárí gbogbo wa náà láwo. Gbogbo wa náà láti mọ̀ tó sì yé gbogbo aráàlú pátá. Pé gómìnà ó ti gbìyànjú dáadáa o, ta bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Kwara, pé gómìnà ó ti gbé ara ọ̀tún, ó ti gbé ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Kwara. Pé ibi tí gómìnà tó bá dé yìí, ó ti kúrò lọ́rọ̀ pé gómìnà ṣe.
1: Mo dúpẹ́.
0: Àwọn àkànṣe àtúntò iṣẹ́ kan lórí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Kwara. Pé kódà lọ́wọ́ tá a wà yìí. Gómìnà lọ́wọ́ gbogbo àwọn ipa àti àwọn ìgbésẹ̀ tí gómìnà gbé lórí ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Kwara. Ó ti mú káwọn èèyàn máa kasára sí gómìnà kan máa lu gómìnà lọ́gbọ̀n ẹnu ká máa ṣe bẹ́ẹ̀ júwọ́ sàdáńkátà sí gómìnà.
1: Wọ́n
0: ní gómìnà ti fakọyọ̀. Kódà ó kúrò lọ́rọ̀ gúdùgúdù méje yáàyá mẹ́fà. Gómìnà ti ṣe dáadáa lápá ibi tá a wòye. Wọ́n nítorí pé bẹ́ ẹ bá wò ó, ìsọwọ́ báwọn èèyàn gan ṣe tú jáde lórí ọ̀rọ̀ pa fẹ́ gba fọ́ọ̀mù afẹ́ díje nínú ẹgbẹ́ òṣèlú ní àsìkò tá a wáyé. Wọ́n lẹ́ rí i pé afẹ́ mọ́ ríru ẹ̀rí nípínlẹ̀ yìí. Àbí kápá ríru ẹ̀rí nípínlẹ̀ Kwara. Wọ́n ní tí ìbá ṣe pé gómìnà náà tó ti ṣe dáadáa nínú ẹgbẹ́ yìí. Àwọn èèyàn ò ní páwọn fẹ́ díje lábẹ́ ẹgbẹ́ yìí kẹ́rò wá pọ̀ tó bẹ́ẹ̀. Wọ́n ní ẹ lọ rèé wo àwọn ẹgbẹ́ tó kù, ẹ yiri ẹ wò sọ́tún sósì ẹ rí pé kò sílè tó dàbí eléyìí tí gómìnà wáyé. Ẹgbẹ́ Alliance for Sustainable Kwara. Lábẹ́ alága wọn náà ní Alhaji Rasaq Lawal. Ó fi máa lu kóró wọn lọ́rí bó kalẹ̀ ọlọ́jẹ́. Àwọn náà ni wọ́n ní ká máa ṣe bẹ́ẹ̀ ká máa lu gómìnà lọ́gbọ̀n ẹnu bẹ́ẹ̀ ká máa ṣe sàdáńkátà. Bá a ṣe wá ń wò ó lónìí gẹ́bí ìṣe wá.

gẹ́gẹ́ bí tá ń bábọ̀ lórí ètò eléyìí tá a pè ní àwọn àṣeyọrí gómìnà malama abraham abdulrasaq tipinlẹ kwara itani amawe gẹ́gẹ́ bí ẹgbẹ́ alliance for sustainable kwara bí wọ́n ṣe ń sọ ẹgbẹ́ asc náà ni pé látọ̀dọ̀ alága wọn ìyẹn honorable alhaji rasaq lawa tó fi mọ́ akọ̀wé wọn ìyẹn tá a mọ̀ sí alūkkóró ẹgbẹ́ yìí honorable kale ọlọ́jẹ́ tó fi mọ́ àwọn sọ̀gbọ́n wọn bíi alhaji usman muhammed shaba alhaji adébáyọ̀ garuba mr btech àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ni pé gómìnà wọn ti ń ṣe dẹbẹ nípínlẹ̀ kwara pàápàá jùlọ lórí ọ̀rọ̀ òṣèlú wọn ni ká bá wọn dúpẹ́ lọ́wọ́ gómìnà dáadáa ìdí rèé ẹ farabalẹ̀ kẹ gbádùn ìdí ẹ̀ sí i.

bọ́rọ̀ bá wá rí báyìí lóòótọ́ bẹ́ẹ̀ rí pé ó yẹ ká máa jó yàgì ní yòdò báwọn olóṣèlú wá ṣe pọ̀ tí wọ́n láwọn wá ipò tó ní gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú agaga lẹ́gbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ yìí wọ́n ní ìta mọ̀ sí bíi majority ó ti wà nínú òṣèlú nípínlẹ̀ kwara pàápàá jùlọ láàrin àwọn olóṣèlú wa majority ó ti wà láàrin wọn òṣèlú wa nípínlẹ̀ kwara ó ti ṣe fi yan gan ogbó òṣèlú ká máa dàlúrú ká máa dami àlàáfíà ìgboro àbí lùrú eléyìí ó ti lọ nípínlẹ̀ yìí ìdírẹ̀ tí ẹgbẹ́ alliance for sustainable kwara tani a máa dúpẹ́ lọ́wọ́ gómìnà pé wọ́n ti tún ojú ọjọ́ ètò òṣèlú sọ nípínlẹ̀ yìí ó ti fún olórúkọ tó yẹ kó máa jẹ́ gan ẹ ti mọ̀ páwọ àti iná lájọ ń ṣe bó ti wù ká kúkọ̀ ó lọ tó àníṣàwò bí ẹnìkan méjì lórí ètò ká tó máa lọ. lórí 0913655695 0913655695 wọ́n ní bàbá wo òṣèlú tá à ń bábọ̀ látẹ̀yìn wá tá bá wò ó látẹ̀yìn bàbá wa wò ó sóṣèlú tá à ń se lásìkò yìí àwa náà rí pé ìyàtọ̀ ti wà ń bẹ̀. lẹ́ka pé à ń kó jàǹdùkú olóṣèlú kiri lọ́tún lọ́sì gbogbo eléyìí ti dà fi ẹ̀yìn.

0: ètò náà láwà àwọn àsọrí gọ ẹjá ṣe báyìí ojú ọjọ́ yìí bá rí báyìí lórúkọ àwọn tó jẹ́ aláṣẹ àti apàṣẹ pẹ̀lú ẹgbẹ́ tá a mọ̀ sí Alliance for Sustainable Kwara ìyẹn ask láwúrà alábẹ́ alága wọn alhaji rasaq lawa alūkkóró wọn ọ̀rẹ́bù kalẹ̀ ọlọ́jẹ́ iṣẹ́ tẹ́ ẹ rán mi lónìí mo ti jẹ́ o ẹ̀yìn tí wọ́n sì ní àmọ́ owó náà ni pé ká jẹ́ káwọn èèyàn ó mọ̀ pé nípínlẹ̀ Kwara pàápàá jùlọ àwọn tó wà ńbẹ̀ ká mọ̀ pé àná yàtọ̀ sónìí o lónìí gómìnà ti gbìyànjú ó ti sa ipá àti ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ó sì ń ṣe lọ́wọ́ náà lórí ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Kwara kò sí gbọ́n mi sí omi ò tó ìyẹn pàákájá kò sí ńbẹ̀ mọ́ àlàáfíà ń jọba láàrin ìlú ẹlòmíì gan mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú ń lọ láàrin ìlú adúpẹ́ títí ìgbà àtàtúmọ̀ pàdé ọláríwájú ògùn ní ọ̀pá ẹ̀bìtì ló kọ tèmi o a pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ láago mọ́kànlá ìbọ̀ ìyálẹ̀ ta sí méjìlá lógòtọ̀ lọ́hùn lórí ètò yìí kan náà tá a pè ní àwọn àṣeyọrí Mallam Abdulrahman Abdulrasaq gómìnà ìpínlẹ̀ Kwara ẹgbẹ́ Alliance for Sustainable Kwara ẹ jẹ́ máa fèyí ṣe lọ ní tèmi fótò ní mo jíṣẹ́ tẹ ẹran mi o wọ́n ní ká máa dúpẹ́ lẹ́ẹ̀kan sí ká mọ̀ pé appreciation àdúpẹ́ o lọ́wọ́ gómìnà.
1: Oníbúọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi appreciation.

ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: That's what can happen if you take your eyes off the road. Texting or using your phone when driving is very dangerous for you and other road users. Keep yourself and other road users safe by staying off your phone when driving. We need you alive.
1: This message is reaching you from Diamond 88.7 FM, Ilorin.
2: Latinu Yarairui, Diamond 88.7 FM, Ilorin. Iroyin Ekunrere.
3: Ṣaaju ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti ja okùn ẹ̀mí adarí ikọ̀ àgbésùnmi ISIS látọwọ́ àwọn ọmọ ológun ilẹ̀ yìí, àwọn ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà. Àjọ INEC fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ẹgbẹ́ òṣèlú méjì lé ní ogun nílẹ̀ yìí ti fi ẹ̀dá àkọsílẹ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú wọn ṣọwọ́ sí àjọ ọ̀hún. Ọkọ̀ bàálù akọkọ ti gbéra kúrò nílùú Gúzò lọ sí ilẹ̀ Saudi Arabia ní ìpínlẹ̀ Zamfara. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ kan tí ó mọ̀ dá sí làásìgbò. Ní ilé òkèrè, ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Trump jáwé kí ọwọ́ fún ilẹ̀ Taiwan pé kó gbọ́dọ̀ kéde òmìnira kúrò lábẹ́ ìṣàkóso ilẹ̀ China. Àjọ àgbáyé tó ń rí sí eré gíga taekwondo bu ọ̀la fún àwọn ọmọ ilẹ̀ yìí méjì. Ẹ̀ka san akíwa pé a kú ìsinmi òpin ọ̀sẹ̀. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kànìdá àyà mọ́lẹ̀ tí 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ròyìn ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wà ní YouTube.

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́. Bí a bá ń sọ nípa.

olóore mi ora moto fun wa imi ti e mu wa lo loyinbo imi gba wa lowo iya gba ti ebi n pa wa arolore to fun wa lowo to rande fun wa to fun wa lowo ta fi jeun olóore wa to ra so si wa lara o po ni oniruru olóore olóore lo wa ṣùgbọ́n olóore kan wa ta pe ni olóore mo ni gbagbe àbí olóore tí o ṣe gbàgbé olóore tí o ṣe gbàgbé àwọn tó ra mọ́tò fún wa a lè mọ rò pé olóore tí o ṣe gbàgbé ni lóòótọ́ ta bá fojú ara wò òun kò ṣe gbàgbé ni torí wọ́n ṣe wọ́n kópa kan tó ṣe pàtàkì láyé wa tá a mọ̀ rántí tá a mọ̀ rántí ẹni ó kọ́lé fún wa lóòótọ́ olóore tí o ṣe gbàgbé ni torí òun wa kúrò nípò àyálégbé kò jẹ́ káwa náà dẹni tó nílé lórí bẹ́ẹ̀ tí olóore tó yẹ ká lè mọ rántí jù tí ò ṣe gbàgbé o ní olóore olóore tó mú wa mọ ọlọ́run olóore tó mú wa mọ jésù mọ jésù olóore tó mú wa tọ ọlọ́run lọ olóore tó mú wa tọ jésù lọ mo fẹ́ sọ fún ọ ìwọ olùgbọ́ mi bí o mọ̀ pé ó ní ìrere ìsọ̀tá rẹ àwọn tí ń wàásù rere kì í sọ̀tá rẹ ó ní ẹ̀sìn àwọn tí ń wàásù rere àlàáfíà kí ló ló sọ pé ó ti dára tó tí ń wàásù rere àlàáfíà àwọn tó ń wàásù rere ìdí tó fi lè gbàgbé tó yẹ pé àwọn olóore tí ò mọ́ ni gbàgbé nìyẹn o àwọn ló wá mú àlàáfíà wá bá ọ àwọn ló mú ọ ló gbà ọ lọ́wọ́ ewu àwọn ló gbà ọ lọ́wọ́ ìyọnu àwọn ló mú ìbálàjà wá láàrin ìwọ àti ọlọ́run torí ìwọ ò mọ tó ṣe o ò mewu tó ń bẹ níwájú ni jésù fi sọ pé ìbùkún alábùkún ni fún ẹni fún onílàjà torí ọmọ ọlọ́run la ó máa pè wọ́n olóore mọ́ ni gbàgbé o lẹni tó ṣe ìlàjà láàrin ìwọ àti ọlọ́run àtẹ̀lẹ́dà rẹ̀ ṣùgbọ́n lónìí àwọn olóore tí ó yẹ kó mọ̀ jẹ́ kó jẹ́ olóore mọ́ ni gbàgbé nú ayé wa yìí àwọn la mú inú ọ̀tá ẹni tó ràn ọ lọ́wọ́ láti kọ́lé ọ lè gbélé lọ sọ́run ẹni tó ràn ọ lọ́wọ́ láti ra mọ́tò o lè gbé mọ́tò lọ sọ́run ẹni tó ràn ọ lọ́wọ́ fún kàríà rẹ o lè gbé kàríà rẹ lọ sọ́run gbogbo sàdúkè tó bá ní pátápátá tó bá kú náà ti wéèsì náà nu ṣùgbọ́n ẹni tó darí rẹ sí ọlọ́run alààyè ẹni tó darí rẹ sí jésù kristi òun ló dín ọ̀gbun ọ̀run àpáàdì níwájú ẹ̀ ore tó ṣe ọ kì í ṣe tí ó parí.

0: láyé bí kì í ṣe tí ó fi tí ó ní òpin ní ayé ń bí torí tó bá mọ ọ̀ràn tí èèyàn dá tí kò sí ẹni tó lè tan tí ò sí agbára tó lè tan ju Jésù lọ ju ìrere lọ béèyàn tó bá rí oníwàásù tó wàásù fún ọ tó fi Jésù hàn ọ wà á mọ̀ wípé orí ńlá ló ṣe ọ. Ó wá máa ń yà mí lẹ́nu fún ọ̀pọ̀ èèyàn tí àwọn oníhèrè òdodo rẹ̀ wá láwọn ò fẹ́ gbọ́ ò dẹ̀ mọ̀ pé lórí rẹ̀ nù o. Wọ́n bá fún wọn tíráàtì pé ẹ̀ka òwe ọ̀rọ̀ ni wá láwọn ò fẹ́ gbọ́ ò mọ̀ pé lórí rẹ̀ nù. Bí tọ́ bá ti dúró tán ti wàásù rere ẹlòmíì ò ní gbọ́ àmọ́mọ́ di etí ẹ̀ sí ó lórí rẹ̀ nù. Ọkùnrin kan ló lọ́lọ́run mú lọ sọ́run ó wá láǹfààní àti dọ́run àpáàdì wọ́n fọ̀run àpáàdì hàn ó wá bá ọkùnrin kan bẹ̀ sójà ní òyìnbó ni ọmọ kékeré kan wá ń wàásù ó wá fún ní ìwé pélébé tán máa ń fún yẹ̀yẹ̀ tract pé kò kà ó wá ní kó ẹni tó tàn nídìí ẹ̀ kò ju bí wákàtí mélòó rẹ̀ ló kú. Ọkùnrin tó wá lọ sí tí wọ́n mú lọ sọ́run àpáàdì wọ́n béèrè pé kí ló gbé dọ́run àpáàdì wọ́n wá sọ fún wípé ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ọmọ kékeré tó wá fún ọ ní tract tó lóòkà yẹn áńgẹ́lì tó ràn sí ọ ni áńgẹ́lì ni ó kàn bí àgọ́ èèyàn wọ̀ ni òun ti mọ̀ pé ọlọ́run ti mọ̀ pé yóò kú bí wákàtí mélòó sí ó wá fẹ́ gba ọkàn rẹ̀ là ló fi ràn sí nígbà tí ò soníwàásù tó lọbẹ̀ wọ́n fún tract ṣùgbọ́n ọjọ́ náà ó kọ ẹ̀bùn yẹn ó kọ eré yẹn ó sì kú ó bára rẹ̀ lọ́run àpáàdì. Oníhìnrere sọ táàrẹ o ẹni tó fẹ́ àlàáfíà rẹ̀ ni ẹni tí ò fẹ́ kó o ṣègbè ni ẹni tí ò fẹ́ kó o lọ sọ́run àpáàdì ni bí mo ṣe ń wàásù báyìí ẹlòmíì ò ti pa rédíò rẹ̀ aláwọn kiri yóò tún dé kí náà ń sọ Jésù Jésù náà ń sọ Jésù wá sọ̀tà rẹ̀ ẹni tó lè mú ọ là nìyẹn ẹni tó lè mú ọ yè nìyẹn ẹni tó lè mú ọ dọ́dọ̀ ọlọ́run nìyẹn ẹni tó lè mú tó lè ṣiṣẹ́ ìbálàjà láàrin ìwà àtọ́lọ́run nìyẹn tí a sọ pé a ti fi iṣẹ́ ìlàjà lé wa lọ́wọ́ Jésù bí onílàjà àwa ti fi iṣẹ́ ìlàjà yẹn àfi lé wa lọ́wọ́ a ní olóore tí ò ṣe gbàgbé o làwọn oníhìnrere náà wàásù ìrere fún ọ olóore tí ò ṣe tanù làwọn oníhìnrere tí wàásù fún ọ tó bá wá dọ́run àpáàdì tàbí tó o bá kú tó wá rò pé bóyá ọ̀nà tó ń rìn yẹn tó ti rò pé ọ̀nà tó ń rìn yẹn ni ọ̀nà tí ò jẹ́ kó gba ìrere gbọ́ tó bá wá débẹ̀ tó wá rí pé kì í sọ̀nà tó bá wà rẹ lọ́run àpáàdì kí lọ wùí kí ló sọ gba ìrere yìí gbọ́ mọ́ tako mọ́ mú oníhìnrere lọ́ta mọ́ mú ẹni tó fi Jésù lọ lọ́ta wọ ọkùnrin yìí. Filipi àti Nathanieli orí ńlá ló ṣe òun ni ó fi Jésù àwọn Nathanieli òun ló mú Jésù tọ Nathanieli lọ òun ló mú Nathanieli tọ Jésù lọ ọjọ́ ayọ̀ ńlá ló jẹ́ wípé Nathanieli salábàápàdé Jésù nínú àjọ ayé rẹ̀ kì í kú ṣe pé ẹnìkankan ló fọ̀rọ̀ sí Nathanieli lẹ́nu ṣùgbọ́n bó ṣe rí torí Jésù ló bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ohun tí Jésù jẹ́ níbi ìwò pé wá wò Jésù rí Nathanieli ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sì wí nípa rẹ̀ pé wo ọmọ Israẹli nítòótọ́ nínú ẹni tí ẹ̀tàn kò sí Nathanieli sì wí pé torí ìwọ níbo ni ìwọ ti mọ̀ mí Jésù dájú wí pé kí Filipi tó pè ọ́ nígbà tí ìwọ wà lábẹ́ igi ọ̀pọ̀tọ́ mo ti rí ọ Nathanieli dáhùn sí pé rábì wọ ni ọmọ ọlọ́run wọ ni ọba Israẹli ó jẹ́wọ́ Jésù lolúwa torúbalá rẹ̀ ó jẹ́wọ́ Jésù ó ṣe alábàápàdé láti ìgbà yẹn náà lọ ló ti di ọmọ ìjọba ọ̀run arìnrìnàjò ìjọba ọ̀run láti ìgbà náà lọ ló ti di ọmọ arìnrìnàjò ìjọba ọ̀run ó ní ìyè àìnípẹ̀kun ó ní ìgbàlà nínú Kristi ó do lóríire so Filipi ó wá ṣiṣẹ́ ìbálàjà wọ́n sọ wípé alábòkun ni fún àwọn onílàjà ọmọ Ọlọ́run la máa pè. À ń pè ọ́ fún ìpè oríire ni. Oníhìnrere kí ni o? Kì í ṣe ọ̀tá rẹ̀. Tẹ́tí kò gbọ́. À ń sọ olóore tí kò ṣe é gbàgbé lẹni tó mú ọ rí Jésù. Jésù tọ̀kan fún ọ. Tó bá mọ oníhìnrere tàbí kìrìsẹ́nì tó dá Jésù ní, tí ò wáṣù Jésù fún ọ, kò ṣe ọ́ lóore o. Ìkà ló ṣe ọ́ o. Kò fẹ́ràn rẹ o. Bóyá ó mọ̀ pé kò mọ́ ọ tiẹ̀. Kò mọ́ ṣe ọ́. Kò mọ́ bà bínú. Kò ṣe ọ́ lóore o. Torí tó o bá kú, tó bá bára rẹ lọ́run àpáàdì, wàá mọ rántí rẹ̀ pé alágbájá sì mọ Jésù o, kò sọ fún mi ni o. Torí kò dáa kó o kábàámọ̀. Kò dáa kó o kábàámọ̀. Kò dáa kó o kábàámọ̀. Kò dáa. Àkókò náà ni kó o gba ẹ̀bùn ayọ̀ yìí. Kó o gba ẹ̀bùn rere yìí. Wá wo lónìí. Kí ló dé tí àwọn èèyàn mú Jésù lọ́ta? Kí ló dé tí àwọn èèyàn mú oníhìnrere lọ́ta? Tí ẹlòmíì bá tiẹ̀ gbàgbọ́ ní ìdílé ẹlòmíì, tọ́mọ ẹlòmíì bá gbàgbọ́, a lè jáde. A lè ò tiẹ̀ fẹ́ kó di kiri yó. A lè ò fẹ́ kí ìmọ́lẹ̀ wọnú léhùn. A ní kì í sojú ayé mi. Kò yé ni, kò yíyé ọ ni arákùnrin, kò yíyé ọ ni arábìnrin. Òre ńlá ló sí ọ, ìmọ́lẹ̀ ńlá nìyẹn. Ẹni tó lè gbà ọ́ lọ́wọ́ ibi ayérayé nìyẹn. O náà fi lọ tó olóògbà yẹn. O lẹ́nìkan gbà tọ́ ní òfẹ́ rí mọ́. Ẹni tó lè gbà ọ́ lọ́wọ́ ewu ayérayé nìyẹn. So gbọ́ arákùnrin. Tí wọ́n mọ̀ pé ikú ayérayé ń bẹ. Tí wọ́n mọ̀ pé ìjìyà ayérayé ń bẹ. Ẹnìkan wá ràn ọ́ lọ́wọ́. Ó gbà ọ́ lọ́wọ́ ìjìyà ayérayé yẹn. Mi ò yẹ kó o gbàgbé. Òun ló yẹ kó o máa rántí. Ẹ rí i pé Nathanaeli ò lè gbàgbé Philip láíláí. Tó ṣe lóore ńlá. Ó ṣe lóore tó ga. Oore tán ṣe ọ́ láyé, ayé náà ni ó pin sí. Oore tán ṣe ọ́ nínú ayé, ayé náà ni lọ́ fi sílẹ̀ sí ọ̀ lè mú lọ. Ṣùgbọ́n oore tó wà títí láíláí ni oore ìgbàlà Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Oore ìyà nípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì. Ọlọ́run tó mọ Jésù kò fi lọ. Kò fẹ́ràn rẹ̀. Ó fẹ́ kó o ṣègbè ni. Ṣùgbọ́n ìgbà tó mọ̀ pé inú rẹ̀ náà burú. Ọ ní fẹ́ gbọ́. Nǹkan kan ló bù ọ lójú. Èmi ò sọ̀rọ̀ ẹ̀sìn fún ọ. Mò ń sọ̀rọ̀ ìgbàlà. Tẹ́ pé yóò fún ọ ní ìsinmi títí láíláí. Ẹja wo obìnrin kan tó ṣalábàápàdé Jésù nírìn àjò ayé rẹ̀. Lórúkọ Jésù yóò dára fún wa. Ó ṣalábàápàdé Jésù nírìn àjò ayé rẹ̀. Ìṣe rẹ̀, ìwà rẹ̀ sí Jésù, ó ti fẹ́ mú àṣejù lọ́wọ́ lójú àwọn èèyàn. Ó ti fẹ́ mú nǹkan míì lọ́wọ́. Wọ́n rò pé ilé ìtẹ́lẹ̀ ti pọ̀ jù. Wọ́n ti rò pé fanatics ni. Nítorí pé ó mọnú ewu tí Jésù ti gba o. Arákùnrin tó ń gbọ́ mi. Ewu ń bẹ níwájú o tó ò bá ní Jésù o. Ó sọ pé ẹnikẹ́ni tí ó bá gbà ń gbọ́ ló ní ìyà nípẹ̀kun. Ṣùgbọ́n ẹni tí kò gbà gbọ́ kì yóò rí ìyà nípẹ̀kun. A ti dà lẹ́jọ́ ó ní yóò ṣègbè tó wá wù ọ́ kó o ṣègbè. Ìdí ni ta fi ń wàásù Jésù Kristì. Oore ńlá ni Jọ́ọ̀nù Báńtísì sí àwọn ọmọ Ísírẹ́lì láti fi Jésù hàn wọ́n pé tọ̀ ẹ wu ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Ó júwe Jésù fún wọn. Ìyẹn náà ni Jésù fi wá sọ fún wa. Ó ní ẹ lọ sí gbogbo ayé. Ẹ mọ wàásù rẹ fún gbogbo èèyàn. Sọ lẹ́nikẹ́ni tó bá gbàgbọ́ ká Báńtísì rẹ̀ yóò là. Ẹja tó ẹ sáàrò tẹ rò pé Jésù kan ń sọ̀rọ̀ yẹn ni. Ẹja wo ti Mátíù yẹn náà wí. Ìwé Mátíù yẹn náà ni. Ẹja wo tó sọ. Ó ní ẹ lọ sí gbogbo ayé. Kẹ wàásù rẹ kíni o fún gbogbo èèyàn. Ẹnikẹ́ni tó bá gbàgbọ́ tàbá kì Báńtísì rẹ̀ kí ló sọ pé yóò ṣe yóò là. Ẹja lọ ní ìwé Mákù yẹn o kí ìwé Mákù tiẹ̀ sọ. A padà sínú ìwé ti Mátíù yẹn náà. So Mátíù orí 16 yẹn ẹja wo tó sọ. Mákù orí 16 yẹn sọ́rí. Ẹja ohun tó sọ.
1: Àmì wọn yìí yóò sì máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọ́n máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Wọ́n sì máa fi èdè tuntun sọ̀rọ̀. Wọ́n sì máa gbé ìjò lọ́wọ́. Bí wọ́n bá sì mú ohunkóhun tí ó lé oró, kì yóò pa wọ́n lára rárá. 15 Ẹ lọ sí, ó sì wí fún wọn pé ẹ lọ sí gbogbo ayé.
0: Ẹ lọ sí gbogbo ayé.
1: Kí ẹ sì máa wà sí rere fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá
0: gbàgbọ́. Ẹ gbọ́ fún gbogbo ẹ̀dá. Kí ni Mátíù wa ń kó sí mi lẹ́nu sí báyìí? Mákù sí yẹn ni o. Ẹ lọ sí gbogbo ayé.
1: Kiasi ma wa su irere fun gbogbo eda.
0: Kiasi ma wa su irere fun gbogbo eda.
1: Eni ti o ba gbagbo.
0: Eni to ba gbagbo.
1: Ti a ba si baptisi re yona.
0: Gbono tun mo fe mu jade na nu. E lo si gbogbo aye ki e ma wa su irere fun gbogbo eda. Eni to ba gbagbo. Taba si baptisi re yona.
1: Sugba eni ti ko gbagbo yo
0: jebi. Mo gbo so fe jebi ni. So fe la ni to fi fetisi irere. Fetisi irere arabinrin. Fetisi irere arakunrin. Fetisi irere iwo iya. Fetisi irere iwo baba oro esin ko. Agidi inu omo debe. Agidi inu omo omo kan. Inu esin kan won bi mi si omo kan. Gbon ti Jesu so, inu irere ni igbale dawa. E lo si gbogbo aye ke ma wasu re fun gbogbo eda. Gbogbo eyan ara gbogbo eyan lo wa o wa so pe eni to ba gbagbo ta ba si baptisi re yi o la sugbon eni ti ko ba gbagbo yo jebi eni ti o gbagbo yo jebi so fe jebi ni so fe la ni so fe segbe ni eh se yi to wa fi akokorira oni irere nu to fi kan korira oni waasu nu ona alafia re niyan o oni ona alafia ni won ko si mo so mo na alafia re bayi an so nipa olore ti ti o se gbagbe e wa ja pada lo sinu we look yen ori keje ati sisu 39 e ja
1: wo farisi kan si ro ki o wa ba oun jeun
0: won so
1: wale farisi na lo
0: yesu wa wale farisi yen lo
1: o si joko lati jeun
0: o joko lati
1: jeun sikiyesi
0: sikiyesi
1: obirin kan wa ni ilu na
0: obirin kan wa n lu
1: yen eni ti se elese
0: eni ti se elese
1: nigba ti o mo pe yesu joko n jeun
0: maria magdalene ninu eni ti yesu ti to ti gbala to ti to ti le emi esu meje ku ninu ninu aye ehn
1: o mu oru balabasta roro wa
0: mu
1: wa
0: ororo to won ehn
1: o si ro ti ti leba ese re leyin
0: ehn
1: o sokun o si bere si fi omi je we ni ese o si n fi run ori re na
0: ese kele le wa ma
1: 38
0: ehn
1: o si n fi enu ko li ese o si n fi ororo kun wa nigba ti farisi ti o pe si ri o wi ninu ara re pe okunrin yi ba se woli iba meni ati ru eni ti obirin yi se ti fi owo kan nitori elese ni
0: e ka sun
1: Yesu si dahun wi fun pe Simoni mo ni ohun kan so fun o o si dahun pe olukọ ni ma wi onigbese kan wa ti o wa ti o ni ajigbese meji
0: e wo Maria more to se fun o mo pe ore mo ni gbagbe ni ko gbagbe o wa ki mo le se ki mo le fi san ore yi o wa lo mu ohun elo yebiye ororo yebiye o da si lara o tun fi irun re nu o tun fi ri re nu
1: yes o ni gbese kan wa ti o ni ajigbese meji okan je ni 500
0: owo ile yes wa salaye fun
1: ekeji si je ni 50 nigba ti won ko si ni ti won san o dari je awon mejeji
0: e ti hallelujah
1: ogo
0: olore ti o se gbagbe arakunrin so ti gbagbe ore ti Jesu si o eh o mo gba okan re la o kun tori ese re so ti wa gbagbe to ba gbagbe o se tun je wo Jesu ko tun wonu ese lo to tun wonu nkan buruku lo obirin yi gbogbo to ni lo na fun jenisi yi so ti gbagbe olore re Jesu to si olore to kun tori ese re so ti e ri ti e ro mo so ti e lo sosi mo so ti e gbadua mo so ti gadu church lo won ti e won na wa wo se ese lo ye ko fi san fun nigba to gba o latan wo to je nkankan boya lagbaro lo nse boya okan lo gba wa o wa o gba okan re la o wa da o lari o da o lola so o wa so dipo pe ko wa ko san fun o fi ese san fun o da lagbere odo ni pansaga odi odalaisoto o ti eyin mo ta ba pe program ni sosi o ni lo ba pe soji o ni lo bi ko ko lo soji wa lo meeting ni adugo wa lo meeting ni club re wa lo meeting idile re lo lo alagbasi ni o pastor ni o deacon ni o olore to ti gbagbe olore mo ni gbagbe yen en to gba okan re la to ra okan re pa okan ja aye ti e na ni se bi je oni gba to gbagbo o mo mu ti mo o ti pada nu o ti mi mo bayi o so pe aye la se ka to so hun so o ti gbagbe olore mo ni gbagbe e so o ti gbagbe olore e olore ti o ye ko gbagbe so o ti gbagbe e ise sin ye o le pe ko jangbon
1: ranjanjan
0: ko ranjanjan mo o jewo Jesu loluwa to lugbara re mo oju re nti o o le soro Jesu fe lomi oju re tin ti o olore mo ni gbagbe so ti gbagbe re bayi so na ti po si olore so na ti po gba okan la ki lo fi san fun owo re o mo le na fun ini re o mo le na fun ta ba wo ororo ti obirin nda le ese Jesu gba yen ororo ye bi ye ni olore mo ni gbagbe wo to ti gba Jesu mo to n ba soro ba yen o ko ye ko gbagbe Jesu so o ti yaju baba pastor won na mo bi ta ti mu o ti de bi to ga bayi so na ti ori re mo idi to fi se ton se se do pe o ti gbara re nu se yen mo o lati de ibo ti de o ti gba aye to ye ki Jesu wa nu okan re olore mo ni gbagbe obirin yi ko gbagbe ore ti Jesu se obirin ko gbagbe igbalokan ti Jesu gba okan re la nigba ti Jesu na jinde tabi nigba ti Jesu ku olo koko sa lo bi boji e awon okunrin ti bi sun le peteru awon sun le won ti eran ti kankan mo bodi jo keta won kan lo pe ko ti e lo wa ororo okunra ko lo bi tun boji gbe oji re se nigba ti o de be ti ko gbagbe okan re wa lara re bere o won to so po ti je wo Jesu lo agbo ti gbala re so ti gbagbe olori re olori mo ni gbagbe to se olori o gba ori o gba okan o gba okan re la o ra okan re pada o sore fun o gbe odide o gba so iya lorun e o gba so iponju lorun e o gba so osi lorun e iwo to ni lari wa so de to ni lari o to se fun bayi o to fi san fun olore mo ni gbagbe ni ipari Jesu lo olore mo ni gbagbe to ye ko gbagbe to lo lo fun o ni anfani aye raye iye aye raye igbala aye raye wa ro wo nu bo mi to ti ni Jesu o ti so ti e saju wa so do Jesu lo ni je wo Jesu ge bi oluwa to gbala re o lo na si gbala o o lo na si iye to ba ni ole la o oro esin ko o oro bi ba oro igbala ni ni Jesu oruko Jesu to dara fun o
1: amen
0: e ja gbadun oruko Jesu
1: amen
0: oba ogo gba ope wa
1: amen
0: oba ogo o ya gba yin wa
1: amen
0: ati na oro re jade to awon eyan won yi le tun o ti mo olorun gba okan won ri
1: amen
0: oluwa sawari okan won
1: amen
0: o ya ba won pade o
1: amen
0: ye ki won ri o
1: amen
0: wa sodo re
1: amen
0: be ni ko ri
1: amen
0: oruko ti Jesu Kristi oluwa wa
1: amen
0: ago ti e wa se ne ma ko wa si 08046643 03
2: O dami loju pe oro Olorun te ti bayi yo mu yin larada lati ni ijo Kingdom of Christ Gospel Church Webe abi adura e le pe ajinrere Vincent Sola Muhammad si 08034684303 ni oruko Jesu ti enu ni soro si

FA Cup tọdún 2025-2026 ìjẹ́ yẹn ti gbéra sọ lọ́wọ́ kálàgà sí kálẹ̀ ìyẹn lápá abẹ̀ yẹn ẹ ti gbọ́ mo ní ìjà yín bẹ́lẹ́ ń jó kíni kẹ́ẹ̀dẹ̀ láǹfààní láti máa rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ti ti nbele a ma lanfani lati gbe suma yin lati mo bo se lo gbogbo yin te nbe ka gagire te ngbo wa lowo ta wa ye iko ni gbo zabe diamond leleyi ile lorin gagagan lati ko mo le si o e nbe gagagan lati nda bi edun ta ti ro bi owe nitori pe nbi gagagan la wa ko le yo pe te sisi lai gata ati lai je wararo omo aya mi o ti ya niyan simply because he was fought mr lagasi kale mo tin be lagba bi la ti tun fa gboke lu ti sale pepepe soro chalaye rebeta ke yin temi ke ba le ma lanfani lati ma da mo ni koko ejeje ko ma ba da ba ma lai ni won pe tabi sugbon kankan nu o fere gege omo ya mi ma tete ma lo wararo o de pepepe Iṣẹ́ yẹn ti gbéra sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. Kódà, ó ti tó bí ìṣẹ́jú mẹ́ta. Elé tó já wípé ó ti ń lọ láàrin àwọn méjèèjì lọ́wọ́ ta wà yìí. A máa ṣe lálá làbíbọ̀ àwọn ọ́pdéètì ti ń bẹ̀lẹ̀. Elé tó jẹ́ wípé a tún máa fún yín láwọn kọ́mẹ́ntì yẹn. Ẹlé lọ́fàní láti máa gbádùn ẹ̀ ní kọ̀ọ̀kan ìjèjì. Ẹ má gbàgbé, ẹ darapọ̀ mọ́ mi lógúnlógún darapọ̀ mọ́ mi lọ́gbọ̀nlọ́gbọ̀n. Nẹ torí pọ́ mo lógo, mo ti tún bẹ online. Lojo pa ayelujara ojo po facebook yen e west sport update omo ya mi mo tin be lapa be yen o ya la o lanfani darapo mo mi lapa be yesu e mu seyan o de pe gbagba e je gbera ni koko ejeji niyan simply because ile ti pe irode ti pe a jeje yorun tu joju belewu won wa bi mi pe so ma tara bi ko ni tara bi yen le ja jo ka bara bo jegere o da to bu ele lowo kan la gasi kale gagagan niyan simply because sekere tori yen o se fopalu jago jago o se fobamu o ya yigi yaga yaga yigi oyin ayode jayo la loko temi he was for mr lagasi kale awa toni joshua eyan mewoja eyin temi le panu pamopo teni le so mi lari gbogbo awon akoroyin akaroyin lede yo ba ja pambele ajo lohun oba lope ori be simply because wàhálà kàṣì ní mọ́mọ́ fúlàní dàgbà èèyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sọ̀ra sàwámà bábíkìú téèmọ́ pizza èèyàn làwọn ọmọ ògbóró ń jà wọ́n bọ̀ tí nìyẹn o ò dé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ló kọ́ gbogbo sábẹ́ mi ti ń bẹ lápá bí abiodun akínwùmí mo ti rí ẹ lápá abẹ yẹn ní ìgbọ́pẹ́ ó dààmú ó yọjú ó yá kúkúrẹ́ láti ń gbé bọ́ọ̀lù yẹn wọ́n ti tì í sígbó ókè ọ̀rọ̀ ẹ bí ó bàbá àbèjì mo ti rí ẹ lápá abẹ yẹn mi ìgbọ́kọ ẹ pàlọ́ọ̀tì mi tó ga yàtà ẹ́jìníà mi tó dúró sápá bí tó ń bẹ on duty ẹ́jìníà ráfẹ̀lá bọ́lárìn àjọ máa ṣe ni ṣé má kéde ètò mi ọ̀lárẹ̀ wájú òye wọlé gbogbo wọn dúró kokoroko dúró kakaraka ọpẹ́ pàtàkì lọ́wọ́ ti yu pharmaceutical company limited tẹ wọ́n ń ṣàtìlẹ́yìn fún wa lórí ètò yìí ṣé má fi olú pharmacy mo dúpẹ́ akẹ́dẹ̀mọ́ lórí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ètò sọ́yọ̀ logo a máa ń gbé káàkiri junction by junction ilé epo sí ilé epo view center èèyàn sí gbogbo view center nìyẹn níbi tẹ̀yìn bá ṣẹ̀gẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ bá ní pé ká wá ka yín mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ kan lagasi kale ọmọ ìyá mi àti gbé bọ́dì a wà bá yín lápá abẹ yẹn gangan nìyẹn kódà bàbá tún lọ a tún máa láǹfààní láti fún yín lẹ́bùn nítorí pé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ wa a máa gbé wá sọ́dọ̀ ti yín nìyẹn báwa bá ṣe ń ṣe lọ́dọ̀ yín ni wọ́n máa gbọ́ káàkiri tùbútùrú ilé àgbáláyé simply because ìkànnì yẹ ó ta wọ́n yọ ó gá yàtà kì í ṣe tẹlẹ́kùjẹkùn kódà àwa kọ́lé yọ pẹ̀tẹ́ẹ̀sì nítorí pé àyà lélo ó jẹ́jẹ́ gangan nìyẹn o ó dẹ́ pẹ́pẹ́pẹ́ rubber sanchez ó ti mú yẹn nítorí pé màṣọ òun láǹfààní láti gba ṣùgbọ́n rubber sanchez olóògbọ́n wembley ni wọ́n ń pe bí nítorí pé mi dúró sérí sójú ilé ó ti mú yẹn lápá abẹ yẹn ókè ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ já sáré mọ̀ ìyẹn láti inú ìdíje
ele to je tawo obirin bo lo alafese gba to je tawo obirin e je mo lati nu iko agba ballu ti Kwara United Queen FC gaga ni o na tori pe won ti sisọ loju awon agba ballu to to bi mejile logun ele to je wi pe won ti sayewo fun te won si se idanrawo fun pe po jeje ke o je wi pe won ma lo dollar Eya ninu iko agba ballu Kwara United Queen FC gaga gani o lara awon agba ballu le ti won fi lede meji lo logun lo je o e je ngbe suma yin beta o ko won ni kokan jeje odo ayo ade nike o nje asole de ma be nita benita obodo o nje asole kafayat abdul karim o nbe nbe ajumake rahim jomi loju oyedeji jola de ruth bokumi ojo de ma jubili Jubilee Godwin, Oloye, Olayemi Victoria, Adaize Ruth, Latifa Muhammad, Soliu Mustura, Joy Ezemba, Ati Maryam, Yunusa, Tolu Omoniyi, Owo Somodupe, Gift Tony, Jitu Maryam, Temitayo Blessing, Tematayo Omoniyi, Ati Unamoro Amarachi, Ati Olori Baraka, awon ti nbe nbe gaga gaga niyan eleti won kede o deja fi yan le nitori

jẹ́ ń gbé bọ́dì kúrò lápá bẹ́ẹ̀ nítorí ìjọba àkókò ẹ jẹ́ ń kàwé sápá iwájú nìyẹn nítorí pàrọ́jọ́ mọ́sọ́lọ́kọ̀ ó ṣe ń lọ ó sì ń sẹ̀ngẹ̀rẹ̀ ẹ já kí dìsí ní ọmọ èèyàn kéléchi ìyá làṣọ ẹ já kí kó oríire nítorí pé lọ́wọ́ tá a wà yìí. Ìdíjẹ́ gbọ́kúta bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà èèyàn lórílẹ̀‐èdè Scotland aláyé ti fi ṣara ní dé nítorí pọ̀ sọpọ́n gánígánní ọba Mákẹ́ kùtùkùtù ọba àgbò ó ní ipa gbẹ́bọ́ọ̀lù ti sẹ́ẹ̀tì tẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ kò kọ́ ìyà fún ipa gbẹ́bọ́ọ̀lù art nìyẹn o pẹ̀lú ẹ̀mẹ́yọ̀ mẹ́ta sẹ́yọ kan lọ́wọ́ tá a wà yìí ipa gbẹ́bọ́ọ̀lù sẹ́ẹ̀tì wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ kò sí lórí wọn ni wọn pé tàbí ṣùgbọ́n kankan ń bẹ̀ mọ́ nítorí pé wọ́n ti gbé adé ife ẹ̀yẹ ilé tó jẹ́ torílẹ̀‐èdè scotland gangan nìyẹn o kéléchi ìyàn àṣọ ó yà gbé fún ẹ lápá abẹ yẹn ó yẹ jẹ́ ń gbé bọ́dì kúrò lápá abẹ kákàwé sápá iwájú ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù falconet nìyẹn o ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀jẹ̀ wẹ́wẹ́ lóbìnrin lórílẹ̀‐èdè wa nàìjíríà tọ́jú orí wọn bẹ láàrin ogún ọdún nìyẹn ẹ mọ̀ pé láàrin ọ̀sẹ̀ yìí mo já yẹn.

0: kí n máa lọ sínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù super falcons tilẹ̀ wa nàìjíríà nìyẹn kí ló ń ṣẹlẹ̀ lágbàbẹ̀ wọ́n ti jẹ́ kó di mímọ̀ kódà ajá balẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́ ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ yóò wáyé láàrin ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù super falcons ilẹ̀ wa kódà oníbejì gangan ni yóò jẹ́ o pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè senegal ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí kan sójú òpó ayélujára x ìyẹn lọ́jọ́ tó ni ìyẹn láàárọ̀ ìní gangan látọwọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù super falcons ilé wa ṣé bẹ́ẹ̀ bá gbàgbé àbẹ́ẹ̀ ti gbàgbé kí n rán yín létí wípé lákọ̀ọ́kọ́ ló já wípé wọ́n ti ń wòye wípé wọ́n fẹ́ gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tako ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè jamaica ṣùgbọ́n ó já wípé wọ́n padà wọ́gilé gẹ́gẹ́ bí nǹkan ṣe wá ń lọ lọ́wọ́ tá a wà yìí ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ elé tí wọ́n gbà tó kojú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè senegal yóò wáyé láàrin ọjọ́ kẹjọ àti ọjọ́ karùn-ún àti ọjọ́ kẹjọ oṣù kẹfà elé tá à ń wò lọ́ọ̀kan yìí ní pápá ìṣeré remonstrant elé tí ń bẹ nípínlẹ̀ ogun gangan nìyẹn o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ èèyàn fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù super falcons ilé wa fún gangan lèmi ń jẹyìn tèmi lóní fẹrẹ ń jogi ó yẹ mò ń gbé bọ́ọ̀dì kúrò lápapẹ̀ yẹn ó dọdọ olùkọ́ nípa ẹgbẹ́ bọ́ọ̀lù super eagles ìyẹn eric sankoseele alaye ti sọ̀rọ̀ ṣàlàyé o kí ló wí kí ló kẹ̀dẹ̀ sọ ó ní mo ṣì ní ìfarajìn ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù super eagles ilé wa bó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ọ̀rọ̀ oná ti ń lọ káàkiri wípé ó ṣeé ṣe kí alaye yìí kó gbé bọ́ọ̀dì ìyẹn kúrò lórílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tó jẹ́ wípé ọ̀rọ̀ ò tí ì fẹ́ mú yẹ́ẹ̀sì dáadáa wípé ṣé ó máa dúró àbí kò ní dúró àmọ́ débọ̀ ṣùgbọ́n gbà tó di láyé àná táwọn oníròyìn tí wọ́n takò tó béèrè sí aláyé jẹ́ kó di mímọ̀ ó lẹ kúrò ń dìdò eré ọmọdé ni nítorí pé mo ṣì ń bẹ mo ṣì ní ìfarajìn ìyẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilé wa gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ yẹn ṣàlàyé lóní fẹ́rẹ́ ń jogi mo jẹ́yìn tèmi bẹ́tà mo ti ń lọ sílẹ̀ òkèrè nìyẹn sẹ́ńblé bì kọ́ wínínwínní ojú ọjọ́ aláàkó pọ̀ jù ẹ jẹ́ ń lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù northern forest lọ́dọ̀ àjọ̀nà agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa ìyẹn taiwo awoniyi wọ́n ti bu ọlá fún lánà o gẹ́gẹ́ bí wọ́n ṣe fún ìyẹn ní jẹ́sí kan elé tí wọ́n kọ 100 sẹ́yìn elé tó túmọ̀ sí wípé ó ti tó 100 times ìyẹn 100 appearances elé tọ́mọ ológun yẹn tó ti gbá o ìyẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù northern forest gangan nìyẹn ọmọ yẹn dẹ̀ wá kẹ̀dẹ̀ dúpẹ́ ó ní mo dúpẹ́ pé òkun gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ẹ fún mi lámì ẹ̀yẹ yìí ṣé tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rántí wípé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó gangan ló ti kọ́kọ́ fìtàn yẹn balẹ̀ ìyẹn nígbà tí wọ́n tẹ̀ sójú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọkan ìyẹn lọ́sàn pọ́ gánrin ọjọ́ monday kan báyìí ó ní wọ́n ṣe chelsea bàlábùlù bẹ́ẹ̀ ni òjò parọ́ búrẹ́dì mọ́ wọn lápò ni nítorí pé wọ́n náà wọ́n máa lé ngbà náà ọjọ́ yẹn gangan ó ló pé 100 appearances elé tí taiwo awoniyi ọmọ ọdún 28 yẹn tó ní fún ikọ̀ agbábọ́ọ̀lù ti northern forest kódà ó tún láǹfààní láti gbá bọ́ọ̀lù méjì wọnú àwọn ìyẹn lọ́jọ́ yẹn gangan bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn kò bẹ́jọ́ dé mo ti gbé bọ́ọ̀dì ó dé pẹ́ pàpà àṣọlé ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà maduka okoye wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ìkan lára àwọn agbábọ́ọ̀lù tó ṣeéṣe kó gbàmì ẹ̀yẹ player of the month nínú ìdíje syria ẹran tí wípé ọmọ ológo yìí ló ń lo dọ́là nínú ikọ̀ agbábọ́ọ̀lù udine tó sì jẹ́ wípé lọ́wọ́ tá a wẹ̀ ó ń ṣe dáadáa ó dẹ̀ ń ṣe nọ́mà ó ń ṣe bẹ́ẹ̀bẹ́ yàtọ̀ sí bẹ́ẹ̀bẹ́ bọ́ọ̀lù yẹn ti wọlé ó ti lọ sí kọ́nà o nítorí pé ikọ̀ agbábọ́ọ̀lù chelsea wọ́n ti gbé bọ́ọ̀lù yẹn wọ́n gbé wọ ilé ikọ̀ agbábọ́ọ̀lù manchester city ṣùgbọ́n agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù manchester city èèyàn ti forí kàn sí gbó kò jẹ́ kó wọnú àwọn ó ti di kọ́nà wọ́n fẹ́ gba kọ́nà àkọ́kọ́ báyìí ìyẹn láàrin ikọ̀ agbábọ́ọ̀lù chelsea àti manchester city fa final ti ń lọ lọ́wọ́ ìyẹn ní pápá ìṣeré wembley lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ẹjẹ́ ń gbé bọ́ọ̀dì mo ti sọ fún yín pé mo ti ń lọ sílẹ̀ òkèrè bó ti balẹ̀ sọ́dọ̀ tari Robert Lewandowski agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè Poland alayé wọn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé tó bá ti di òpin sáà yìí èèyàn lálàyé yóò fi kọ agbábọ́ọ̀lù ti Barcelona tí yóò láǹfààní láti fi ilẹ̀ o tí yóò gbé bọ́ọ̀dì pẹ́lẹ́pẹ́lẹ́ porongodo gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́ tó ń já mi bẹ́ta ó lè mí láǹfààní láti máa farabalẹ̀ fún yín lóní fẹ́rẹ́ ń jogi ẹ jẹ́ ń gbé bọ́ọ̀dì kúrò ńbẹ̀ ok ẹ jẹ́ ń já yín pẹ́lẹ́pẹ́lẹ́ porongodo ọdún 2022 ó ló darapọ̀ ìyẹn mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona láti inú ikọ̀ agbábọ́ọ̀lù bayern nìyẹn o lẹ́yìn obama mo ní pé kí n gbé sùn yín létí ni bákan náà ó ti ní àpapọ̀ goal olóò eléètò jẹ 119 ìyẹn mọ́kàndínlọ́gọ́fà òun ló ti gbá wọnú àwọn nínú ìfarahàn tuntun 191 fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ń gbé bọ́ọ̀dì kúrò lápapẹ̀ yẹn kì í máa lọ sórílẹ̀-èdè south korea nítorí pé wọ́n ti yọ̀ǹda àwọn agbábọ́ọ̀lù João Pedro kò rí yẹn gbá wọnú àwọn aṣọ́lé ó ti yé pété ó ti yé bété bó ṣe lọ nìyẹn o ó dá lórílẹ̀-èdè south korea gẹ́gẹ́ báwọn náà ṣe ń gbáradì fún ìfẹ́ ẹ̀yẹ àgbáyé ọdún 2026 tó wáyé lórílẹ̀-èdè wòrè lórílẹ̀-èdè amẹ́ríkà mẹ́síkò tí mọ́ canada wọ́n ti yọ̀ǹda ọkọ̀ àwọn agbábọ́ọ̀lù eléyìí tó lọ láti orílẹ̀-èdè south africa south korea oje south korea ó yẹ jẹ́ ń gbé yín débẹ̀ lè tó kàn wá gbọ̀gbọ̀gbọ̀n bẹ̀ òun náà ni ẹni tó jẹ́ balógun ikọ̀ agbábọ́ọ̀lù tottenham tẹ́lẹ̀ rí ìyẹn son heung-min òun gangan wọ́n tún padà kéde orúkọ rẹ̀ wípé yóò bá wọn lọ eléyìí tó túmọ̀ sí pé yóò jẹ́ ìgbà kẹrin eléyìí tí ó lọ kópa ní ibi ìfẹ́ ẹ̀yẹ àgbáyé gangan nìyẹn o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe ń lọ ní ìgboro ayé ó lè mí ń jáyin tèmi bẹ́ta ṣe wá rí agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù crystal palace yẹn ìyẹn mitoma òun ò láǹfààní o èèyàn láti tẹ̀lé wọn lọ ní àtòrí pé ó ní ìfarapa bó ṣe jẹ́ nìyẹn o kò bẹ́jọ́ dé ó yá mo tún gbé bọ́ọ̀dì kúrò lápá bẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ó ṣì ń ṣẹ́ńgẹ́ mẹ́ǹgẹ́ èèyàn láàrin ikọ̀ agbábọ́ọ̀lù chelsea àti manchester city ó ṣì ń gbójú ọwọ́ nítorí pé wọ́n ti gbá àbọ̀tẹ̀ 24 minutes lọ́wọ́ tá a wáyé ó ṣì ń lọ lápá abẹ ó dá pápá mo ti gbé bọ́ọ̀dì nítorí ìjọba àkókò ó dọ́dọ́ ẹni tó jẹ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù ti real madrid lọ́wọ́ tá a wáyé ìyẹn alvaro abelua aláyé ti jágó di mímọ́ ó ní inú òun máa dùn ayọ̀ òun kẹ̀dẹ̀ máa kún ó bá jẹ́ wípé jose mourinho ó gangan ni yóò padà wá gbaṣẹ́ lọ́wọ́ òun tí yóò máa tukọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù ti real madrid ìyẹn tó bá di sáà tó ń bọ̀ ó nítorí pé mo ní ìgbẹ́kẹ̀lé púpọ̀ ìyẹn nínú bàbá yìí nítorí pé yóò ṣe gudugudu méje àti yàyà mẹ́fà gẹ́gẹ́ bí tari alvaro abelua gẹ́gẹ́ bó ṣe ń sọ̀rọ̀ ṣàlàyé ó lè mí jẹ́yìn tèmi bẹ́ta ẹ ọ̀nà tí wípé ikọ̀ agbábọ́ọ̀lù ti real madrid ẹ̀yìn ọmọ galatico ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ti débi kùnkùndùn ó ti mú yẹ́ẹ̀sì bẹ́ta ìyẹn láàrin ikọ̀ agbábọ́ọ̀lù real madrid àti tari jose mourinho bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé o ó dẹ́ pàápàá ẹ̀yìn tí manchester gbẹ̀gbẹ̀gbẹ̀ manchester dòdòdò bàmí oyedepo gbogbo ti kwara polytechnic twale buati àwọn ti computer science nìyẹn ọwọ́ méjì lókè fẹ́yàn kan manchester kóbákóbá láìláì wọ́n ti gbà wípé tó bá ti di sáà tí ń bọ̀ michael carrick òun ni yóò máa kó ikọ̀ agbábọ́ọ̀lù manchester united sọ́dí o kódà wọ́n ti fòǹté le wọ́n dẹ̀ ti fòǹté jan wípé alaye ó ti di olùkọ́ni wa nísànsán kódà gẹ́gẹ́ bí ìròyìn ṣe jẹ́ kó di mímọ̀ àdéhùn bí ọdún méjì òun ni wọ́n fún michael carrick láti jẹ́ olùkọ́ni wọn ṣé tẹ́ ẹ̀ bá gbàgbé abẹ́ ti gbàgbé kí n ran yín létí wípé nínú oṣù kínní ó gangan ní tari michael carrick tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí adelé olùkọ́ni nígbà tí tari ruben amorim ẹni àmọ̀rí ìbáàkú nígbà tó fi ikọ̀ yẹn lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ó ní mò ń jẹ́yìn tèmi bẹ́ta ẹ̀yìn tí manchester gbẹ̀gbẹ̀gbẹ̀ manchester dòdòdò ó yẹ gbogbo ẹ̀yìn tí liverpool never walk alone up Liverpool never walk alone mo mo pe ni le down ne tori po po yin lowo ti awe lusapu ni e tori pe tun jade iya lojo tana ojo pa bread mo yin lapo niyan e tese bere ne ta le ko agba bolo asovia ami ayo merin si meji o gagagan ni ko agba bolo asovila te won fi fi ya je liverpool lo la le tana niyan won je ya su ni ogba be oluko ni won anislo adori omo orile de netherland alaye ti wa soro salaye o ni kan to relu won lojo tana yen o no ka si ara o lo gbanu ton gboro aye gege bi tare anislo se soro salaye leyin ti won subu yakata jewo ese iyen lojo tana o wa je ko di mimo o leyin ololufe pa agbabolu ti liverpool o le daku mo be yen ni o omode meko je ko mara lowo o ni se ri awon agbabolu ti mo ra nso mo yen e ma foju binti won e ma foju kere won o loro lo ti e yi be oni ti o ba je wi po oro yi be na o le mo bi nkan bo se ya ki nkan ko mu yes fun wa eya ni sa igbabolu ta wa yi gege bo se wa lowo ti mi lagba bi o le mi jayin temi beta o da won ti mo offside o ori ko se si yo nitori pe ala ni pamalekun o ti chekene yen o chekene yen fun Chelsea amode bo sugbon won ti mo offside offside ni won mu bo je je lapa be koda fe gbadun lati fo soke alaye ti dunun lo ama won ti pada mo offside bo je lo laarin pa gba ball Chelsea ati Manchester City oni mo tun ya sare ya bara le lori agba fi yoyo tin be lapa bi lati tun gbin lati pe ko la lanfani lati yanana beta amode bo sugbon e ja sare wo awon update tin be le pepepe o to di pe ama lanfani lati gbe ra wa de be mu bona
1: you would say, Ali, is the Chelsea game plan's working up to this point, isn't it? 27 and a half minutes gone, it's a nice shape.
2: Yeah, I was just about to say, I mean, the back four, the five, I beg your pardon, have been solid. But equally importantly, the four in front haven't really moved. So, yeah, they'll be fairly happy.
1: Fofana. It's a good run down that side as well from him. O'Reilly got there ahead of Malo Gusto. Bernardo Silva finding Doku, who gets the nutmeg on Cole Palmer. There's the first one today. Enzo Fernandez thought he made a good tackle there and he's disappointed at the outcome. It's just whether he jumps into it a little bit, which might well have caught the eye of Darren England.
2: Yeah. I'm not so sure. I think Dalkey was going for the double nutmeg, wasn't he?
1: There you go. Oh.
2: There's a wee follow through. Which we missed.
1: It's this one here, though.
2: Yeah, definitely. Follow through with the right leg.
1: On the playing fields of Buenos Aires, that's perfectly fine. The FA Cup final, Ali, maybe not, eh?
3: Play on. Play on.
1: Pep's not happy about it at all. I think he felt there should have been a card there. Having said that, it's the FA Cup final. Did in actual fact show the yellow, so Pep wanted a bit more, Stephen.
4: No, I think yellow is right. You see a little semi-lunge, there's contact, but I don't think we need for any more.

0: káàbọ̀ padà gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ. Ẹ jẹ́ sáré lọ sọ́dọ̀ àwọn obìnrin ìyẹn nínú ìdíje Women Super League lórílẹ̀‐èdè ti England gangan nìyẹn. Ó dẹ́gbẹ́sẹ̀wọ́sẹ̀ ilé tó wáyé lápàbẹ̀ ikú ẹgbẹ́ bọ́ọ̀lù ti Tottenham. Wọ́n ti gbéná gorí ikú ẹgbẹ́ bọ́ọ̀lù Brighton lóbìnrin pẹ̀lú méjì sẹ́yọkan. Chelsea lọ́kùn lóbìnrin. Àwọn náà ti fi ikú ẹgbẹ́ bọ́ọ̀lù Manchester United lóbìnrin. Wọ́n ti fi wọ́n ṣe wètúwè pẹ̀lú ẹ̀mí ayò kan dondo nìyẹn o. Ẹ̀yin ti mú iṣẹ́ ẹ̀yin ti máa yù ẹ pẹ̀lẹ́ o. Ẹ̀ǹlẹ̀ ẹ kú àmúmára lápá abẹ yẹn. Everton àwọn náà gbéná gorí ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City lóbìnrin pẹ̀lú ẹ̀mí ayò kan dondo. Ẹ̀yin ti Gunners up Gunners. Àwọn ti Gunners wọ́n ti ṣe dáadáa nítorí pé àwọn náà lóbìnrin wọ́n ṣe dáadáa. Wọ́n fi ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool lóbìnrin wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tún fi wọ́n ṣe wètúwè pẹ̀lú àmì ayò mẹ́ta sí ẹyọkan. Òun náà ló bá dé láàrin àwọn obìnrin méjèèjì. London City lóbìnrin wọ́n gbéná gorí ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa lóbìnrin pẹ̀lú méjì sẹ́yọkan. Manchester City lóbìnrin àwọn gbéná gorí ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United lóbìnrin pẹ̀lú àmì ayò mẹ́rin ìyẹn sí ẹyọkan. Gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ lápá abẹnú ẹ yẹ kí n máa kí àgbà wípé wọ́n káàbọ̀. Àgbà mo kí yín ẹ káàsán.
1: O káàkiri àgbàjáde gbọ́ kẹ̀ǹda Diamond FM àkú òpin ọ̀sẹ̀ yìí àsìkò líìgì eléyìí tó ń lọ mìkùnkùnù wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn kan lẹ̀ Celtic àwọn ti gba líìgì orílẹ̀-èdè
0: Scotland
1: àfikà ìpò kí kele ti yẹ́ náà àtọ̀ pé ó kú oríire. Ó dórí ilé èdè Scotland ó gba fi ẹ̀yẹ fún wọn ṣùgbọ́n pẹ́ ó wù mí bó ṣe gbà inú mi dé bó ṣe gbà náà ṣùgbọ́n àwọn áàtì yẹn padà wọn náà fi kí nǹkan náà ti gba líìgì orílẹ̀-èdè Scotland kan. Mo fẹ́ ní mo fi káàbọ̀ pọ̀lì káàbọ̀ sórí ètò iṣẹ́ ológo fún ti òpin ọ̀sẹ̀ Abiodun Akéwùmí lórúkọ tèmi.
0: Ó ti di agbábọ́ọ̀lù méjì nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea tí wọ́n ti gba yellow card. Ẹ̀sọ́ Fernandes ti gba yellow card. Tema Cucurella
1: òun
0: náà ti gba yellow card. Cucurella ṣe gba yellow card
1: báyìí. Ìbàdàn wọn ń dùn wọn ọwọ́ ń dùn wọn nu yorùbá ní ti àtọmọdé pamiláyò máa ṣe tẹ̀rù bọ̀ nírí bọ́ọ̀lù kọ yellow card lọ́padà gbà. So àwọn Chelsea wọ́n ti gba yellow card díẹ̀díẹ̀ nu kọ́sà múra.
0: FA le president FA cup lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣe ìyọsíra ni ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United tó jẹ́ defending champion ikọ̀ agbábọ́ọ̀lù Sporting Supreme Under 19 láti Abuja òní wọn kọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Gaa Kabila FC láti ìpínlẹ̀ Kwara ń bí náà ọ̀nà yóò kojú ikọ̀ agbábọ́ọ̀lù Ikorodu City. Kí ni ìwòye yín lórí àwọn fẹsẹ̀wọnsẹ̀ nítorí pé àwọn méjì tó jọ bíi pé ó kàn wá gbọ̀ngbọ̀n
1: ẹ rí i pé bọ́n ti ṣe yìí wọ́n fún Kwara United tó wà nínú NPFL wọ́n fún ní tíìmù kan tí ò ṣe dáadáa tó náà qualify tí ò ṣe ìkànnì ní ìpínlẹ̀ rẹ̀ dẹ̀ wọ́n fún Kagbọ̀nbí náà
0: wọ́n
1: fún Ikorodu City tó wà nínú líìgì ilẹ̀ Nàìjíríà bí àbúrò abẹ́sẹ̀ pa promotion ni ṣùgbọ́n àgbàdo ànàpísì tó dọ̀sùn oṣù kò tó ní kí wàhálà àtẹ̀mọ́ fìyà jẹ àwọn yẹn tó máa ní kọ́ àdẹ́ pé ẹ̀fọ́n jábà lónù ìyá àṣìgbàdà kí oṣù tó di pé àfẹ́ kí kọ́ àdẹ́ kan dìfẹ́ǹdì trump tàǹgbà ní sáà tó kọjá pẹ̀lú pé yóò lè díẹ̀ ṣùgbọ́n tó ṣeé ṣe ni.
0: ṣé Kwara United ṣé wọ́n lè dé ibi tí wọ́n dé ńlá
1: sísìn? kò tó
0: Wàsíù Alálàdé ń bẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United ńlá sísìn kò sí ń bẹ mọ́.
1: Àwọn tó wà bẹ́ẹ̀ náà sísìn ni àwọn náà gbá bọ́ọ̀lù. So lásán sì ta gbá wọn ọba sì ta gbá náà àwọn kan wà náà nìkan yọta tẹ̀ tán sí ń bẹ ta sì gbà last season so kò tún ká mọ́ gbà. So kọ àdúrà wa ni pé kíkà kan bí ó na Ikorodu City dó na kí ló máa jẹ́ báyìí mérékù ni ó jẹ alẹ́ ìjàpá bí ara àwọn tó jó jẹ bí ìyàlẹ́nu ṣùgbọ́n tẹ́ fi kọ gbọ́ àfún náà nù
0: ẹ̀fà máa jábàálù
1: ṣùgbọ́n ó wẹ ẹtí kọ́ ẹ̀fà fẹ́ gbágbá yẹn kẹ̀lé tí mo jẹ́ kó fún wa ní wàhálà rárá ṣùgbọ́n ẹ̀fẹ̀ náà ni ẹ̀kọ́ tí ò lè ṣẹlẹ̀.
0: ẹja wá sí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì Manchester United wọ́n ti gbà ọ̀rọ̀ ti wọ̀ láàrin àwọn pẹ̀lú Michael Carrick láti pé kí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni àyànnaná yẹn permanent coach manager nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ṣé ipa
2: Michael Carrick surely ka ise Manchester United
1: epa re ka tori pe ri pe won ni Saturday je bada jimo lati mo e ri pe enu to se ni pa ti won le amorin lo o di fiyan pe ise yi oye tori pe the same squad ti amorin lo o na lo na lo
2: e ma gbagbe o agba mo fe ki awo bayi pe league nikan ni Michael Carrick gba o
1: ben
2: league on si re bi kan lose meji abi kan lose kan ki ni won gba ti UEFA Champions League ba de ti FA ba de Carabao Cup de se ma se ipa Carrick le kase
1: eyi se so yen owo board man yi loku si ba yen to be pe nigba be le se yin na won lo bi kankan amoran si wa nbe bi bo kesta bi bo ke wa ni man yu wa sugbon enu to si se yi o so pe iwon ba ise ye Michael Carrick o wa ku sowo awon adari ko Manchester United wa ka mo ti mo pe sa yi lado sa to nbo sa yi man yu play nikan yin Europe sa ti nbo won play ni Europe so tun mo si pe won gbadọ ra awon agba ballu fun Carrick ti man yu fi ni enough bench so that to fi ni player to mo bi so mo rotate the squad so eleye se oro ma Carrick mo ba o wa awon management man yu ku sayen
2: Carrick lo sese ni abi awon agba ballu ton wo pe oju to ti won la sisi ti won fi lo UEFA pe won fe koju ko tun pada
1: ami awon leji na ni tori pe e ri pe the same players ti amorin lo ona lo na lo so to fi le mu won ta fi afi dada na ona lo motivate won to ona lo ona lo lu ko ni won so ta ba fi fun awon agba ballu lori yin awon ma fun ona lo tori pe ngbati won se dada le esin amorin na le lo won ko se ko leten na glo won tun la mo rin lo so ti player ti ba se daada ko yin to pada fori ko so bo se daada ni se ba coach na lo gba ori yen sugbon mi do pe man yu gbo ti awon elegan awon tan pada awon legend man yu tan so ku so pe apa awon kini ko ka apa kini ko ka so wa ku so won bayi nisin lati ran lowo pelu ra awon player da tori pe kan mo pe man yu sa yi bo ra sa to n bo tori pe now won ti ni kikini won lo bayi nisin Casemiro o fe ko n gbodo ra defensive midfielder o kere tan meja meta to replace si ohun then lowo arin leyin na magwaya won yego to pe agba tin de so won gboro ra at least center defender bi meji si then look sure won ra ran to mo assist e na to fi mo away yi to gba tiri fun won yi so won yego to pe to ka pe sure na lo gba tiri dalot so won ra awon eyan then won waju na nisin won need the striker mi at apart from Sesko so ben na we gbe na won need the winger so
2: striker wo le ro bi pe wa lojo oja ti won le ra
1: ah osime wa le won le ro sime
2: to ko ma lo osime se ta ti fi talki le
1: to wa rowo to wa fe fun lowo gidi Chelsea ni ba lo lasaro koja tori pe Chelsea o se tan lati fi kun won tan fa awon players si won won fe tan fe fi kun owo osime ni so osime wa nle as awon agba ball mi to je striker na ti won le pe kakiri agbaye to je pe won sana tan le gba ko ya o le se player mi to ti lo oruko gan tade wa tade shine lodo won so won in the striker gidi to mo je go fun won week in week out awon kon at wa nbe Sesko to wa nbe so come on in various option laarin yen ndoku fun man you ni yen so doku bayi nisin ko ku sowo Carrick mo ati mo pe Carrick da bo lawon to wa lowo re yi sugbon sa step the ball won gba ballu si ka se ra player si
2: ibere to tun nbe nbe ni pe nje awon board le fun Carrick ni gbogbo ase lori ati pe afera player afẹ select player ti o gba ballu pelu pe Michael Carrick e mo pe product
1: Man U
2: ni nje won le fun ni gbogbo ase lati pe ki o se nkan to wu
1: ara pe don ba poropo awon olufe ma ru leru na ni pe pelu bo se je yi o like ka awon board o fi lokulo lo sugbon emi o ro pe an jaya ni ko ti si evidence pe won le fi lokulo lo sugbon emi o ro pe ya e to se yi gan bi awon la lo lori bo se select player ko fara han ba ko ba fara han ni eyin mo pe Man U ni bi tan de ni sa to tatara to be to e ko be pari sugbon to so padaki nbe ni pe bora bi ora sa won ti board ora sa won ti o wulo fun ni sugbon bo se ko ri ni pe kan so fun kan kan beere lowo re pe awon player wo lo fe kan de ra fun tori pe en ti mo ba n da fa ko to fa ko gbe fun eyan fokun ele ni ta ba fokun ele ten di mo lowo wala ba sele ko se le pada foriko so emi o kan do awon mejeji kan jo foriko ko enu fa n joko ri pe awon ta fe ra lele kan ra awon to ba le to ba fe fun so lori yen eyan ba awon olufe Man U leru sugbon kan ma ti jaya kan je ki so ma bere na ta ba wa ra ta ba fe flamo pe han an board lo je bi ko wa je pe ta ba fe de free re mi tan a ma de bi ru en ti o ni fort be bo ke bo se mo wa te tele na niyan pe mo ta board yen o mo lagide wo se ra ba didi nisin a gba ta lagide lo gbe mbappe wa nisin wa la sele bayi nisin coach na ni foruko e wa du coach ma ma du laarin odun kan nisin so o mo ri be sugbon ati wa mo boya ri be bayi abi wo ri be bayi ka ma ti je mo fe lo be sugbon ko ne da ta ma nla le lo atan ba ra player to fe tori pe coach te le lo ti club ba se da to ba se ti o da ko ye ke mo for lanfan lati decide pe en to fe atan jo fe ko da ngba to ba se dada yen gele go fi ni enu oro
2: oda a se ojo opo le fun awon ara ile lati pe ki won ba wa so si eleyi ko ti se go sugbon o jo bi pe owo chelsea o se ndun man city lara bayi awon city n gba bi ogoji iseju ole belenja e ja se ojo opo le 0913 655 6952 yen le ro bani soro ti o wo bi ti ele lanfani lati pe si lori oro Manchester United pelu Carrick.
3: Hello sir.
2: Show your logo.
3: Logo.
2: O ko yin bullet pe.
3: Afi si lo so wa latadeta.
2: Latadeta e pa. E ko gba ball wo le bato.
3: Manchester United.
2: Okay, ti mayu.
3: Eh, logo ko Carrick. Se ba si fun Carrick nse yen gangan lo da.
2: Okay.
3: Ni tori pe mi fe mo coach kan fe gba. Tactics ti n play. O je ki awon team yo ku. O je ko ma beru manji bye ko si team to le nara won nara sugbon tactics to n play o je ki awa ta je fast gan ka fo kan ba le ki a win ni ball yi e ma je nte nte tele ngba tan fin na wa bi kuku bi yiye o awa ko kan lowo ball mo bo ba se di pe awa na le win ni leni a le win ni leni awa na lowo ball tan ba se wa na wa bi ta ba drop o kan pe to a win ni la
2: se mo pe last match yi pelu Sunderland ori lo yo yin te fi gba omi
3: good and fine kola kan na wa se mo so kan wa ba le pe awon ni la ba lo to ba ti me me pe team ta ball ta play a ni 70% pa le win ni se ma na le gboko se n to le na ta ma na wo kan wo ro kuto o wa be ni a mo ball ta n gba o fu ala kan ba le kola sa lo gba erike ka lo gba fanga lori ta wa yi ko sure ju bi ti kari kin ta wa yi o ta wa pass lo kan ba le pe to
2: e seun gan adupe adukwe fun idase tiyin 0913 655 6952 iyan je ero bani soro ti o wo bi 0913 655 6952 show your logo oruko yin bullet pe lati ilorin boni ilorin ilorin fe kile pe
3: isowo
2: okay
3: Gunners
2: eyin ti Gunners
3: awa
2: niyan oni ese ayo ora oro mayu la nso lowo
3: ngeje bi nkan ti agba so yen nkan je mi na bi so na ni sey ton ba di fun ni okan ba le daada lati gbe ko se nkan to wu ti se pa awon omo ati ti dowo e bi pe enu ba lo di din ese yi abi ni o ba pe gan lo ku na ya to ti daada sey ton ba di alaru e ko se nkan to wu ko ba di si pe awon kan ba kan
2: to you can make sure you yo ni Monday le ko ju iko agba ball bowling bo ni
3: ah so agba olohun ti o da na ni sele
2: amen e mu wa ke gba league ni o amen
3: ah agba mo je
2: ke gba league lo le pe yin o
3: si wa la
2: ke ma lo draw bowling
1: e ma lo draw bowling o e ma fa won ra yin lo do so o
3: agba
1: olohun ni fun olohun so eh amiwe mo fa fa mo fun olohun so lo so ke mi won ke gba league ni o
3: oda
2: ko e se o ga adupe lati sowo 0913 655 6952 yen je ro bani soro ti o wo apa bi tele pe si en ti en pe ero bani soro ti a so pe ke pe si te ba fe ka gbe soyo logo wa sodo yin e ba pe ero bani soro mo o eyin eto oni ke pe show your logo.
3: Logo.
2: O ko yin bullet pe.
3: Aso ma dabi. Na ti ma dabi.
2: Lati sale aloko.
3: Lo le fe ba sonya.
2: E ti basa.
3: Ben, ati gbare gele na.
2: E ti gba sugbon o jo bi pe ya le fi panu se je ta ko.
1: Awon le pa won ni red points, won lo red points mo.
3: Era ta ko si ni pe ah ni di ki no ma ta gbare gele da. Ko wa si ka ma gbare ma gbare. Yo, ma ya ti pale ke.
4: Opportunities, the Haaland shot that was saved. He had
2: 0913655 6952. Yeah, they're all banning Soroti. Oh, Wabi. Oshi ngbona jenje laarin ko agba bolu Chelsea ati Manchester City won ni fe won ni pe pari iyen abala akoko hun ge bi awa se nwo lapa bi ni o se se kan ti pari lodo tin lo soyo logo
3: okuloko
2: o ko yin bullet pe
3: fine
2: latoku malu iko agba bolu le n ba to
3: liverpool
2: eku yana liverpool epele
3: ben
2: eku yana oro Manchester United la nso lowo pelu Carrick se kin se pe ore eke ede ni won se fun Carrick
3: eh lolo temi Carrick emu re ke o tu baba tu yo yo ni re ke en ta ma yo yo won tan du ko la ti e e wo ni pa an da chance e ku ku pe a yi tan la ti e en ta ta no yo fa na yo yo re ku le ti ma ti
2: I want to be better.
3: No, no, no.
2: O koyin bullet pe. Lati gbo mo so.
3: Abi igbo gbo mo so.
2: Okay, iko agba bolu le bato.
3: Barcelona.
2: Eh ti Barca. Robert Lewandowski. To ba di Paris bi Paris sa yi o nlo.
3: I'm going to go to the house.
2: I'm going to go to the league. Odo odo ona ni won se ngba lowo ti awaye ati mo ibi ti oro yo pada parisi soyo logo
3: logo logo o ko temi ni Abdulrahman Bola Kale Bakalambi oluta se na to kapoka
2: en ti asna toko toko
3: inshallah
2: okay
3: ala ni
2: oda eh ko to di pe ati e ma so en ja koko so ti ma yu ti an je lenu na
3: eh I can't be safe when you are or that. I will be at your name. Is your boy? Also, what did
2: you do? Is your boy? No, fool.
3: Is your boy? Also, what did you say? Okay. About you say,
2: Okay.
3: I'm not coming to the local Malena. This is a timber.
2: I'm not sure if you're going to be able to do it.
1: agbara ọlọrun agbara lọra ẹtọ lagbo sports ni ọjọ monday
2: lọjọ monday
1: lagbo mẹfa kọjá ṣojú ẹdogo gba ọjọ kan yóò fọ ní wọlé ìlú sáà
2: náà chelsea
1: ẹ múra o ma sì ti fẹ́ náà yìí o
2: àwọn chelsea ń bi tí
1: wọn sì ń bi rédíò wa
2: àwọn kan wọn máa gbọ́nu wọn ẹrù ń bà wọn àti pé ó dáa fún àlàyé tàbí ohunkóhun tí ẹ bá fẹ́ bá wa sọ lẹ́yìn ètò pàápàá jùlọ fún pé ká gbé sọ́yọ̀ logo wa sọ́dọ̀ yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ le pe wa si re 081-34-29-34-24 iyan le ran banisoro to dodo wa akumura iyan ti Champions League final ti nbo gbogbo e gbogbo ama sisọ loju egun to ba di ojo aje ayin temi ka ira layo ka pade ni re ka ma do lo di leyin ara wa ire o
5: e ti ri to ma sanwo gegege nigba to le roju lowo oja lowo to rele sha ti download Femtech mobile app nisisiyi ko si ma jifa idiwo ipologo to nlo lowo lori owo phone igbalode smartphone laptop idegbegbe electronics awon ohun elo solar ati be be lo ma se je ki farabande olojojumo lori oja ni le ise Femtech yi fo eru o kan te atejise I lori WhatsApp si number 00999966565 ko le ma wa lara awon eni akoko ti o jifo oja wa gbogbo ri daju pe le ise Femtech ni o

0: níbo ni àwọn ẹni yìí fẹ́ kí n rówó tó pọ̀ tó báyìí.
1: Màmá gògó kí ló tún dé.
0: Gògó ni o. Ilé ìwòsàn tí mo gbé lọ fún ìtọ́jú. Àwọn ni wọ́n bu owó tó lè fa ni lápò ìyá fún wa.
1: Ẹ̀yin ò forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdíyelófò ìlera ni.
0: Kí ló ń jẹ́ bẹ́ẹ̀?
1: Àǹfààní ńlá lètò ìdíyelófò ìlera. Ẹ kàn ní láti forúkọsílẹ̀ nílé ìwòsàn alábọ́dé tó wà nítòsí yín. Tàbá wọn ilé ìwòsàn tá a jàn lóǹtẹ̀ lábẹ́ àjọ Kwara Care. Tí yín ni kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbádùn ètò ìwòsàn lẹ́dínwó níbikíbi nípínlẹ̀ Kwara.
0: Lóòótọ́.
1: Bẹ́ẹ̀ ni o, ó dà gan pápá. Ètò ìdójútòfò ìlera yìí wúlò gan fáwọn aláboyún bíi tìrẹ. Tàbí irú gògó tí ò tí ì pọ́mọ ọdún márùn-ún. Nítorí pé ẹ nílò kẹ láǹfààní sètò ìlera tó péye lóòrèkóòrè. Tẹ́sí mọ̀, béèyàn bá ń ṣe ń wọlé ìwòsàn tí ń jáde sí ní ọmọ sanwó sí. Ṣùgbọ́n lópin ìgbà tẹ́ bá ti forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdójútòfò ìlera, ẹ kàn mọ wọlé gbà tọ́jú jáde nílé ìwòsàn pẹ̀lú sísan owó péréte. Lọ́fẹ̀ẹ́ fẹ́ lòmíì pàápàá bí ẹni pé bàbá rẹ̀ ló kọ́lé ìwòsàn ni.
0: Ẹ tún ti dé pẹ̀lú àwàdà yín.
1: Ẹ mọ́ dàmí lóhùn jàre. Ṣùgbọ́n kì í ṣàwàdà náà. Nítorí pé àǹfààní ńlá ní bẹ́ nínú ètò ìdójútòfò ìlera. Tẹ́ bá fẹ́ mọ̀ nípa ètò ìdójútòfò ìlera lẹ́kùnrẹ́rẹ́ sí, ẹ kàn sí ọ́fíìsì àjọ Kwara Care tó wà ní House 27B, Amadu Belowe, GRA Ìlọrin, tàbí kẹ́ pé wọ́n sórí ẹ̀rọ tí wọn ò ní jáwó yín tẹ́ bá pè yí. 0800 100 1001 Àjọ Kwara Care lolùkéde.
2: All right, welcome back from that commercial break. You're still listening to your shining supreme station, Diamond 88.7 FM. And let's move back into the music. At number three, we've got a mid-tempo Afrobeat tune from TML Vibes, a young man who has shown greatness in his craft with the release of about, let's say, 5 body of works. But this particular song titled Hello centers on reconnecting with a lover and expressing affection on the phone. And it features Vic Tony on this one. Let's enjoy this one coming from TML Vibes featuring Vic Tony. Hello.

akiyin akiyin akiyin akiyin gan sibe gan sibe gan gidi gan ni o akiyin telesho telesho akiyin tologun tologun akiyin lokun lokun lobin lobin lomori atagba akiyin sibe gan ni asigan ti gan gan titi gan gan gan ba je kiyin ni e mo je ti wa ro pe ona mo tun ti le gba fi kiyin na o mo ti wa ro ro ro mi o ri bo mo sha kiyin sibe ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá fẹ́lẹ̀ kí n wá fi crown everything kí wọ́n sọ pé akíní ti diamond ti diamond ṣó jẹ lọ ẹ ṣáà máa ṣe gbà ájújàre kí n máa kí n síbẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín jàre mo gbọ́ ẹ ti ń retí ètò yín látàárọ̀ ètò yín làwọn ń pè ní kí ló fi ń sọ kí ló fi ń sọ kí ló wí gangan ní pàtó nípa ìhùwàsí ara wa láàrin àwùjọ àlèwò náà àwọn ìwà kan tí ò jẹ́ ti ọmọlúàbí tó jẹ́ pé ó yẹ ká fọgbọ́n sí gbogbo rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì nígbà míì tá a bá fẹ́ wo àwọn ìwà kan tó bá fẹ́ dàbí pé kò jọ sọmọlúàbí ṣùgbọ́n tá a bá ti ń rántí òfin tá a ti ń rántí nǹkan tó fi ń sọ nípa àwọn irú àwọn ìwà báyìí ọmọ wa jẹ́ kọ́kàn wa kọ́ à ń papá mọ́ra díẹ̀ a wá ṣe kí ni a ta wá ń kẹsẹ́ díẹ̀ wípé tó bá wúrú àwọn ìwà yìí òfin wà ńlẹ̀ o òfin wà ńlẹ̀ o ọlọ́run ayàdùgbà di òfin o má jẹ́ kí òfin náà wá ń pàṣẹ o ẹ má jẹ́ kó bọ́ ṣòkò tó ń di wá o má jẹ́ kó gbaṣọ lọ́rùn wá o ó ti yẹ ní gbogbo àwọn apá ibi tí mò ń lọ ó máa ń gbà ó máa ń gbà ó téèyàn bá dáwọn apá ibi kan o ọlọ́run ni yóò gbà lọ́dọ̀ tí a o wẹ́n lẹ́tí wò pé ta ni ń sọ̀rọ̀ látàárọ̀ pàdé yín náà ló ń sọ̀rọ̀ Precious Afolabi Fresh ọkùnrin ilẹ̀ ń ké sí ọkùnrin ilẹ̀ ń ké sí ẹ káàbọ̀ jàre ìkànnì diamond 887 fm apá ibẹ̀ náà la wà fún títọ̀sẹ̀ yìí ibẹ̀ náà la tún wà fún ọjọ́ tòní ẹ jẹ́ ká wo pápápá pé torí ètò tẹ́ ti gbọ́ yìí ẹ wàá rò pé àbí Precious Afolabi ti di barista rárá o àwọn dádì wa máa ń sùn kankan àwọn dádì wa ní kọ̀mú báhùn ẹjọ́ iná lèmi yàn láàyò lápá bíbá ẹjọ́ dowó làwa o ẹjọ́ dowó báyìí òun làwa ṣùgbọ́n anáwọn tó jẹ́ wípé wọ́n mọ apá abẹ̀ dáadáa tó bá ta wọn tọ́ tó bá sì ti ń tọ́ báyìí kò ń dẹrun nídìí tó bá ti ń di nípa òfin nípa ọ̀rọ̀ òfin wọn á kọ́ wa dáadáa àwọn barista wa àwọn ni lọ́ọ̀yà wa pátátá ń pè lọ́kọ̀ọ̀kan èjèèjì tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a bá ń yẹ̀wò ó tún wá dé lórí ọ̀rọ̀ kan o tá a fẹ́ yẹ̀wò léni ó ṣe kókó ṣe pàtàkì ó máa ń ṣẹlẹ̀ dáadáa nígbà kankan a ti fẹ́ máa wọrú àwọn táìmù tí irú àwọn kiní ẹ̀ tún fẹ́ máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kankan nígbà míì òun náà ni illegal arrest ká máa múni lọ́nà tí ò bófin mu lọ́nà tí ò tọ́ tí ò tiẹ̀ jẹ́ pé ó tiẹ̀ gbọ̀nà òfin kọjá a máa ṣẹlẹ̀ ńgbà míì lọ́dọ̀ àwọn tó bá mòfin gbà míì a máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá a máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn kankan náà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń wọ yúnífọ́ọ̀mù lọ́nà tí ò bófin mu ṣùgbọ́n àṣì náwọn kankan tó jẹ́ wípé irọ́ o wọn ń ṣe kí ni wọn kì ń tàpá sófin o bóbin bá ṣe sọ náà ni ṣùgbọ́n méjèèjì náà láwàá dọ́gbọ́n sí kí là ń pè ní illegal arrest pé ká múyàn lọ́nà tí ò bófin mu àti pé tó bá tiẹ̀ wá máa múyàn lọ́nà tó bófin mu kí ni àwọn process ẹ̀ gbogbo rẹ̀ pátá láyẹ̀wò lórí ètò fún títòní èmi náà kọ́ ni wàá ṣe mo lórí ọ̀fẹ́ láti ṣe kí ni láti ké pe barista wa barista Olábọ̀dé ọ̀nà wọn jìn o ọ̀nà wọn jìn gan tá a sì ti pè wọ́n wá tá a jọ wá ṣètò fún títòní tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ tá a fẹ́ yẹ̀wò fún títòní ẹ má ikú òǹbẹ̀jẹ́ a máa ṣe fàájì ká máa kẹ́kọ̀ọ́ náà lídàkejì

0: Etí ètò sẹ́fù ni.
1: Ìkànnì tó jálejako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
3: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gun kedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbíkún mi bẹ́ tó rẹ̀ bí. Bí àṣepp wa.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
6: Ẹsẹ̀ Ọlọ́run òbójú mi jẹ́.
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
6: Ẹsẹ̀ Ọlọ́run.

Mo mú ètò obìnrin rere wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry, èyí tí ó wà nílùú Ìlọrin, Kwara State, Nigeria. Orúkọ èmi ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni Florence Aya Àjàgbé. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùgbọ́ wa. A kí yín lọ́pọ̀lọpọ̀ bí ẹ ṣe ń gbọ́ wa, ọ̀pọ̀lọpọ̀ tó ń pè wá. A dúpẹ́ Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ṣe rere fún yín. Mo tún fẹ́ rán wa létí wípé ní agbára Ọlọ́run alààyè, ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ní Sátidé rẹ̀ tí í ṣe 23 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí, ní dédé 11:00 ní òwúrọ̀, ó ní ìpàdé wa.

di ẹni ìbùkún ńlá. Mo gbàdúrà wípé ní orúkọ Jésù, èso ò ní ba ọjọ́ náà jẹ́. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé a kú gbogbo àkókò tí a wà yìí. Ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run. Mo gbàgbọ́ wípé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run wa, bí a ti ń lọ sínú ẹ̀kọ́ yìí, ní orúkọ Jésù, Olúwa, ẹ darapọ̀ mọ́ wa. Àwọn ètò tí ó wà níwájú wa, ẹ jẹ́ kó yọrí sí rere. Gbogbo ọkàn tí yóò wá pátápátá lórúkọ Jésù, ẹ ṣe wọ́n ní ẹni ìbùkún. Gbogbo àwọn tí a ti fi ìwé pè gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣe ètò náà, mo gbàdúrà lórúkọ Jésù, Ọlọ́run kó darí wọn. Lékè ohun gbogbo nígbà tá ó parí ètò èyí tó ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí, a ó di ẹni ìbùkún ńlá. Ayọ̀ yóò sì gba inú ilé wa. Ògo ni fún Ọlọ́run lókè ọrun. Bí a ti fẹ́ lọ sínú ẹ̀kọ́ yìí, Olúwa wa darí wa ní orúkọ Jésù, Olúwa wa, amín. Mo tún kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú àkókò yìí o, Ọlọ́run yóò gbé wa níjà lórúkọ Jésù. Kókó ẹ̀kọ́ tí a sì mú wá síwájú yín, òun náà ni ìfaradà. Ìfaradà, kí ni a mọ̀ sí ìfaradà? Ìfaradà jẹ́ nínú ìṣòro, nínú wàhálà, nínú ipò àìní, nínú àìríjẹ, nínú àìrímu, nínú àìsàn, nínú àìlera. Gbogbo nǹkan tó lè jẹ́ ìṣòro nínú ọ̀nà wa, pé kí a faradà. Ìfaradà nìyẹn. Ká fọkàn sí wípé pẹ̀lú Ọlọ́run o, ohun gbogbo ni ṣíṣe. Ìfaradà àti nǹkan kan sì máa jọ ń rìn pọ̀ ni. Wọ́n jọ máa ń rìn pọ̀ ni, òun náà ni ìfaradà. Pẹ̀lú nǹkan kan sì wà tí wọ́n gbọ́dọ̀ máa jọ rìn pọ̀, òun náà ni sùúrù. Bẹ́nìyàn bá wí pé òun ní sùúrù, ó túmọ̀ sí pé onífaradà ni. Bẹ́nìyàn bá wí pé onífòun faradà, ó túmọ̀ sí wípé onísùúrù ènìyàn ni. Nítorí náà, gẹ́gẹ́ bí a ti ń gbọ́ ẹ̀kọ́ yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Nítorí mo gbàgbọ́ wípé ohun tóun faradà yẹn, Ọlọ́run yóò sọ di ayọ̀ mọ́ ọ lọ́wọ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ìfaradà, bí a bá wo ìwé Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹta dé ẹsẹ̀ ìkarùn-ún náà, ó kà báyìí wípé kì í sì í ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa sì ń ṣògo nínú wàhálà pẹ̀lú bí a ti mọ̀ pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù, àti sùúrù ń ṣiṣẹ́ ìrírí, àti ìrírí ní ń ṣiṣẹ́ ìrètí. Ẹsẹ̀ ìkarùn-ún, ìrètí kì í sì í dojú ti ni, nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run kà wá lọ́kàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí a fi fún wa. Ìyẹn ni pé ìfẹ́ Ọlọ́run a ti gbélé wa ní ọkàn nígbà tí a bá ti gba Jésù. Ó túmọ̀ sí pé ohun tí Ọlọ́run bá mú wá fẹ́ rẹ̀ ni a ó gbà bẹ́ẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìrètí kì í dojú ti ni, nítorí pé ẹnikẹ́ni tó bá ń faradà, ó ní nǹkan kan tí ó ń retí. Ẹnikẹ́ni tí ó bá ń faradà ìṣòro, ó ní ayọ̀ kan tó ń bọ̀ wá fún. Nítorí ìdí èyí, gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ ẹ̀kọ́ yìí, mo fẹ́ kí a farabalẹ̀ dáadáa. Ẹ má sì mí gbọ́, mo fẹ́ kí ẹ gbọ́ mi ní àgbọ́yé, nítorí mo gbàgbọ́ wípé ayọ̀ ń bẹ lẹ́yìn ẹ̀kọ́ tí ò ní. Lórúkọ Jésù, Ọlọ́run yóò fi ayọ̀ rẹ̀ sínú ayé wa. Ìṣòro, ó jẹ́ ohun tí ènìyàn ń rí nínú ayé. Jésù pàápàá sọ nínú ìwé Jọ́hánù orí 16 ẹsẹ̀ 23 wípé nínú ayé ẹ̀yin ò rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká nítorí pé mo ti ṣẹ́gun ayé. Ó túmọ̀ sí wípé inú ayé tí a wà yìí ó kún fún ìṣòro, ó kún fún wàhálà, ó kún fún làálàá, ọ̀pọ̀ ìgbà àìkórí jẹ. Àkókò tí a tilẹ̀ wà yìí, ó jẹ́ àkókò tó le. Bó o bá wọkọ̀, níbi tó ti ń wọkọ̀ lọ ní àpò kan, ìyẹn 200 naira, wọ́n lè wípé 400 naira, wọ́n lè wípé 500 naira. Kí ló dé? Wọ́n ní epo ni. Ẹ wo ibi tí epo gbé wa dé ní Nàìjíríà. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ṣe alátìlẹyìn fún ẹnìkọ̀ọ̀kan wa. Kò dúró níbẹ̀. Bí a bá wọkọ̀, èyí ni yóò ṣáà jẹun. Ẹni tó wọkọ̀ lọ sí ọjà tó lọ ra oúnjẹ, tó mú nǹkan bíi 10,000 naira lọ́wọ́, nígbà tó dé ọjà, ó wá rí wípé 10,000 naira yìí kò tilẹ̀ tó ṣe ọbẹ̀. Ìṣòro ńlá ni o. 10,000 naira kò tó ṣe ọbẹ̀. Nígbà tí ó sì jẹ́ wípé ní àkókò kan, bó o bá mú sílẹ̀ méjì péré lọ sọ́jà,
kódà ó tún wọ́ta sí wá lé nínú rẹ̀.

0: ṣùgbọ́n lónìí 10,000 naira kò tó ṣe ọbẹ̀ ènìyàn mélòó ló ní 10,000 naira odidi graduate tó ń gba 50,000 lóṣù. Mo rí arábìnrin kan mo ní kí iléeṣẹ́ kí ló ń ṣe ó ní nígbà tóun ò ríṣẹ́ òun ṣiṣẹ́ teacher ní private kan èló ni wọ́n wá ń fún ẹ ó ní 40,000 naira ẹ dákun ṣé ìṣòro kọ́ ni eléyìí ọmọ ta ṣe làálàá lé lórí ọmọ tí ìyá àti bàbá tí wọ́n sásókè sásódò kí wọ́n tó rí tọ́ ó sì wá jáde ilé ìwé ó ń gba 40,000 naira lóṣù nínú rẹ̀ náà yóò wọ mọ́tò nínú rẹ̀ bí ò bá jẹun kúrò nílé yóò tún jẹun nínú rẹ̀ ẹ dákun bóṣù bá wá parí èló lókù tí ó fẹ́ mú lọ sílé lọ wá di kásá máa jókòó lásán ìṣòro ń bẹ lóde o ìṣòro tó dé nìyẹn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìṣòro tinú ilé nígbà tí ọkọ tí ò rí owó mú kalẹ̀ ọkọ tó ti jáde lọ láti òwúrọ̀ nígbà tó padà dé ó mú 6,000 naira wálé ọmọ ó gbọ owó lọ sílé ìwé ọmọ ó jẹ lọ ọlọ́run ó tan ìṣòro wa ní orílẹ̀-èdè yìí ìṣòro pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá di oníbàárà ọ̀pọ̀lọpọ̀ di atọ́rọ́ jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣòro náà nìyẹn o ara ìṣòro òde òṣòro ilé òun náà nìyẹn kí ìṣòro láàrin ọkọ àti aya ń kọ́ eléyìí wà ń bẹ̀ rẹpẹtẹ ìdílé mìíràn wà tí ọkọ ò gbọ́ ti aya mọ́ aya ò gbọ́ ti ọkọ mọ́ àwọn ọmọ wọn ti ya tara wọn nítorí ìṣòro ayé ẹ wò ó kò yẹ kó rí bẹ́ẹ̀ o ọlọ́run pè wá wípé kí a máa fara dà á kí a máa fara dà á ẹ̀yin tí ó jẹ́ wípé ẹ ò lè fara dà á mọ́ tí ẹ lọ ń gbé àwọn ènìyàn kiri tẹ́ ẹ ní ẹ fẹ́ ṣoògùn owó ìgbẹ̀hìn rẹ̀ kò dára ó léwu nítorí náà mo rọ̀ yín wípé ẹ máa fara dà á ọ̀nà tí a sì lè gbà láti fara dà á náà ni pé ká dúró ti ọlọ́run ẹni tí yóò sì dúró ti ọlọ́run gbọ́dọ̀ mọ ọlọ́run bẹ́nìyàn ò bá gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà dájúdájú kò lè mọ bí a ṣe ń farada ìṣòro torí pé jésù pàápàá ni yóò kó sínú ayé rẹ òun ni yóò máa darí rẹ wípé má ṣe é èyí ni kó o ṣe ọ̀rọ̀ ọlọ́run wípé ọ̀nà kan wà tí ó dàbí ẹni pé ó dára lójú ènìyàn ṣùgbọ́n òpin rẹ̀ ó jẹ́ ọ̀nà ibi níbòmíràn ó wípé ṣùgbọ́n òpin rẹ̀ ó jẹ́ ọ̀nà ikú gbogbo ẹni tó bá ń ṣe bi tó fi ń perere gbogbo ẹni tó bá ń ṣe ìkà ó wípé bóun ó ṣe máa ṣe náà nìyẹn ó dúró díẹ̀ òpin fẹ́rẹ̀ dé bá ohun gbogbo fún ìdí èyí gbogbo ẹni tó bá ń ṣe bi nítorí ìṣòro ayé gbogbo ẹni tó bá ń lépa ìwà ibi nítorí wàhálà ayé ẹ kíyèsára o nítorí wípé ẹlẹ́sẹ̀ kan kò ní lọ láì jìyà olúkúlùkù ni yóò sì ru ẹrù ara rẹ̀ bó o bá ń wípé lónìí lọ́la n ó digbá n ó dirun n ó di kòkó bábà ìsásùn ṣé ìwọ ló ní ọ̀la tó o bá wípé nítorí kó o bá lè lówó ló fi ń gbénìyàn ṣoògùn owó nítorí náà bó o bá ti ní owó náà tán ó wà máa ná ya yù ṣé ìwọ ló ní ọ̀la ṣé ìwọ ló ní ọ̀la rántí wípé ọ̀la ọwọ́ ọlọ́run ló wà kódà àárọ̀ ọ̀la ọwọ́ ọlọ́run ló wà àṣálẹ́ ọwọ́ ọlọ́run ló wà àti rí ẹni tó lọ síbi iṣẹ́ tó dé tó jẹun ó wẹ̀ ó sùn ṣùgbọ́n lọ́jọ́ kejì kò jí mọ́ ara nínú olúwa ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run nínú gbogbo tí a bá ń ṣe ká ní ìfaradà kí ni ìdí rẹ̀ tí a fi gbọ́dọ̀ ní ìfaradà bí ó bá jẹ́ wípé ní tòótọ́ àti ní òdodo jésù ti kú fún ọ ó ti kú fún mi dájúdájú mọ̀ wípé o gbọ́dọ̀ ní ìfaradà nítorí èrè kan ń bọ̀ fún àwọn tí wọ́n bá ní ìfaradà nínú ìṣòro àwọn mìíràn wọn á wí pé àwọn wà nínú ìròbìnújẹ́ kan tàbí òmíràn wọn ò tún máa lépa agbára ayé kiri ara nínú olúwa ẹ jẹ́ ká ní ìfaradà o ẹ jẹ́ ká máa faradà ǹso ọlọ́run yóò san ẹ̀san rere fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ìdílé lónìí yàtọ̀ fún wípé òde le ọkùnrin mìíràn ní owó ó fi jẹ ìyàwó rẹ̀ níyà kò bìkítà pẹ̀lú ìyàwó rẹ̀ dípò kó ṣe eléyìí bí ìlú ṣe le tó yìí obìnrin mìíràn ni ó tún máa lépa káàkiri eléyìí sì jẹ́ ìṣòro fún ìwà aya arábìnrin faradà máa gbàdúrà gbẹ́kẹ̀lé ọlọ́run sinmi lé ọlọ́run dúró de olúwa àwọn tó dúró de olúwa wọn ó dàbí òkè síọ́nì tí a kò lè sí ní ìdí bí kò ṣe wípé wọn ó wà láàyè títí láéláé mo wá fẹ́ sọ àṣírí kan fún wa gbogbo àwọn tí wọ́n bá ń faradà ẹ má gbàgbé wípé jésù pàápàá farada ikú lórí igi àgbélébù àwọn tó bá farada ìyà tí wọn farada ìṣẹ tí wọn gbẹkẹ wọn lé ọlọrun èrè ń bẹ fún wọn èrè ayérayé ń bẹ fún wọn ayọ àìnípẹkún ń bẹ fún wọn nítorí wípé ohun gbogbo tó wà nínú ayé yìí yóò kọjá lọ ṣùgbọn àwọn tí wọn bá gbẹ́kẹ̀lé ọlọ́run, àwọn tí wọ́n bá gbẹ́kẹ̀lé ọlọ́run, tí wọ́n sinmi lé ọlọ́run, tí wọ́n fara dà á títí dé òpin, àwọn náà là ó gbàlà. Arábìnrin, ǹjẹ́ òun fara dà mọ́? Ṣé òun fara da ìyá àti abẹ ilé? Ṣé òun fara da ẹ̀gbin níbi iṣẹ́? Ṣé òun fara da gbogbo wàhálà tó ń lọ ní orílẹ̀-èdè wa? Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ máa fara dà á, àkókò náà ti fẹ́rẹ̀ dé. Tí àwọn tó ní yóò dàbí aláìní, tí ẹni tí kò ní, tí wọ́n á jọ jẹ́ dọ́gbandọ́gba nítorí pé wọ́n wà nínú Jésù. Ṣùgbọ́n àwọn tó ní ní ọ̀nà òdì, wọ́n kọjú da ìdájọ́ Ọlọ́run. Àwọn tí wọ́n ń gbé owó ayé kiri, tí wọ́n ń ṣe bí ẹni wípé gbogbo nǹkan pátápátá ọwọ́ àwọn ló wà. Ọjọ́ kan ń bọ̀ yóò bọ́ lọ́wọ́ rẹ̀. Bíbélì wípé wọ́n ń kó ọrọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí yóò lò ó. N tó ń kó jọ wọ̀n yẹn, ta ló mọ̀ tí yóò lò ó? N tó ń ṣe wọ̀n yẹn, ọwọ́ ta ló rò pé yóò bọ́ sí? Arábìnrin, arákùnrin, ẹ jẹ́ ká gbẹ́kẹ̀ wálé Ọlọ́run nìkan. Ẹ jẹ́ ká farada ìṣòro. Ẹ jẹ́ ká mú sùúrù nínú ìpọ́njú. Ẹ má ṣe jẹ́ ká bara jẹ́ nínú wàhálà, nínú ìṣòro, nínú àwọn ìkorò èyí tó ń la ayé kọjá lọ. Ẹ jẹ́ ká mọ̀ wípé ohun gbogbo tó ń bẹ nínú ayé yóò dópin lọ́jọ́ kan, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run yóò wà títí láéláé. Arábìnrin, ìwọ tó ti ronú pé o kò kúrò nílé ọkọ, bó o bá kó kúrò bó lòun kó lọ? Níbi tó fẹ́ kó lọ yẹn, ta ló sọ fún ẹ wípé ìsinmi ńláńlá ń bẹ níbẹ̀? Ta ló sọ fún ọ wípé ayọ̀ ńlá wà níbẹ̀? Jókòó sílé ọkọ rẹ̀, faramọ́ ọkọ rẹ̀, máa gbàdúrà. Kí ló yẹ ká máa ṣe nínú ìṣòro? Ó yẹ ká máa gbàdúrà. Ó yẹ ká sinmi lé Ọlọ́run. Ó yẹ ká máa wo Ọlọ́run nìkan ṣoṣo fún ìrànlọ́wọ́. Eléyìí yóò sì ran ìwọ àti èmi lọ́wọ́. Mo gbàdúrà wípé ní orúkọ Jésù, ogunkógun kò ní dé ọ mọ́lẹ̀. Àìsàn kò ní jẹ́ ìpín rẹ. Gbogbo ẹni tó sì ní àìsàn, mo gbàdúrà wípé Ọlọ́run yóò wò ó sàn. Kí ló ń là kọjá? Èyí tó ti sú ẹ, gbẹ́kẹ̀lé Ọlọ́run, sinmi lé Ọlọ́run, má bẹ̀rù, nítorí Olúwa wà pẹ̀lú rẹ. Ọlọ́run yóò ran gbogbo wa lọ́wọ́. A ó délé ológo ní ìkẹyìn, ayọ̀ yóò sì jẹ́ tiwa ní orúkọ Jésù Olúwa wa, amín. Bí o bá ń fẹ́ ìmọ̀ràn tàbí àdúrà, o lè pe nọ́mbà yìí 08035148611 08035148611. Bá mi kọrin yìí. Mú mi lò ó fógo rẹ̀, mú mi lò ó fógo rẹ̀, ìyókù ayé mi bá.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹní mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn, fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
2: Divine mercy from above. Látinú ìjọ onítẹ̀bọmi kínní Sùrùlérè ní ìlú Ìlọrin, First Baptist Church Sùrùlérè Ìlọrin. Lórí ìkànnì yìí Diamond 88.7 FM Ìlọrin, ní dídí agogo mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án àṣálẹ́, pẹ̀lú bàbá Reverend Dr. Yinka Ololade ní gbogbo ọjọ́ Sátidé. First Baptist Church Sùrùlérè Ìlọrin. Báyìí ni àwọn ètò inú ìjọ ṣe lọ. Ọjọ́ Ẹ̀sìn Sunday, ètò ìsìn lédè Gẹ̀ẹ́sì, ní dídí agogo mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀. Ìsìn ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, agogo mẹ́sàn-án àbọ̀ sí agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀. Ìsìnlédè Yorùbá, agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀ ni. Ìsìn ojúlé dé ojúlé, agogo márùn-ún sí agogo mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́. Ọjọ́rú Wednesday, wákàtí ìyanu, agogo mẹ́fà sí agogo méje òwúrọ̀. Ẹ̀kọ́ Bíbélì, agogo márùn-ún sí agogo mẹ́fà ìrọ̀lẹ́. Ìpàdé àdúrà, agogo mẹ́fà sí agogo méje ìrọ̀lẹ́. Ọjọ́bọ̀ Thursday, pípalẹ̀ mọ́ fún ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, agogo márùn-ún sí agogo mẹ́fà ìrọ̀lẹ́. Ètò ìsìn fífi oṣù tuntun lé Ọlọ́run lọ́wọ́. Ọjọ́ mẹ́ta àkọ́kọ́ gbogbo oṣù, agogo márùn-ún sí agogo méje ìrọ̀lẹ́. Ìjọ onítẹ̀bọmi kínní Sùrùlérè Ìlọrin, ìjọ Ọlọ́run tẹ̀síwájú.

0: The time is 9 o'clock.
1: Ago mẹ́sàn-án ti lù.
2: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: Bí àbíkún mi mẹ́tù rẹ̀ bí. Bí àyè ṣe bí bí wa.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lókè.

kábíyèsí ọ̀tá pọ̀ lóòótọ́ o. ẹ̀rù sì ń bá ènìyàn nínú ayé tá a wọ̀ yìí. bàbá tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá ẹ̀yìn tẹ́ ń pè wá pẹ́ẹ́pẹ́ lẹ́yìn ètò tó àgbúrò nǹkan kan o. bàbá tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá àgbúrò nǹkan kan o ẹja sọ kó lè bá yé kó wá kó yá kó lè yé kálukú ni. ìyá tá a gbé wá lọ́sẹ̀ tọ̀ wọ́n á dúpẹ́ yín tẹ́ dáhùn sí ìbéèrè wa dúpẹ́ lọ́wọ́ yín o. alàgbà arákùnrin tá a tún gbé wá tó náà wá lẹ́yìn ìyá adúpẹ́ o ẹ̀yìn tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ sọmọnìyàn. ẹni àwa gbé wá lọ́sẹ̀ tó kọjá àti ìgbọ́n nǹkan kan o. a mọ̀ pé ẹ̀yìn aláàánú sì wà nílẹ̀ nàìjíríà ẹ̀yìn tẹ́ ń sore sore sore wà nílẹ̀ nàìjíríà ó dá àti ìgbọ́n nǹkan kan o. ìwọ̀nba àwọn tó ń pè wá àwọn tí ń sojú àánú pé bàbá yìí ẹni tí wọ́n súwé ẹni tí wọ́n sọ ọ̀rọ̀ wọn yìí ó káwọn lára ó ṣe wá ó sẹ̀yìn ìwọ̀nba tá a gbọ́mọ náà nu ẹja mi nírọ̀ o.

0: gẹ́gẹ́ bá a ṣe ń babọ̀ ọ̀la lẹ́òní lórí ètò tá a pè ní àmì wọ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àlejò mi lóní tààràtà lálẹ́ òní ìjẹ́ táwa ní àlejò mi lórí ètò tá a pè ní àmì wọ̀ ọ̀hún lálẹ́ òní ẹ káàlẹ́ mọ̀ ẹ̀kú dédé àkókò ìmọ̀ ẹ bá mi kí àwọn èèyàn pé wọ́n kú alẹ́ ẹ bá ń súnmọ́ kinní dára ẹ bá ń súnmọ́ kinní dára.
1: Kalẹ́ o, lo
0: arán wa lọ́wọ́
1: o,
0: Ọlọ́run a fara hàn
1: nínú
0: ayé wa. Ẹja wo báyìí máa, àmì wo ti máa ń ṣẹlẹ̀ sẹ́dà nínú ayé, ẹlòmíì nígbà tó wà ní kíkí, ẹlòmíì nígbà tó dàgbà, ẹlòmíì sì nígbà tó wà lọ́dọ̀ ní máa rámì wo, ibo lẹ́yìn ti fẹ́ mọ lálẹ́ ẹ̀tùn ní lórí ètò àmì wo.
1: Ìgbà tí mo márì tán, tí mo wọ ilé ọkọ̀, gbogbo ẹ̀ ń gúnrégé Ọlọ́run dẹ̀ gba gbogbo ògo, ṣùgbọ́n ìgbà tó wá di pé mo wá ń ta ọjà. Mo ta àwọn foreign wine àti soft drink àwọn table water gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣáà ń ta látàpọ̀ Ọlọ́run dẹ̀ gba gbogbo mo ṣáà mo yí mọ bẹ́ẹ̀ ọkọ tí mo fẹ́ ò fún mi ní wàhálà torí pé ó tọ́jú mi torí àfi tí bá máa ṣẹ́ Ọlọ́run nìkan lóko tọ́jú mi dáadáa ṣùgbọ́n ìgbà tí ó di pé mo fẹ́ máa ṣe abiyamọ. Mi tètè ní oyún. But ọjà tí mo ń ta gan.
0: Àwọn ọjà tẹ́ ń tà ń gbà náà.
1: Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ibi tí orogún òwò. Níbi tí ogun ti dé nìyẹn.
0: Láti pàṣẹ orogún òwò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ dá tọ́mì díẹ̀ náà. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nínú ilé lálẹ́ òní. Lórí ètò àmì wò náà la wà lálẹ́ òní. Nìkan ni dámọ́ di 3.7 FM ni lo ti lọ́rin. Pẹ̀lú àlejò mi lálẹ́ òní máa ṣe ẹ dàkọ àbí ẹni ọlọ́mọ ni.
1: Ẹni tó lọ́rùn.
0: Tó a jẹ́ pé ẹni ọlọ́mọ lálejò wa lálẹ́ yìí. Mo fẹ́ káwa náà máa dé ká máa fi ṣe òdiwọ̀n ayé wa ká lè kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ náà látara ọ̀rọ̀ tí wọ́n wí yìí. Ó dàmọ́ ẹ tẹ wájú mọ̀ ibi tẹ bàdé mọ̀.
1: So Ọlọ́run ṣáà gba gbogbo mo ṣáà ń tà. Ọjà yẹn ń lọ bó ṣe yẹ kó lọ. Ṣùgbọ́n ní àyáde ó kàn di ọjọ́ kan náà ni mo kàn rí ẹnìkan tó gbé igba irú ọjà tí.
0: Irú tẹ́ ń tà ṣe ládùúgbò kan náà àbí lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù yín.
1: Ní tòsí ibi tí mo ti ń ta ọjà yẹn. Ìgbà tó ṣàwáyá oníkálukú ń ta tiẹ̀. Ọlọ́run jẹ́ wa rẹ̀ mo ṣáà ní oyún ìgbà tí mo ní oyún mo sùn.
0: Ó tó bí lẹ́yìn tẹ délé ọkọ ó tó bí oṣù àbí ọdún mélòó nígbà náà kẹ tó lóyún.
1: 1997 ni mo fẹ́ ọkọ. So ìgbà tí mo ṣàmàn oyún yẹn mo ní 2021.
0: Kábíyèsí ọlọ́run.
1: Ṣé mo wá ní oyún yẹn? Ibi tí mo ti wá ní oyún yẹn mo sọ ni àkékè kan ta mi ni àti ojú oorun yẹn. Mo ṣàrí pé mo pa àkékè yẹn. Ṣùgbọ́n ìgbà tí mo bí ọmọ yìí. Ìjọ kẹta tí mo bí. Ó pọ ẹ̀jẹ̀ lẹ́nu.
0: Ní ọjọ́ kẹta tẹ bí ọmọ yìí.
1: Bẹ́ẹ̀ni. Ó pọ ẹ̀jẹ̀ lẹ́nu. Ibi tí ogun ti dé nìyẹn.
0: Níbẹ̀ ni àmì wo ti bẹ̀rẹ̀. Kábíyèsí ọlọ́run. Ibi tí ogun ti dé.
1: Ó di pé mo ṣáà ń gbé ọmọ yìí káàkiri hospital. Wọ́n ní Georges ló ṣe ọmọdé náà. Mo ṣáà bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri.
0: Kábíyèsí ọlọ́run.
1: Wọ́n nígbà tí ó yá Ọlọ́run jẹ́ ọmọ yẹn ò tètè jókòó. Ọmọ ọdún méjì kò yí jókòó.
0: Nígbà tó sì wà lọ́mọ ọdún méjì kò jókòó kábíyèsí ọlọ́run.
1: So wọ́n ṣáà kò síbi tí mi lọ kò sí ṣọ́ọ̀ṣì tí mi ò lọ tán. Tí ẹ pé mo ṣáà ń gbé ọmọ yìí kiri tí wọ́n dẹ̀ ń gba owó lọ́wọ́ mi.
0: Láwọn ibi tẹ́ ń gbé lọ.
1: Bẹ́ẹ̀ni. Débi pé ṣọ́ọ̀ṣì tí mo ń lọ gan-an àwọn nǹkan tó ń fi oorun tí ò yẹ kí ó ṣe kinní kan fẹ́ máa fi lọ mi.
0: Wọ́n tún fẹ́ máa fi lọ́kú lọ yín.
1: Nínú
0: ilé ìjọsìn kábíyèsí ọlọ́run.
1: Mo tún gbọ́ ọmọ yẹn kúrò ní ibẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí mo gbé ọmọ yẹn lọ sí ìlú. Mo gbé lọ sí ìlú ọkọ mi. Ọlọ́run gba gbogbo ogun. Ọmọ náà ó jókòó. Ó bẹ̀rẹ̀ ìgbà tó máa rìn ọdún márùn-ún.
0: Ọmọ ọdún márùn ó tọ́ ọdún márùn kó tó bẹ̀rẹ̀ sí rìn kábíyèsí ọlọ́run ẹ dá tọ́mì díẹ̀ náà. Lórí ètò àmì wò lálẹ́ yẹ̀yìn tẹ́ ń gbọ́ wa nulẹ̀. Ń bá àwọn àgbà àwọn Yorùbá náà ló sọ fún wa nínú àsámọ́ wọn pé òòsà tó o bá lè gbè mí ṣe mí fi mí lẹ̀ bó ṣe bá mi. Mo pè léyìí ó máa rókì lọ́dọ̀ àwọn táwọn náà ń ṣe irú rẹ̀ pàápàá jùlọ. Kẹ́yìn ò gbé ìṣòro àbí bá ìṣòro dọ́dọ̀ tiẹ̀. Kó o tún máa filọ̀kú lọ̀ lọ́ àbí kó o máa tún gbégbèsẹ̀ míì láti tún pakún ìṣòro tó nítọ̀hún. N tó mọ̀ pé ó lè ṣe ó tún gbowó lọ́wọ́ rẹ̀. Ẹ já máa fìbẹ̀rù Ọlọ́run ṣe tá a bá ń ṣe. o da ma etes waju bi e ba de ma lori eto lale yi
1: so olorun sagba gbogbo omo yen orin o o gboro sugbon ko tin de soro dada but o gboro
0: o gbo nigba to be sin rin
1: be ni o gboro dada so from there mi mo pe ibi ti mo tin taja ni ogun ti wa
0: pe be la mi wo ti bere
1: igba ti oko mi to wa pare site e awa move lo si site yen but I de site yen oja yi na ni
0: tentes wa tenta
1: sugbon igba ti mo de bi ti mo tin taja yi mi o ba eni kokan to nta oja ti mo nta yi eni ti mo ri to nta o da bi street kan si bi ti mo wa sugbon bo tun ta olorun tu je wa ara e oko mi o yo shop fun mi sugbon nu yara to ko yara yo kan mo ko oja yen sibe
0: sinu e
1: be ni awon yan de nwa won wa nra oja yi lowo mi so nina awon landlady ta jojo wa ni adubo e ma wa to ma nsere wa si odo mi o ma pe to ba ti de ba ni agbele pawo ni wo agbele pawo ni tori ko si kan ti mo fowo le ti ko kin ja si
0: olorun ma nfi ona si
1: be ti olorun kin ja ara re lori oja na shani agbele pawo ni mi awon ara adubo yen tan ba fe se yawo odo mi na ti ma wa ko wine odo mi na ti ma wa ko drinks lorisirisi beyin so o ko di ojo kan ni mo ri pe ese bere si ni ta mi otutu mu mi ko ye mi
0: ti eji lojo yen na lo abi okay
1: la ro ojo kan ni mo sha ri pe ese yen sha bere si ni ta mi otutu mu mi mo awon to wa ki mi wa so fun mi pe nkan to se mi pe ki ma tin sure lo hospital lo gba abere si nkan yen o sha mo wa ni enikan gege bi ore ore yen lo wa so fo ko won sha mo on lo nkan ibile fun mi afa le ni yen

0: nígbà tó tún wá yá wọn wá ní kí n kúrò ní ibi tí ọkọ mi kọlé sí yẹn kí n wáyè síta pé kí n lọ máa ta ọjà ní ibi tí níbòmí ọkọ mi ṣàgbìyànjú ó gba ṣọ́ọ̀bù fún mi nínú kọ́ḿplẹ̀ẹ̀sì kan ní ibi tí àdúgbò ibi tí a wà ibi tí mo tún wá wà yẹn ẹnìkan sáìtì náà ni bẹ́ẹ̀ ẹnìkan ṣoṣo náà ni mo tún bá tó ń ta
1: irú ọjà
0: yàbẹ́ irú ọjà tí mò ń ta ẹni tí mo wá bá ń bẹ̀ òun wá kó lọ sí sáìtì ẹ̀ ó ti kò lóbẹ̀ yẹn mọ́ kó lọ sí sáìtì ẹ̀ mo ṣáà ń ta àwọn ọjà tí mò ń ta ẹ̀ ṣe mọ̀ pé ibi tí mo ti kúrò ilé ọkọ mi tí mo ti kúrò tí mo lọ gba ṣọ́ọ̀bù síbòmí yẹn àwọn kọ́sọ́mà tí mo ní bẹ̀ wọ́n wá sí ibi tí mo wà wọ́n wá máa ń bá mi ra ọjà ibi tí mo wà yẹn náà mo tún ṣẹ̀ṣẹ̀ develop market
1: níbi tí ẹsẹ̀ kó lọ yìí náà
0: bẹ́ẹ̀ni mo ṣáà ń ta ọjà yìí ọmọbìnrin kan wá wà ní ẹgbẹ́ primary school ìjọba ó ń ta pẹ́ńsù ó ń ta ìwé ó ń ta biscuit so bó ṣe máa ń kí mi èmi ò mọ̀ pé ó ní interest nínú ọjà tí
1: mò ń tà
0: ó kàn di ẹ̀kan náà ni ọmọ yẹn náà gbé igba ọjà yẹn òun náà ń ta ọjà
1: yẹn akẹ́kọ̀ọ́ lọmọ yẹn náà àbí
0: irọ́ o ó ń tajà fún àwọn ọmọ
1: àwọn akẹ́kọ̀ọ́
0: bẹ́ẹ̀ni but bó ṣe máa ń rí táwọn èèyàn bá fẹ́ ṣènà owó tán máa ń kó ọjà ní ọ̀dọ̀ mi àbí tó bá fẹ́ ṣe carnival èmi dẹ̀ ní tí n bá fẹ́ ra ọjà ó kéré jù máa ra ọjà bí àbí ọjà 300,000 400 bí mo ṣe máa ń rà á ní àwọn arákùtọ̀ náà máa bá mi kó
1: ọjà wá
0: wọ́n á kó wá fún mi máa lọ pàdé wọn wọ́n á kó ọjà yẹn fún mi máa sanwó fún wọn máa kó wá àwọn èyí tó bá ṣe rà lọ́dọ̀ tí wọ́n á bì báyìí máa ra àwọn pure water table water minerals àwọn soft drink oríṣiríṣi ṣá àwọn tó tún tuta tún wá máa ń kó
1: ọjà lọ́dọ̀ yín
0: ọjà yìí
1: àwọn alára tún tà
0: bẹ́ẹ̀ni ọjà yìí so mo ṣáà ń ta ọjà yìí ọmọ yìí ṣàgbégbá ọjà yìí ó ṣáà ń tà mi ò fi ṣe bínú sí tó bá kọjá kí mi máa tún ṣàdá ìpètò gbogbo wa àjọ máa máa ta o ó kàn di ọjọ́ kan ni mo kàn rí eṣinṣin àwọn eṣinṣin tọ́lẹ̀tì wọ́n pọ̀ ni wọ́n bá ṣàkun inú ṣọ́ọ̀bù kí lélẹ̀
1: tí í ṣe kó súnmọ́ tọ́lẹ̀tì
0: tí ò dẹ̀ súnmọ́ tọ́lẹ̀tì complex ni òkè àti ìsàlẹ̀ agbogbo àgbà ṣọ́ọ̀bù níbẹ̀ ni kí lélẹ̀ mo gbé báìbù mi mo kà sàn sínú omi yẹn
1: kábíyèsí ọlọ́run
0: mo bẹ̀rẹ̀ sí ni fi wọ́n inú ṣọ́ọ̀bù yẹn so bí mo ṣe ń fi wọ́n inú ṣọ́ọ̀bù yẹn àwọn èyí tó kú kú àwọn èyí tí ò kú kú kú mo wá sọ fún ọ̀rẹ́ mi yẹn ṣáà wá advice mi pé kí n jáde sí ọ̀rọ̀ yẹn so ibi tí mo ṣáà lọ àwọn yẹn ṣáà fún mi ní nǹkan wọ́n ní kí n fi wọ́n
1: inú ṣọ́ọ̀bù tí ẹ ti ń tajà
0: nítorí mi ò gbọ́ pé èèyàn ń lọ sílé yẹmi wò torí ilé tí mo ti jáde wá ilé onígbàgbọ́ ni wọ́n fi gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn kọ wá so ìyẹn tún wá lọ
1: pé lẹ́yìn tí ẹ tún fi léyìn wọn kí ní àmìwò yẹn tún lọ
0: ó tún lọ mo ṣáà tún ń tajà
1: bí ẹ gbúrò àwọn sísìn yẹn mọ́
0: bẹ́ẹ̀ni ṣẹwárí ọmọbìnrin yẹn tó bá ti kọjá níwájú ṣọ́ọ̀bù mi báyìí aṣọ rẹ́ẹ̀dì ló máa ń wọ̀ kọ ló máa wọ̀ tó máa kọjá níwájú ṣọ́ọ̀bù mi ṣùgbọ́n nígbà tó yẹ pé mi ò ṣọ mi ò rí ti ẹ̀rù mo ń tajà mi tí mo bá tajà mi tán tí òun ṣì ní ọjà nínú ṣọ́ọ̀bù táwọn kọ́sọ́mà bá dé màá lọ gba ọjà
1: lọ́dọ̀ tiẹ̀
0: náà màá kó màá ní káyé kọ́ lọ kó owó fún so èmi ò dẹ̀ mọ́ pé pẹ̀lú bí mo ṣe ń ṣe yẹn inú ń bi
1: kábíyèsí ọlọ́run
0: mi mọ̀ pé inú ń bi so ó di ìgbà kan mo tún rí tí wọ́n tún gbé ẹbọ mo kàn ń ṣọ̀tà àwọn ọ̀rọ̀ yẹn ni mo máa gbé ẹbọ mo máa gbé síwájú ṣọ́ọ̀bù mi tí n bá ti rí nǹkan bẹ́ẹ̀ máa sá mi ní wá sí
1: ṣọ́ọ̀bù
0: máa sá àwọn kọ́sọ́mà máa máa pè mí ní orí fóun pé akíndó ṣe yín ẹ̀ sí ṣọ́ọ̀bù ẹ̀ ṣe kinní kan ni èmi dẹ̀ ní mo pẹ́ jù pé kí n tó dé ṣọ́ọ̀bù àti dé ṣọ́ọ̀bù ní 7:00 ní àárọ̀ so ìgbà tí mo wá ń rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn pé wọ́n ń gbé ẹbọ sí
1: iwájú ṣọ́ọ̀bù yẹn
0: ìgbà míì wọ́n lè wẹ̀ sí iwájú ìta ṣọ́ọ̀bù yẹn
1: kábíyèsí ọlọ́run ṣe ìsàlẹ̀ lẹ́yìn ló àbókè
0: ìsàlẹ̀ ni mo
1: wà lẹ́gbàá ṣọ́ọ̀bù sókè
0: kí ni gbogbo nǹkan tí mo wá ń rí yìí mo ṣáà fi ọ̀rọ̀ yẹn lọ àwọn èèyàn

0: wọn ní kí n máa gbàdúrà ìgbà tó yá àwọn chọọchì tí mò ń lọ wọn wá ṣe prayer síbẹ̀
1: wọn gbàdúrà sí
0: wọn gbé gbogbo kinní yẹn wọn gbé dání mo tún wá sí shop ìgbà tó wá di 2021
1: wọn
0: wá sí shop mo ṣe dé shop nìyẹn ẹsẹ ò bá ṣe gbé mọ ẹsẹ ò ṣe gbé mọ
1: ẹsẹ méjì jàbí ẹsẹ kan
0: nù ẹyọ kan
1: kábíyèsí ọlọrun
0: ló ṣe mí nílé yẹn ló tún ṣe mí níbẹ sọ pé eléyìí tó tẹ wá ṣe mí níbẹ òkè yẹn ó wá tún wá worst ju
1: takọkọ lọ
0: sọ pé ẹsẹ yẹn ṣàpọn láti tán mi gbogbo ẹpọn dé ìsàlẹ ni òtútù
1: kábíyèsí ọlọrun
0: so ọdọ ẹni tí mo lọ lọlá kọkọ yẹn mo tún wá padà lọ sí
1: ibẹ
0: ọgbẹ mi débẹ wọn sí ẹsẹ yẹn ìgbà tán máa sí ẹsẹ ẹsẹ ya pẹrẹpẹrẹ tó máa fi tó ijọ kẹrin ẹsẹ ti ya pẹrẹpẹrẹ ìbò ti wọ
1: inú ẹsẹ kábíyèsí ọlọrun
0: so from there wọn gbé mi lọlé àfa yẹn ṣe títí ìgbà tí wọn rí ṣe àwọn ṣọọṣì náà tún wá bẹrẹ iṣẹ yẹn mo ò ṣàdó lórí ní ìdólójú kan bí mo àwọn aláfà ṣe ń bá bọ́ ṣe ń ṣiṣẹ́ náà ni
1: lọ àwọn ṣọ́ọ̀ṣì lọ́gbọ́ ẹ̀
0: àwọn ṣọ́ọ̀ṣì náà ẹ̀pù mi ẹ pé owó ni mo dẹ̀ ná so ẹsẹ̀ yẹn ṣáà wà níbẹ̀ ìgbà tó di 2022 ọkọ mi náà ló ń sáré káàkiri from one torí mi ò lè ṣe nǹkan kan mọ́ so ọkọ ló ń sáré kiri tó ń wá jíjẹ tó ń wá mímu tó ń ṣe gbogbo ẹ
1: ṣọọbù ń kọ́ngbà náà ẹ̀lẹ́lẹ́
0: yìí lè dé ṣọọbù mọ torí mi ò lè rìn mo ti di pé ọ̀tá mi fi ìdíwọ́ káàkiri
1: kábíyèsí ọlọ́run
0: mi ò lè bọ́ ta tọ́lẹ́tì wọ́n máa gbé mi lọ sí tọ́lẹ́tì wọ́n máa gbé mi wọ́n máa wẹ̀ fún mi
1: kábíyèsí ọlọ́run
0: mi lè ṣe kankan mo ṣáà wà lórí àìsàn yẹn títí di 2025 ni mo tó lọlọ́run tó jẹ́ wà rẹ̀ ṣùgbọ́n ní 2022 yẹn ọkọ mi wà lọ bíṣẹ́ tó wà lọ wọ́n wá gbé wálé láti bíṣẹ́ ló wá ń sọ fún mi pé òtútù mò ń ní bíṣẹ́ orí fọ́ òun ò dẹ̀ mọ kọ́kọ́ tẹ̀ ó lọ gba abẹ́rẹ́ tó gbà sí kinní yẹn ẹni tó ń tọ́jú mi àwọn náà ń tọ́jú ọ̀ náà so àṣà manage ara wa èmi náà ni mo ń tọ́jú ẹ̀ mi ò ní stamina mo sanra gan so èmi náà ni mo ń gbìyànjú tí mo ń tọ́jú ẹ̀ ṣe ìbáṣàwọ̀ pẹ̀lú ọmọ so òun ò lọ́sẹ̀ kan tó fi kú
1: kábíyèsí ọlọ́run lórí ìṣẹ̀lẹ̀ yìí
0: bẹ́ẹ̀ ni ó fi kú sí ọ̀rọ̀ yẹn
1: kábíyèsí ọlọ́run
0: ó wá kú ní 2022 yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ìpè yes
1: kábíyèsí ọlọ́run
0: ọlọ́run wà so nígbà tí òun wá kú inú àìsàn yẹn ni mo wà tí mo ti ṣe opó tí mo ti ń ṣe opó wọn lọ sí ṣọ́ọ̀bù mi wọ́n já ṣọ́ọ̀bù mi wọ́n kó ọjà wà tí mo rí pé ara mi ò tí ń wá òkè dáadáa
1: lásìkò tẹ́ ń ṣe opó lọ́wọ́ ni wọ́n já ṣọ́ọ̀bù
0: yìí
1: tẹ́ka àwọn ọjà náà bẹ̀ kábíyèsí ọlọ́run
0: kò sí ọjà freezer bí mẹ́rin ni mò ń lò nígbà tí wọ́n pa ara tèmi gan ò tí ì dá mo dẹ̀ máa ṣe sàárà fún ọkọ inú opó tí mo wà náà mo máa jẹun
1: kábíyèsí ọlọ́run
0: so àtàwọn ọmọ nínú ẹ̀ṣà bí mo ṣàṣe ń yí mọ́ra wọn yẹn tó yá mo kó gbogbo àwọn freezer yìí mo ta
1: tẹ̀lé tẹ nínú ṣọ́ọ̀bù ẹ ta wẹ̀ kábíyèsí ọlọ́run
0: ilẹ̀ tí mò ń kọ́ ó lọ sí
1: kábíyèsí ọlọ́run
0: gbogbo nǹkan yẹn ṣáà lọ
1: àti ilé tẹ̀ ń develop lọ́wọ́
0: bẹ́ẹ̀ni ilé tọkọ mi nìkan ló wà so mo ṣáà ìgbà tó di 2025 mo ti ń dìde mo ti ń rìn mo ti lè jẹun so
1: tètè dátọ́mì díẹ̀ náà. Gẹ́gẹ́ bí tá à ń bábọ̀ lórí ètò tá a pè lámẹ̀wò lálẹ́ òní. Ẹ rí i pé lọ́pọ̀ ìgbẹ̀mọ̀ máa pé ayé ń bẹ nínú omi, ayé ń bẹ lójú òfurufú, ayé ń bẹ nínú ilẹ̀. Ṣùgbọ́n nǹkan kan tó dẹ̀ mí lójú ni pé ayé yìí ò ní gbóná títí ká lọ nú omi lọ rèé kọ́lé sí torí pé ìran àwọn ẹja ní gbénú omi. aye o tun wa ni gbona titi ka loju ofurufu lo re ko le si tori pe ran awon yen ni gboju ofurufu e ba wa pe aye ni yin sa aye ni yin ma aye jon gbogbo wa ama o eja wa se pele pele ninu aye ta wa yi idi ni pe ba lo abona ama bo ora eje n pada sodo alejo mi e te waju die ni bi te ba de ma gbogbo awon oja nu shop
0: shop yen sha lo
1: o
0: de bi pe gbogbo nkan to wa nu le na mo tin gbeta
1: lawon dukia to awon toko yin file kabisi olohun
0: ba to awon ni kin change environment mo ti gbe o
1: se
0: eni kan mo
1: kabisi olohun
0: ba mo wa change environment 2025 mo de ilu ti mo wa yi ba mo wa de ilu yi mo run je wa re awon eyan ti
1: o fi ile ti ile ti oko yin ko te n gbe tele ni lati ku nbe kabisi olohun ke pa wa yi agbegbe te n gbe
0: so mo sha wa di eni ti wa gba ile si ilu bi bayi
1: kabisi olohun
0: o duro ti mi o afi tin ba ma se olorun ni ko so ninu e na pato tun di 2026
1: odun ta wa yi
0: mo tun se operation ninu osu to lo yi
1: isi abe
0: ben
1: kilo seyin te fi lo fun si abe ngba na
0: fibroid ni
1: okay
0: fibroid so
1: ami
0: ni ami duro se agbe oju fun mi
1: ṣugbọn
0: ibi to wa ko si ni pe ogun ko so ogun ti mo de lo ijo ti mo pe yin ti mo wa hospital ni mo lo mo ya owo ni mo fi lo ko so wo ti
1: te fi lo le iwosan kabisi olohun
0: ko so wo ti mo de fi ra ogun ko si gbogbo nkan tan ni on fe tu kini yen ni ijo ti mo lo yen ni mo ya owo ni mo ti ya owo gidi kan ni adugbo tebi pe ko si owo lo mi de de kenuda awon mo yen pe kan tun fun mi ni nkan pe nkan ba to mo ti gbe owo ta na ki se millions
1: pe awon mo yin
0: bẹẹni mi to de pe mi
1: pe
0: kan tun fun mi ni owo
1: kabisi olohun
0: ni jo tuesday
1: kódà
0: gan mi o ikini ibinu mi bi bayi o yẹ ki n fọ o ti n ṣe bi pe fẹ ma yọ ọyun
1: kabisi olohun
0: mo ṣa wa ro gbogbo ẹpọ pe to ọlọrun iwọ ni ọrọ aye mi iye bi mo ṣe kuro ninu kan
1: ninu ami wo kan lami wo mi n yọju ẹ ma bomi loju ẹ ma bomi loju lagbo olohun oro yin o dayo lori eto yi logo olohun olohun tin so ro awon tin wa sori eto yi na tin so dayo tin yin na o dayo o da ma ibi e wa ibi ta mi wo wa denisi na ni pe e ba mi fi enu re gun bi kan ibi to de bayi
0: ibi to de na ni
1: ele tin salaye lowo yi
0: ko ja omo ti na omo ti mo bi meta o si ninu won to ye pe pelu ami wo yi pe tin ba ti de bi ko pe mo fe ta oja owo mi de jisowo to ye pe ko si nkan ti mo fowo le tolorun o kin je wa re sugbon nipa ti ogun yi de mo jawo
1: oyan
0: ni kin fi oja yen sile
1: pe ke mo ta oja mo ke file
0: ko ja ogan olopa kan wa to ye pe mo foruko bolaji
1: e ma bule dako
0: awon na tin ba de be bayi mo ra oja to kere ju mo ma ra oja bi abi oja 500,000 owo won sugbon igba ti olorun de nse ti mo ni owo emi na je da kan to ma nse funyan mi o fi gbogbo owo pe mo fi njeun abi pe mo ma nse funyan awon mi to pe wọ́n lè wá sọ́dọ̀ ni pé àwọn ní ìdí owó máa yá wọn lóró ṣùgbọ́n nígbà tí ṣòro ìdè náà àwọn yẹn náà dúró tì mí torí tí n bá pè wọ́n
1: tó
0: iye mo ní ìdí owó wọn máa ń sẹ́ndì owó sí mi máa ń fún mi ní
1: owó
0: so o ni mo
1: se ami wo yi baye ni meta o sinu awon mo gan mo bayi pelu awon ami wo yi kabisi olohun i ami wo yi lo kabisi olohun
2: awon to ku na yo de ran won de gba fun yin
1: kapisi olo ayo kan loku oye e ma wule sokun e ma sokun eto na la wa la leyin te ngbo wa iye eto ta pe lamiwo ni bi te ti lori ofe la yo ta anfani lati ma gbo e ma wule sokun won sokun lori eto ye eja wo bayi ma opolopo na ri awon ami wo eleyi ti bi ero eleyi teyin na ri telomi gan o le jole la bi ko ma tuti yin abi ko je dede dogba ibi oro wa de do yi elomi o tu ohun ti e ti ro pin ohun fe para ohun fe pokoso ohun fe gbe nkan je ma akoko na je ti e ti fi gba kan ro bayi ri elekeji ni pe awon tin ronu bayi kini mara yin fun won
0: o ti ro dada
1: peyin na ti ro ri
0: kini toma fi pa e fun yi snapper olora
1: e lora snapper
0: bo ti bi ko ba ti mo wa ninu e so pe eni oluran lowo to n so oluran lowo fun mi ko si ko se ni kan olorun fa awon ebi gbon aburo o duro tin
1: kapisi lo
0: gba ti mo ro pe to iku ya besi eni to ti nawo to ti n se to da to wa deni ti won an toro
1: kapisi olorun
0: ijo ti mo so fun yin ti mo pin yin o toro mo to dede ni
1: kapisi olorun
0: fa se inu mi won eni to fun mi ni owo mo to dede afale ni eni ko ni de on to ba ni lowo ju yin lo so mo ti ra snapper ti mo gbe sori table mo se wa ra snapper yen omo mi yen o subu
1: kabisi olo
0: mo wa ni kin lo gbe awon omo to wa ni egbe ile wa to je omo ni nebo wa ta jo ko de se jara awon omo ye ko sire wa awon omo ye se gbe snapper yen pa tan gbe won gbe lo le won ba tan gbe lo de won lo gbe fun ya won
1: awon ka gbe lodo ya won
0: mi sere ninu
1: ile
0: so igba temi ma fi pada wonu ile mi ori
1: sniper bi te gbe si mo
0: mo sha bere si ni
1: kabisi lo
0: kini abi mo si bo si bi kon ni abi gba ti mo saye lo wo omo to subu ni mi sha ri so ko ju boya bi 30 minutes bo ni iya awon omo ye de lo wa so fun mi pe mo ma se pe aya kunu kon bodo awon pe se mi ni mo
1: ni kini awon omo
0: won ni mi o gbe snapper fun won gbe nibi ti mo gbe si iyan ba so fun mi po on ti lo to mo sha
1: kabisi olorun
0: adura mo gbe bibele mi mo tun kan
1: kabisi olorun
0: to pe to se n ba ti eni mo lo ta ni mo fe fomo yi le fun
1: ti o ba yin toju e kabisi olorun awon ti won ronu bayi na imara wo le ni furu won ma
0: imara ti mo ni fun won ni pe ki won kan ma gbadura tori ko san ti olorun
1: ko le se
0: tori ninu ami wo ti orisirisi ti mo ti face imi go ko fenu fo koja ko ma ba gba
1: asiko
0: time so I mo ye ti mo ti face advice nkan ma advice awon yan ni pe ninu gbogbo ka sa ma dupe ka de ma gbadura ti an ba tin gbadura abori ogun nipa temi wa ninu ami wo yi mi awon eyan to wa kimi ti won si mo
1: ta won ti wa nki yin sile
0: te ni to pe nkan ti o to nkan tu se mi o ti meme won lo so ma dupe ni owo olorun ni gbogbo gba gba mi mo le gbe bibeli mi ki ma ka igba mi ma ma korin kakiri nu ile so sha ma dupe lowo olorun
1: to ko to di pe won yoda yin lale yi kini te wa fe lodo omo Nigeria lori eto mi wo lale yi mo
0: mo fe lowo omo Nigeria ni pe mo fe ki won ran mi lowo
1: pe iran lowo omo Nigeria le nfe
0: olorun ran won lowo gbogbo ti won de fi owo won ko jo won ni fowo won lo ni gbanjo
1: eni
0: to ni ile ise ina gbogbo to fowo e ko jo ko ni lo ni gbanjo
1: ami
0: yin te de seto lori eto yi na ni de se radio gbogbo te fowo yin ko jo e ni lo ni gbanjo
1: ami o to adupe lowo alejo wa ni olorun mo ni won lale oni eje on yonda alejo mi lale yi lori eto ta pe lamewo tori akoko wa ama e ma gbagbe o gba awon abala to ku lori eto yi pata o na lade lale yi eje yonda alejo wa eje yonda won lale yi na lori eto ami o ran la wa ni kan ni diamond 8.7 mo ki

0: Hello, Eka Leo Koyin Bulletin.
1: Ti n pe wa o.
2: Eka Leo Ekuto.
1: Eka Leo Koyin o.
2: Imam Obu ore lata bu joja.
1: To baba e ka bo sori eto ami o.
2: Awa ni eku Olorun ni jo baje.
1: Ami Olorun.
2: Eh ni tori asiko akiare jo ti egbe wa.
1: Adupe o.
2: A ti tun gbo ami wo ti ni tun fe lagbara pupo.
1: Kabisi Olorun.
2: Eh ra ko te wa ni imanade mi fe gbogbo omo Nigeria ti awon papa jilo awon oloselu wa. Iṣẹ́ oríire ni iṣẹ́ àlùbẹ́ náà ni téèyàn lè ṣe téèyàn lè fi rí ọ̀nà ọlọ́run. Tó jẹ́ pé èèyàn lè fi rú ẹ̀fẹ́ lọ́run pé tọ̀wọ́ ọlọ́run wọlá sọ àmì tí wọ́n ká kò fẹ́ nìyí jẹ́ kí n débi tí mò ń lọ. Ẹ̀rákun ogun àtọ́nà bá ràn lọ́wọ́ kàkà ara alábìnrin yìí lọ́wọ́. Ẹni tó dín ka 500,000 kó tó wà lẹni tó wà ń tọrọ bára kì í gbé sí ayé kọ́ nìyẹn. Ìgbẹ́ tó lọ́n bá tẹkun dáadáa kí ládùn ká bá ràn lọ́wọ́ ẹ̀dákun. Ẹ̀dákun àbúrò ní ti àwa náà ẹja àtẹ̀mẹ wa ká fi lé ọlọ́run lọ́wọ́ ẹ̀dákun. Ìyẹ̀mọ́dé arábìnrin yìí kú bẹ́ẹ̀ ẹ̀dákun. Ẹja pa ẹlòmíì láyé látàbùtú ọjà ni.
1: Adúpẹ́ o bàbá láti àbùtú ọjà adúpẹ́ lọ́wọ́ yín sàn o.
3: Bàbá yìí sọ̀rọ̀ o bàbá yìí sọ̀rọ̀ o wọ́n ní èèyàn tílé tó ń rajà 300,000 500,000 tẹ́lẹ̀. Ayé tuntun ayé mojúbà ó wá dẹni tí ń béèrè fún ìrànlọ́wọ́ èèyàn tó lè rajà 500,000 tẹ́lẹ̀ àwọn olóṣèlú tẹ́ ń ké sí wọn já fáwọn olóṣèlú lẹ̀ bẹ́ẹ̀ mọ iye wọ́n gba fọ́ọ̀mù 100,000,000 50,000,000 kìíní kan mílíọ̀nù já fáwọn eléyìí ńlẹ̀ gbogbo apáta a pàdé pẹ̀lú ọlọ́run lọ́jọ́ kan. ọ̀rọ̀ olóṣèlú èmi ò yí fẹ́ lọ ọ̀rọ̀ olóṣèlú tọ́ ó yé wọn ó sì yé wọn dáadáa ìdí tí wọ́n fi ń sore fáráàlú ó yé wọn o èdè tí wọ́n fi dájú tí wọ́n yìí fi sore fáráàlú ó yé wọn o kò yé mi o àwọn ló yé o èmi sọ olóṣèlú torí náà mi ìfẹ́ lọ́dún olóṣèlú ó rọ olóṣèlú lọ́rùn láti ra ká ní wọ́n gba fọ́ọ̀mù 1,000,000,000 ó ràn wọ́n lọ́rùn o ṣùgbọ́n láti fi 20,000 sàánú ó ní wọ́n lára n tó wá ṣẹlẹ̀ láàrin kò yé mi o wọ́yá láàrin àwọn àtẹ̀lẹ́dà wọn ó yé wọn ẹja fi léyìn ńlẹ̀ ẹja gbàgbé àwọn olóṣèlú.
1: ẹ̀ló ẹ̀ka lé ó kọjú bulẹ̀ tí ń pè wá o.
4: kalẹ̀ dáàmọ́ndù ní bàjẹ́ o.
1: àmì o ẹ kú dédé àkókò yìí sá o.
4: abdulfatayà laro látò gidi.
1: tọ ẹ káàbọ̀ sórí ètò àmì o.
4: ẹni tí ò ládánwò ọsọ tọ̀tọ̀ ni ó sì jura wọn lọ ni. ipòkipò tẹ́dà bá wà àárín ló wà ààrẹ ni tí ò tó ààrẹ ni tó jù lọ ààrẹ ni tọ́jẹ́ pé dèdè ìṣẹ́ ni. ṣùgbọ́n tẹni tó dé la rí àmọ́ tẹni tí ń bọ̀ lẹ́yìn ẹ̀dá pẹ̀lú arábìnrin ìlú bàbá ti ní. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ atọ́kùn olóṣèlú máa ṣàánú o olóṣèlú máa ṣàánú àmọ́ wọn yìí ṣàánú torí ọlọ́run o. olóṣèlú tí ọba ṣe nǹkan orí wọn ọba sórí 20 wọn mọ retí 1,000,000 ni o.
1: ẹjẹ àgbàgbé olóṣèlú
4: àmọ́ kòmọ̀ sílé yìí nítorí ọlọ́run ti ní ìrádà padà olóṣèlú ò ní ṣe o.
1: ẹjẹ àgbàgbé olóṣèlú lálẹ́
4: yìí ọlọ́run ọba wa arábìnrin yìí lọ́wọ́ ẹjẹ kù ti tọrọkọ́bọ̀ tá a bá ní ẹjẹ kù já fi arábìnrin yìí lọ́wọ́ ara wa ni ọmọ ìyá wa ni ọlọ́run ṣàánú wa o.
1: àmì o adúpẹ́ o
4: bàtáyà láru láti
1: adúpẹ́ o. olóṣèlú èmi yìí fẹ́ sọ̀rọ̀ nípa olóṣèlú. àwọn ètò kan wà tí máa ń sọ nípa olóṣèlú àwọn yóò pé bóyá mo kórìíra àwọn olóṣèlú yìí kórìíra wọn ìgbésí ayé wọn ni mo kórìíra. ẹja fi eléyìí ńlẹ̀ járe ẹja lọ́bù mi àwọn aráàlú tọ́lọ́run bá ràn lọ́wọ́ láti ràn lọ́wọ́ ẹja sọ ẹja máa lọ fọ́talẹ̀ ètò ní ọjọ́ ti lọ lórí ètò. ẹja mọ lọ fún talẹ̀ ètò ní ọjọ́ ti lọ. títí ìgbà àtàmọ́ pàdé ẹja mọ lọ adúpẹ́ òwe yìí tí ẹ darapọ̀ mọ́ lálẹ́ ètò ní nọ́mbà tẹ́ pè mí sí lẹ́yìn ètò ẹ̀fẹ́ràn ẹni agbéwálé tò ẹ̀fẹ́ràn lọ́wọ́ ẹni tá agbéwá fún talẹ̀ ètò ní ìyá náà nọ́mbà tẹ́ pè mí sí rèé o ẹ̀fẹ́ súnbọ̀wọ́ ètò yìí ẹ̀fẹ́ sèpolówó ọjà bẹ́yìn náà ní àmì wò tẹ́ ẹ̀fẹ́ sọ 80062-89-1134
3: Gbenga ki pelu mi lale eto ni o so se presenter Olariwaju Ogun ni yope bi ti le mi je alakanfaye re ja logun international presenter omo lare o ti fa balamo koyan gan oko papapa fire na kanaka gbare lo kanaka na o daro so o daro mo o daro gugu yan o doye kapa o apo kapa o doye ko si apa o ko se doye ka kan ga kan ko se ba won binu ko se alo lale ya para lo se ti mo tori pe yi o ni fo ku fori sapata o titi o se ti mo opa ebi ti le mi ya o daro mo o o daro gugu yan yo ni ja gbon fun yin o ko si ni ja so mo fe mi na o digba kan o

kí ló lo wá sí fún yín nọ́mbà tẹ́ pè sí rẹ̀ ìfojú òpó yẹn fún talẹ́ yìí 0913655692 0913655692 náà lẹ́ pè sí kí ló lo wá sí fún yín.

0: Hello, Salawande, Ekaleo. Hello?
1: Ekaleo.
0: Who are you at with that thing?
1: Michael, you come last up.
0: Eh, one more to shell any better about the look for a funny lady. Anybody, any friend, any federal bill, look where you will have a fry.
1: Oh,
0: you will have a fry, get your bill up.
1: Mo dúpẹ́ fọlọ́run fún ibi tí ipò ibi tọ́lọ́run pé mi sí ní ọjọ́ ìní sá. Ìgbà kan tí mo ṣì wá kékeré, mo nígbàgbọ́ pé mo ṣáà lọ sí oko ìjọgé mi jẹ́ ń bá ń kí n sọ, ó máa tó bí oṣù mẹ́rin kí n tó rí ibi jáde sí ìlẹ̀lẹ̀ àlàyé.
0: Mo
1: máa dúpẹ́ pé àwọn pírẹ́ẹ̀dì mi, dáadáa mọ mi, gbogbo náà fi mí lẹ̀ lọ sáyé. Mo ṣáà wà nù Governance of Atangod lónìí.
0: Lágbọ́rọ̀ lọ, ọlọ́run tẹ́yìn yẹn yóò gbé yín dìde. Hello, ṣé ń gbọ́ wa?
1: Hello, sir.
0: Mo ní ọlọ́run tó ń gbọ́ yín yẹn yóò gbé yín dìde.
2: No be story, I dey pray, I need a show.
0: 0913655692 Lolúwa ṣe fún yín.
2: Ratata, ratata.
0: Èmi gẹ́gẹ́ bí olúwàgbémigò kí èmi gangan ní federal gbogbo ẹgbẹ́ ọlọ́pẹ́ all over. Tẹ́yìn náà bá ti pè wọlé ẹ fúnra yín lórúkọ, a sì ní chairman bẹ́ secretary wà ẹ fúnra yín lórúkọ ẹ̀ o. Kí ló ṣẹlẹ̀ tá à ní dúpẹ́? Ẹ ló ta ló wà ń bẹ̀? Ẹ ló ẹ kalẹ́? Ẹ ló? Abala ṣó more náà láwa tẹ bá ti pè wọlé tí bá ti ní ṣe more ẹ ní ẹ more. Ẹ ló ta ló wà ń bẹ̀? Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè, ọlọ́run tó ràn mí lọ́wọ́ tó tún ṣe bẹ́ẹ̀ tó tún kà mí mọ́ ẹ̀dá láàyè torí pé níbo ayé ṣe pọ̀ tó mi ìní tàn ní o. Èmi ń ṣe testimony mi nìyẹn o, èmi lọ́lọ́run fẹ́ràn jù, ọlọ́run fẹ́ràn mi jù yín lọ. 0913655692 lẹ fi dúpẹ́ lálẹ́ kí lọ́lọ́run ṣe fún yín. Ó rí ọlọ́run ṣe bò mọ́ra o, torí pé tá a bá ń tún dúpẹ́ a tún ṣe bẹ́ẹ̀, a tún rí omi ìgbà ní.
3: Màlọ́wá ó máa lọ wá ṣẹ́, wọ́n máa lọ bí mo fẹ́, wọ́n nílé dúró ṣẹ́, bóyá
0: kí. Hello, ẹ kalẹ́. Hello. Hello, ẹ kalẹ́ o. Hello, Ekale, o the last caller. Hello, Ekale.
4: Hello, Ekale.
0: Share more, kilo lo wa se fun yin.
4: Omore mo dupe lowo Olorun.
0: Olu wa se.
4: Ori poko mi yo ni last week.
0: Kabisi.
4: Jẹ́ kí mọ́tò kọlù mí nínú ṣọ́ọ̀pù.
0: Kábíyèsí.
4: Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Olúwa ṣeun. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù. Ààbò rẹ̀ kò ní kákò lórí yín o.
4: Àbí Jésù.
0: Lágbára Ọlọ́run. Wọn ò ní sunkún lórí yín, ẹ̀yin náà ní sunkún lórí ọmọ tọkọtọkọ. Kó dà rọ, ẹ máa dúpẹ́ o. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó ràn wá lọ́wọ́ láti parí ètò ìtàlẹ́. Kódà lórúkọ ọlọ́run bọ́tì mi, ọ̀gá mi, ọ̀pẹ́ ìbìtì. Ìjọ mẹ́jọ láti pàdé. Olúwàgbémigbò òkèké lórúkọ mi 0707042140 láti sọ̀rọ̀ lẹ́yìn ètò òdìjọ́ mẹ́jọ. Ire o.

0: ọlọ́run bàbá kò fà yọ dúró dé ọ ìyàrá ó dópin lórúkọ jésù fún ìjọ ni pè sórí 0803-393-0889 jésù lolúwa.
1: Jésù lolúwa. Ní báyìí bàbá kí ni olúwa ní fún gbogbo ọmọ nàìjíríà.
2: Ogo ni fún orúkọ ọlọ́run lókè ọ̀run.
1: Alleluia.
2: Ẹ bá mi sí ìwé Jùánù orí ìkarùn-ún pẹ̀láti ẹsẹ̀ àkọ́kọ́. Ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan.
1: Ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan.
2: Òun gbọ́ mi nínú ilé, ó sì lè dìde. Ogo rẹ̀ sì lè fọ́n. Ọ̀nà rẹ̀ sì lè la. Ìkọ́nà rẹ̀ sì lè padà wá ọlọ́ọ̀lẹ́nìkan tó ní Jésù. Ẹ bá mi kà á.
1: Lẹ́yìn
2: John chapter 5 34 verse 1. Yes.
1: Lẹ́yìn kan wọ̀nyí ni àjọ àwọn Júù kan kò.
2: Yes.
1: Jésù gòkè lọ sí Jerusalem. Adágún omi kan sí wà ní Jerusalem.
2: Yes.
1: Létí ibodè àgùntàn.
2: Yes.
1: Tí à ń pè ní Bethsaida.
2: Kàtórí àlábò.
1: Ní èdè Hebrew.
2: Yes.
1: Tó ní ìloro márùn-ún.
2: Yes.
1: Nínú wọ̀nyí ni ọ̀pọ̀ àwọn abinu ènìyàn gbé dùbúlẹ̀ sí.
2: Yes.
1: Àwọn afọ́jú.
2: Máa gbọ́ àwọn tó dùbúlẹ̀ tí wọ́n ń dúró de rírú omi. Bíbẹ̀ ni wípé àwọn afọ́jú.
1: Arọ.
2: Àwọn arọ
1: àti àwọn gbígbẹ dùbúlẹ̀.
2: Wọ́n dùbúlẹ̀.
1: Wọ́n sì ń dúró de rúru omi.
2: Kí ni ìwọ náà ńlá kọjá Jésù oníṣẹ́ ìyanu ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan ẹni tó lè ṣe ó rán mi sí ọ pé kọ́ ọ má sọ ìrètí rẹ nù. Àkókò ìṣelógo rẹ ti dé o. Àkókò ìgbẹ́dìde rẹ ti dé o. Má lọ pokùṣọ o. Má lọ para rẹ o. Má ronú pé ó ti tán kò tí ì tá. Bíbẹ̀ ni wípé ìrètí wà fún igi tá a gé lórí. Tó bá gbòòrò
1: mi
2: yóò ṣe kí ni
1: yóò
2: padà rúwé. Ó sì padà sọ̀rọ̀ nú ògo àǹtí yìí.
1: Àmì.
2: Àwọn èèyàn ó sì bọ ọgbẹ́ bèjì.
1: Àmì.
2: Arábìnrin kan ló bí bẹ̀ta lẹ́nujọ́ mẹ́ta.
1: Bẹ́ẹ̀ni.
2: Kí ló lọ́wọ́ ọdẹ sẹ́nu ayé tiẹ̀.
1: Ah.
2: Má jẹ́ ká yé sọ fún ọ pé ti tán.
1: Yes.
2: Bẹ́ẹ̀ni. Má jẹ́ ká sọ bẹ́ẹ̀ fún ọ, má gbà bẹ́ẹ̀ kọ́ tán fún ọ.
1: Ìrètí wà fún ọ. Don't accept defeat.
2: Don't accept that defeat. Don't accept that problem that you are encounter. Don't accept that problem that you are facing.
1: Yes.
2: God has make a way in the wilderness. He's working with me.
1: He
2: make way for you.
1: Yes.
2: Yes.
1: Nítorí àwọn angẹ́lì máa dùbúlẹ̀ sọ̀kalẹ̀ lọ sínú adágún náà.
2: Máa ta.
1: A sì máa rú omi. Lẹ́yìn ìgbà tí a bá ti rú omi náà tán. Ẹnikẹ́ni tí ó bá kọ́kọ́ wọ inú rẹ̀. Àdìyàlá àdídá.
2: Ọ̀nà àbáyọ.
1: Ní àrùnkárùn tí ó ní.
2: Nígbà yẹn nìyẹn. Nílò gbọ́dọ̀ fi ìrìn àjò rẹ jáfara.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọlá yìí má ṣeré Ọlọ́run tó ń ṣiṣẹ́ ní ìgbà ni ọfẹ́ ṣiṣẹ́ ìyanu ayé rẹ̀. Ẹ wo obìnrin oníṣẹ́jẹ́ ó ti múra tá láti lé.
1: Bẹ́ẹ̀ni.
2: Pé tó bó tilẹ̀ òkèrò ọ̀pọ̀ tó tóun bá ti fa fọwọ́ tẹ ìṣẹ́sí aṣọ Jésù. Òun ó di aláàdídá. Gbàgbọ́ nínú Ọlọ́run tó rán mi. Àkókò tí Olúwa yóò sí ológo tí ó dá ìkọlọ rẹ padà ó ti tó ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan.
1: Yes. Ọkùnrin kan sì wà níbẹ̀.
2: Ọkùnrin kan wà níbẹ̀.
1: Ẹni tí ó wà nínú àìlera rẹ̀.
2: Máa gbọ́ o.
1: Ní ọdún 32.
2: Máa gbọ́ o.
1: Bí Jésù ti rí.
2: Rí
1: dùbúlẹ̀. Ó ti mọ̀ pé. Ó ti pẹ́ tó ti wà níbẹ̀.
2: Yes.
1: Ó wí fún un pé. Ìwọ fẹ́ ká mú ọ láàdá bí.
2: Yes.
1: Àbí náà sì dá lóhùn wípé. Ọ̀gbẹ́ni. Èmi kò ní ẹni.
2: Yes.
1: Tí ìbá gbé mi sínú adágún. Nígbà tí a bá ti rú omi náà. Bí mò bá ti ń bọ̀ wá. Ẹlòmíràn sọ kalẹ̀ sínú rẹ̀ ṣáájú mi.
2: Yes.
1: Jésù fún un pé. Dìde. Bí àkété rẹ. Kí o sì máa rìn.
2: Praise the living
1: Lord. Alleluia.
2: Ìrànlọ́wọ́ aláìlẹ́nìyàn. Kí ni o lè ṣe?
1: Aláìlẹ́nìyàn.
2: Ó ti wà níbẹ̀ fún 38 years. Kò rẹ́ni kankan. Kò rí olóore. Kò rí aláàánú.
1: Yes.
2: Kò rí olùrànlọ́wọ́.
1: Yes.
2: Ṣùgbọ́n gbà tí ìrànlọ́wọ́ dé. Jésù bá alálejò. Ẹnìkan gbọ́ mi nínú ilé.
1: Ọlọ́run
2: ìpè. Ìbẹ̀wò Jésù tí ó gbé ọdìdé kúrò nínú ogun yẹn. Ọlọ́run
1: má jẹ̀
2: Yes.
1: Lọ́gán.
2: Lọ́gán.
1: A sì mú ọkùnrin náà rárá.
2: A mú láradá.
1: Ó sì gbé àkété rẹ̀.
2: Ó gbé àkété rẹ̀.
1: Ó sì rìn.
2: Ó rìn.
1: Ọjọ́ ti jọjọ́ ìsinmi. Nítorí àwọn Júù sì wí fún ọkùnrin náà tí a ti mú láradá pé. Ọjọ́ ìsinmi ni òní.
2: Yes.
1: Kò tọ́ fún ọ láti gbé àkété rẹ̀.
2: Yes.
1: Ó sì dá wọn lóhùn wípé. Ẹni tí ó mú mi láradá.
2: Yes.
1: Òun ni ó wí fún mi pé. Gbé àkété rẹ̀. Kí o sì máa rìn.
2: Bọ́ ó ní ẹni tó mú mi láradá.
1: Ó ní pé gbé àkété
2: rẹ. Ó ní gbé àkété rẹ. Ọ̀rọ̀ wòlíì àti àṣẹ rẹ̀. Àṣẹ fẹ́ jáde ó fẹ́ tú àwọn èèyàn sílẹ̀. Gbàgbọ́ nínú agbára Ọlọ́run. Ó ní ẹni tó mú mi láradá. Òun ló ní kí n gbé àkété mi. o si ni ma e ka se ka pari e
1: nigba na ni won bi okunrin na wi pe okunrin wo ni eni ti o wi fun o pe pepe akete re ki o si ma rin eni ti o mu mi laada ko si ma eni ti se
2: eni ta mu laada
1: ko si meni ti jesu se si kuro nibe nitori awon eniyan pupo wa nibe leyin na ni jesu ri ni tembili o si fun pe wo amu o laada ma se dese ma ki ohun ti o buru ju bayi
2: komo
1: ba de ba
2: praise the living lord
1: hallelujah
2: iro ya yo ni mo wa fa ara lai akoko imunara na ni se na ti de
1: mo
2: ma ro npo on leyan ma ro npo ni baba o ni mama o lati o lorun lowo o ni to ni ran lowo lodo o nbe laye
1: mi o leyan fa gbara re jesu mi o leyan fa gbara re o
2: aye raye
1: mi o leyan fa gbara re o jesu
2: oluwa
1: mi o leyan fa gbara re o
2: nitori be
1: agbara re wa sibe ipare wa sibe o mi o leyan fa gbara re o
2: gbogbo aka to gbo mi lale yi ninu aye re oro yo fa gbara re
1: amen
2: gbo mi to ba bo lola ma bo pelu gbagbo re
1: yes
2: ni oko irin
1: yes
2: olorun to le se
1: yes
2: onise iyanu
1: yes
2: olowo iyanu
1: yes
2: olorun israel
1: yes
2: olorun jacob
1: yes
2: ofe ra iye pada
1: yes
2: ofe ra agbara iye pada ni ori ofe lati gba ipe bi merin to ba ti raye wole won pe number mi ma fi wakati kan le leyin eto lati ma gbadura fa weyan buyo sinu iwe funfun ko di komo gbe lola oluwa ni kin so tele si ololu oba to mu ikoro ku ninu ninu odo mara gbogbo ikoro aye re
1: lorun
2: yo mu ko nbe o wa ninu bibeli o
1: be ni
2: won bu iyo wa woni ni ka lo bu iyo wa eda sinu awokoto
1: to na
2: eda so mi sinu mi e enu bibeli lo wa olorun fe lo fu olola
1: oba iku woni ki yo si ku mo be ni ko
2: yo si arun wa
1: ja bo na lo na odo mara si gba imularada
2: yes
1: yes
2: ogun aye re fe gba imularada
1: oh yes
2: ya akoko wa ti lo e ja gba ipe die ato ma lo
1: baba ko to di wi pe a pe number be se de mi pari lo la re te ba ti nbo lati osere te ba ti dori bi joko erin e ri wa ta ojo ko albadi kasi lara indoju ko ele ya wole e te won gba ta wo ke bo te ba ti ya wole ni bi josh oko erin e ti ri wa ta ojo ko albadi kasi lara iwaju re ini e ti ya wole bolorun se nbe temi e wa e ri anu gba loruko jesu number ti e ma pe si bayi re ma ko pe studio line ko te ma pe number baba gangan studio line re 0901 0901 36 36 55 55 69 69 52 52 number studio line ma fe pe number baba gangan bayi e ma pe si te ma pe ngba ta ba ko ni ora fe fe tan 080 80 33 33 930 930 889 889 talo wa nbe
2: hello okan yo bale
1: amen
2: owo to ntu orere ka mo yin lowo ma jonada baba e ma pede nu pade ye ni oko ni lola je karira set bo
1: 080 33 930 889
2: hello
1: 080 33 930 889
2: hello lati luwo ni ma era no gba
1: ami
2: ogbe ijakule ko pare ko lara yin
1: ami
2: o ko erin mo fe ke wa nbe laro la ma pe mo ma o se ti gbo
1: 080 33 930
2: hello
1: 889
2: lati luwo ni adua yin ti gba
1: ami
2: gbogbo ilekun ti won ti mayin oluwa si pada
1: amen
2: e ja pade ni oko irin laaro la tabi ke pe mi ti ba ti nbo
1: 080 33 930 889
2: hello lati luwo
1: lati 080
2: gbogbo e ti pe mi
1: 930 889
2: oku die ti ba ti ko lori ta ma pe mi a jo gbadura fun akaji kan ma pe number yen fun ale kan si 080 080 33 33 930 930 889 889
1: 0 80
2: 0 80
1: 0
2: 33
1: 33 930 930 889 889.
2: Lesa yo ne baje.
1: Amen.
2: Allah say lesa ku lokuba gbadura fun. Awon to wan di console Oluwa ko sure fun yin. Iji oni ja ni bi. Nibo to to nbo mi iji oni ja o. Wa fofa yo.
0: Ara Jesu ndabira o.
3: Ogun aye.
0: Hey, akoko to ni wo fo pe si isoro to nba ifira loke pe ni bi pade adura to ma nwaye ni gbogbo Sunday keta ninu osu eyi ta so po charity Sunday fifuni ni le just in Light of Salvation Bible Church oku erin lorin ti olujo re wa ninu osogbo un labe se ranse baba woli ni prophet remi adibode baba fo fayo akori pade adura ni oluwa fi opin si iya mi put an end to my suffering owo oluwa kokuru lati gba ni ohun bi baba woli ba tin fadura jagun segun ninu aye awon eniyan ni ififuni charity na o ma tele ibala iwosan itusile iselogo ati